0: 92.9.
1: Ẹ kú ojúmọ́ gbogbo olólùfẹ́ iléeṣẹ́ Born FM Radio ní tó kalẹ̀ sí ìlú Èkó. Orí àdúrà òwúrọ̀ la wà láàárọ̀ yìí lónìí ọjọ́ ajé Monday. Orúkọ mi Wòlíì Solomon Adéoyè ọdún Ayolúwa Yémiaka Bíóyè. Ilé ìjọsìn wa wà ní Power Line Center Worldwide CAC number 2 Ajébọ̀lé ní ẹ̀yìn ilé epo Total ní Under Bridge lágége Lẹ́kọ̀ọ́. Orúkọ Jésù. Bàbá mímọ́ ògo ni forúkọ yín. Ọlọ́run gba ọpẹ́ wa, Ọlọ́run gba ẹ̀yìn wa. Gbogbo ọkàn tó ń gbọ́ wa láàárọ̀ yìí lónìí ọjọ́ ajé Monday. Olúwa dáwọlé wọn kí wọ́n ṣe rere. Ọ̀sẹ̀ yìí kò dò fún yín. Ẹ̀rí ìyanu Ọlọ́run lórúkọ Jésù Olúwa wa. Ibi tá a fẹ́ kà láàárọ̀ yìí ni ìwé Genesis. Orí kejì nínú ọgbọ̀n tá a mọ̀ sí Genesis 28. Ẹsẹ̀ ìkejì nínú ogún verse 18. Ó ní Jacob sì dìde ní kùtùkùtù òwúrọ̀. Ó sì mú òkúta tó fi ṣe ìrọ̀rí rẹ̀. Ó sì fi lélẹ̀ fún ọ̀wọ̀n. Ó sì ta òróró sí orí rẹ̀. Hallelujah. Èmi náà fẹ́ jẹ́ kó yà wí pé gbogbo ẹ̀yin tó ń gbọ́ wa ọjọ́ ajé Monday ojú ọjọ́ májẹ̀mú. Bí bàbá yẹn ṣe dá májẹ̀mú bí tí ó ti sùn yẹn tó ti lálà àyánú yẹn tó ti fòkúta ṣe ìrọ̀rí. Àbá náà gbọ́dọ̀ máa rántí pé ọjọ́ Monday ọjọ́ tó ṣe pàtàkì ni ọjọ́ májẹ̀mú ni. Kò sí ní tó fún wa ní ìdánilójú pé èèyàn máa rí ọjọ́ Monday àárí bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títún mìíràn débi pé.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo wa ipe ni a kú ojúmọ́ tí Ọlọ́run bá ní kọ́ mọ́ wa lọ́jọ́ tèmi.
0: 92.9
3: Punch FM 92.9

àlàáfíà fún gbogbo ẹ̀yìn èèyàn ọlọ́run tó ń gbọ́ wa jákèjádò ìpínlẹ̀ Èkó àti ní ibi gbogbo orí àdúrà òwúrọ̀ la wà láàárọ̀ yìí ní iléeṣẹ́ rédíò Horn FM ní ìlú Èkó. Orúkọ mi ni Wòlíì Solomon Adéoyè Ọdọ́yìn Olúwayíká Bíóyè láti jọ Power Line Center Worldwide CAC No. 2 Ajébọ̀lé ní agége Lẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ kẹ́

lónìí tó ń lọ síbi iṣẹ́ yín ẹ fẹ́ lọ wo bíbẹ̀ ṣe máa rí ni bọ́jà máa tà bówó máa wọlé wọn á fi dá yín lójú pé lórúkọ olúwa àwọn ọmọ ogun iṣẹ́ máa yá fún yín lónìí ọjà máa wọlé ẹ máa bá èrè pàdé níbi iṣẹ́ yín ẹ̀yin ẹ nígbàgbọ́ nínú ọlọ́run ìgbàgbọ́ nínú ọlọ́run ó ló ṣe pàtàkì ó ló ṣe kókó tẹ ẹ bá ti nígbàgbọ́ nínú ọlọ́run bí ẹ ní pé pẹ̀lú ọlọ́run òun gbogbo ní ṣíṣe bá ẹ ṣe ń lọ lónìí ẹ máa bá àánú pàdé ìyanu àṣẹlẹ̀ ọjà yín àtà ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì nínú gbogbo nǹkan yìí ni pé bẹ ti ní ìyanu ọlọ́run ẹ̀yin náà fi ìfẹ́ yín fún ọlọ́run kò sí ń tá a wá ṣe láyé ìjú pé ká fẹ́ràn ọlọ́run ká ṣèfẹ́ ọlọ́run ká tẹ̀lé ìlànà ọlọ́run jẹ́bẹ́ tí wọ́n lọ lónìí yìí lórúkọ olúwa ọlọ́run ọmọ ogun ìyanu yóò ṣẹlẹ̀ ọ̀nà máa là owó máa wọlé iṣẹ́ á yá ọjà yín á tà ẹ máa ṣòwò ẹ máa jèrè ọ̀nà máa là fún yín ẹ ṣoríire bẹ́ẹ̀ ló máa rí léṣe bọ́nà ẹ̀fẹ̀ yóò sì mọ tẹ̀síwájú lórúkọ jésù olúwa wa àmì lórúkọ jésù.

assalamu alaikum wa rahmatullahi wa barakatuh aki gbogbo wa ipe ni akojumo ti olorun ba ni ko mo wa lojo tini olorun ko da ko se ni ojumo re fun enkokan wa oruko temi ni alhaj imam abdulgani adebayo igiganga grand missioner ayatullah ummatul islam sat of nigeria arwa si agba fun imamu agba gbogbo ilujo satedo gbogbo bi to ni kaluku wo ba ya sile ni Olorun wa la ibe je bere Olorun Olorun kun ayo pelu wa ka dakun gbogbo awa iya loja ati gbogbo awa na to kaluku na gbogbo ani joba e ja se pele pele ki won ke jila ro wu e ko si fowo ko loja ko la isi kankan la is everything de ko to ma pe ra yin pe ni e fowo ko anabi muhammad sallallahu alaihi wasallam oni la daru wala dirara e mon ni rai la is mon mo la ke jila Olorun o fere inna la la yuhibbu mukhtalafa o kullu mukhtalafa ura gbogbo ẹni náà ń bá tẹ́lẹ̀ fún tí wọ́n ṣe fún àdé ọlọ́run ọ̀fẹ́ kámọ́ tẹ̀lẹ̀ ní tẹ̀lẹ̀ bàjẹ́ ọlọ́run ọlá níbi lọ́dọ̀ ọlọ́ yọba torílẹ̀-èdè ṣe gbogbo bí ó kù sí kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run ọmọ tẹ̀ṣẹ́ àwùnà ilé ayé ṣáàlá torí àwọn abẹ ọlọ́run ọba ojúmọ̀ tèmi náà tọmọ wa ọlọ́run dákun sá sí lójúmọ̀ rí fún wa gbogbo àwọn aláṣẹ ilé iṣẹ́ Bon FM 92.9 àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run fún ọ̀kan wọn àṣeyọrí ìdùnnú tí lọ bí àṣejì ọlọ́run sábà ṣe fún wọn láì yọ nìkan kọ́lẹ̀ àtọkùnrin àtobìnrin àtọ́nílé àtàlejò tó wá ń fẹ́ Bon FM náà ọlọ́jọ́ náà dá fẹ́ nìkọ̀ọ̀kan wa lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni alhaj imam abdulgani adebayo igiganga grand missioner ayatullah ummatul islam sat of nigeria arwa si agba fun imamu agba gbogbo ilujo satedo assalamu alaikum wa rahmatullahi wa barakatuh

0: Ọlọ́run ọba Elédùmarè a dúpẹ́ lọ́wọ́ yín láàárọ̀ tòní ọjọ́ Ìṣẹ́gun Tuesday tó jẹ́ ọjọ́ kejì dínlógún nínú oṣù kẹjọ ẹgbà ọdún ó lé mẹ́rin dínlọ́gbọ̀n Ọlọ́run ọba ẹ̀ máa ṣe o láàárín àwọn alàyè láti kín láàárọ̀ tòní Ọlọ́run ọba ẹ̀ ṣe o nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ló ti kó ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ ọ̀pọ̀ ń bẹ láyé wọn ò lè lanu kí Elédùmarè ọba torí pé ẹnu wọn ti wúwo àfi yú ẹnikẹ́ni o àfi sọ pé Ọlọ́run ọba ẹ̀ ṣe Ọlọ́run ọba ẹ ṣe ní gbogbo ọ̀nà Ọlọ́run ẹ ṣe alágbára gíga ẹ ṣe Ọlọ́run tó ní ayé wa Ọlọ́run ẹ ṣe àtìlẹ́yìn wa ẹ ṣe o Ọlọ́run ẹ̀yin lórí ọ̀fẹ́ tá ń rí lò ẹ̀yin lórí ọ̀fẹ́ tá rí gbà tá fi wà láyé tá fi wà láyé a jọra wa lójú o a ṣe bí ìgbà tá jámọ̀ nǹkankan a ò tó nǹkankan wájú yín ẹ̀yin lẹni wá ẹ̀yin lẹmọ wá ẹ̀yin lẹ dá wa ẹ̀yin lẹ mú wa débi adé lónìí tá fi wà láyé àánú la rí gbà Ọlọ́run ọba ẹ ṣe o fún àánú yín orí ọ̀fẹ́ yín Ọlọ́run ọba ẹ ṣe Ọlọ́run ọba ẹ ṣe ẹ ṣe Ọlọ́run ọba ẹ ṣe o Ọlọ́run ọba ẹ ṣe o Ọlọ́run ọba ẹ ṣe wọn ò ní yé sọ bẹ́ẹ̀ pé Ọlọ́run ọba ẹ ṣe ẹyin tẹ́ wà ní tẹ́ bá lórí ọ̀fẹ́ àti sọ pé Ọlọ́run ọba ẹ ṣe ẹ dákun ẹ bá sọ pé Ọlọ́run ọba ẹ ṣe Ọlọ́run ẹ ṣe Ọlọ́run ẹ̀yin lọ́ba táyé àtọ̀run bọ̀ You are the king that we adore King of kings and Lord of lords Jesu Kristi ọba ogo atobara ti bi oke You are worthy of all our praise Ọlọ́run ẹ ṣe ẹ ṣe Ọlọ́run ìyanu ẹ ṣe o wíwà láyé wa ẹ ṣe o ní gbogbo ọ̀nà lẹ́tí ẹ̀ fi ṣe o a lè má nílé a lè má lọ́kọ̀ bẹ́ẹ̀ ni kódà a lè má lóúnjẹ àmọ́ Ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀ lónílé ni wọ́n lọ́kọ̀ rán lóúnjẹ àmọ́ wọn lálàáfíà ara wọ́n tiẹ̀ ti akú Ọlọ́run ẹ ṣe Ọlọ́run ẹ ṣe ẹ̀yin bàbá mi mo kí yọ ẹ kú ìdájí sá o ẹ̀yin mọ́ mi mo kí yọ ẹ kú ìdájí máa o ẹ̀yin ẹ̀gbọ́n mi lọ́kùnrin àti lóbìnrin ètò yín túndé o bọ́nà ṣe rí apá kìíní iléeṣẹ́ bond 92.9 pẹ̀lú ẹ̀rú yín bẹ́ẹ̀ ni tó ń sìn rú lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ìránṣẹ́ yín ọmọ ọ̀dọ́ yín fọsọfọsọ yín gbálẹ̀gbálẹ̀ yín tẹ́ mọ́ ránṣẹ́ hun adé olúwa adé fọlárin okùn adé mr pilot wọn ò jámọ̀ kankan wájú yín o ẹ̀yin lọ̀gá mi ń gbogbo gbà o ẹ ṣe o ọ̀pẹ̀lọpẹ̀ ọlọ́run ọ̀pẹ̀lọpẹ̀ ẹ̀yin ẹ káàbọ̀ sórí ètò yín bọ́nà ṣe rí iléeṣẹ́ bond 92.9 nígbà mo bá alàgbà ọkọ̀ alágbègbè sọ̀rọ̀ alàgbà ọkọ̀ yà ń bọ̀ ẹwà wọn làwọn wà níwájú kí lẹ tiẹ̀ pórúkọ ilé ìtura yẹn kí má sì ẹ̀ bá wọn polówó lè kó sá kíní kan ó yẹ kó ti yé yín nínú ara mi nbẹ làwọn wà mo ní bóun gbogbo ọ̀nà látọ̀nà kúrò bí tẹ́lẹ̀ kó wọn ní gbogbo ẹ̀dà kò sí wàhálà kò tún yẹ́rú méjì lọ lálàdà ṣẹ́gun pè mí mr pilot o ó ṣe é ṣe kó wáyé ó dẹ̀ ṣe é ṣe kó má wáyé mo ní kí ni wọn ní sùn ẹ̀rọ akẹ́rẹ́ ọkọ̀ lójú náà kò lòdú láàárọ̀ yìí ni o mo ní kí lẹ rí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀ wọn ní ọkọ̀ tó ń kórin ọkọ̀ òun kò fẹ́ jọ mọ́ pick up kò fẹ́ jọ mọ́ bọ́ọ̀sì ló kórin ibi ó tún wá fẹ́ gun òkè afárá my 12 bó ṣe ní kò wọ́n sọ̀kalẹ̀ agbára rìn ti dágbára ọkọ̀ lọ mo rò pawakọ̀ tó tún ní kò wọ́n tún fagiri accelerate gòkè gbogbo ẹ̀ náà ṣàkun irin ṣàti dànù sórí afárá my 12 ní sọ̀kalẹ̀ ẹni wọ́n pe o mi ò débẹ̀ o alàjàṣẹ́gun wọn rí wọn ni wọn ń durin yẹn lọ́wọ́ alàgbà ọ̀jẹ́ níyì hello ẹjọ́ tó bá dọjọ́ mi ẹni sùúrù sàṣẹ ń gbọ́ mi tó bá dọjọ́ mi ẹ jẹ́ kí rédíò yín lọlẹ̀ tó ti mú kẹ mú fún kẹ máa pè wá ẹjọ́ mo fọlọ́run bẹ̀yìn ní ẹjọ́ ẹ̀wọ̀n kí n táà fẹ́ lórí ètò yín nìyẹn ó yá ètò wà lórí afẹ́fẹ́ sà ó yá. Láti. Abraham Adesanya Adé Ajá Under Bridge. Ajá mi ò mi ìgbọ́n tẹ̀ ń sọ̀rọ̀ alára ni ẹni ajá náà ṣe kí ni.
1: Ajá
0: Adé Chevron náà dá. Ó tó ṣẹ́jú mélòó tẹ kọjá bẹ̀ torí mo rí pòhun ìtutù ẹ ti wà nú ọkọ̀ abẹ́ wà nú ilé o. Bí ìṣẹ́jú márùn-ún àkótí ìpẹ́ kò ìpẹ́. Lẹ́kí fesán alẹ́ wà báyìí kò dẹ̀ sí wàhálà kankan gbogbo ojú náà na àwọn olóyìnbó a máa pè ní Lẹ́kí kọrídọ̀. Ẹ ṣeun sà ẹ ṣe alàgbà ọ̀jẹ́ ní ìyá Adéwálé mo dúpẹ́ o kò ní bàjẹ́ fún yín tayá tọmọ o lágbọ́rọ̀ náà. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ lọ́rọ̀ kan wọ́n ní kinní yẹn ti pèrè sí ní dásúkẹ́ àkẹ́rọ̀kọ̀ sílẹ̀ ní orí afárá my 12 wọ́n bá padà kó tán káàgó mẹ́fà tó lù wọ́n á yanjú ẹ̀ kú ẹni má bàá sọ àkẹ́rọ̀kọ̀ mẹ́fà àmọ́ lọ́wọ́lọ́ báyìí ohun tó ṣẹlẹ̀ nù ẹ ti wà lórí afẹ́fẹ́ sá o.
1: Ẹ kojú wà bá.
0: Ìdọ̀bálẹ̀ mo wà sá.
1: Àkúṣe àná.
0: Yes sir.
1: Ẹjọ́ mo kígbe ní last week.
0: Yes sir.
1: Nípa orí bíríkì sẹ́kọ̀rẹ́bù yẹn.
0: Yes sir.
1: Ó ti ń di lemọ́lemọ́ confusion wa fa won tila to ma nbo awon ko ro pe be na tin load ni se yi awon ma ti o de wo fa ma fa yin no yin na da wa la le be yin be ni e ga to lo e ki ta won ta so ta ba won la ma ka ba se be yin gbogbo kini break ni pe pe ta bi se ti bridge yen ke la ti ko lu tan olo ma je kari jamba o ke la ba bo la to ke yen ko le ye o e ka fun baba
0: se ma gbe
1: otoro
0: e joba eko ko e ma pajoba gan e sa se awon te nso ro won yi e pe boya a wa ni kankan nu mo le bi won to ngbo ni pon tawon se oda abi e ma e pe won mo tun se won mo ikani won obaluje ni won won reti ki lasma ko awon olopa to gbe boda ni seyin lati ro afugun mo won koko awon tabi task force ma jade pada oselu ni o je ka ti da won pada soju popo gbo enu mo fi so yi mo so yi leyin election se n be eko task force ma jade pada gbogbo awon ala igboran e ma jaye yin lo bayi amo mo se amo pe owo palaba yin ma segi mun ti mo mo to da mi loju niyan mi ni pa fun yin leko yo ani lo legon se task force tori awon ala igboran oko won laso ni diduro laso pe oko won duro laso e sa se mo pa lo iberu ko ni
1: ko se ron
0: be ibi te so yi ori afara second rainbow yi afa yo ti podun meji mi to so te se gomina ti si goni
1: o
0: si won commission e won kon kon da ni abi mo ke le mo pe mo ti mo so mo dada to mi se afara yen to
1: tori oju ona ma ti won se yen
0: hmm
1: ona lo je ka se sibi
0: yen pe ti ka mo mo pola se ro pe lori eto yi lati pa ro pe gomina e ti pari afara yi e lo si e koda mo se kini sibe enu loro ti won ti ma gbo mi mo boyo tun gbara gbo be o to bi to ki ke le mo pe anu bo se gbere afara yen to fi pari e are se pa mi gbogbo beyen mo oju mi bayi lo se arupe fọlọrun ba fi gberaja wala won afa ide re wa gan o fine gan o
1: didi o da gidi
0: gan boya ka de be awon police station to wa sale yen kon ma lo mu won amọ o da npa won
1: won ni kon ti na subu nbe
0: o se ni subu eh
1: wallahi
0: eh olorun aba tun lu ise baba olorun aba tun lu ise se sa olorun aba tun lu ise ale ti lapa ponu wa a de fe ja giri ja gan lati fi gboran ai gboran boro ala ba ko asa
2: eh ni nko ti agu meri
0: yes sir
2: ni jibu biji jibu si yaba e egbe biji e te ba ko lati ona boya adekunle je li gba pada lo si yaba omo to le ibo kan wa le egbe kan ti won lodu be owo boya abu kini omi le so boya ya ni mi o eyo mi si pe ni mo de wosho select yama amo eni da no te ba lo ba won ti a pe ni kini pe a e ri kon bi bayi wa ni de go agugo je e di pada ri kokon mo
0: e ma foro sabi awon so te ba lo ba won lopa le so abi
2: be ni
0: won ni je yin laye tun oni ro be
2: wa ni
0: won ni je yin ninu olopa mewa te ba lo ba mewa te ba lo ba meson ni oni dai lo wa ni oga de go your way wetin be our own that place no be there the posters abi nto ma so ni abi
2: won e ni pada wa lo ni je ni ko se console awon
0: Ah. Ah.
2: Ah.
0: Mo to ba den lo won le mu. Ah. Nigeria. Lota Nigeria. Nigeria ijo la fe bonu gbogbo eleyi. E da pe lo won fe ta waya ti won tori e fo titi. Ani mo ri kan ni pleasure bus stop ninu bi house lane. Waya ti ile ise lala leki ti ribo inu be yen. Lati ma mu no jade fun inu oju popo. Won de ti la gbogbo arin yen e lo gbogbo waya ti won lo nbe gan emi o ko won le ta ni won le ta legberun mewa naira turi ele be si ni fo concrete joba ah ilu yi ona wa si ji o olorun lo ma tun lu ise o hello alagbala nka
3: hello sir
0: yes sir
3: e kon se alagbala o ka ya fa e do to ni o ni nkan bi odun kan se mi so lori eto segment ni mi yo ana blo lo ba o pipe ibe o pipe sise o kun je lo o o gede be ni o o to ni o
0: ta la fe be si ru awon eni bi bayo
3: emi ma fi moto mi ma tena lo ba o be se bi pa won ni o ma ja ku o ma ku be ni
0: ah olohun
3: to ni ko to so o
0: olohun o da o da olohun e da ko ejo nigba temi ati e ti wole lo sun gbogbo nkan ijoba ita lo nso mo ti ede kan ti baba wa alailua his imperial majesty oba riluan aremu babatunde osolale akiolu kini olowo eko kabiyesi ojobale mo wa o kabiyesi ni ona ati tun wa se fun awon kan niyan awon ni won ma so lo de oru fun gbogbo nkan ti lu ba ni ti lu ba se pe awon ni won ma gbowo osu awon ma bere ise lati ago meje ale di ago mefa aro ojo keji o ma loso to ma fun won tun wa fi da won mo o ma ni adika ti joba ipinle ko ma se fun won inu mi di erun baba ni ti gomina am sa gbadude lagbo olohun pe awon kokon pe tawon ma palase ge bi alase bi olori ilu olohun wa de fun isa lailu ado bale mo wa keji alowo keji alowo ah elisuru sake
4: ta
0: elisuru sake kila won kon doctor ma nlo to won o ti bi hanu lojojumo ki o ma kigbe latawo dale keji alowo kini won nlo e ba nbe ro kon doctor yin kini won nlo ah olori go to kori wakati meji meta ohun eha olori sosi ohun eha olori lasara tuwa ohun eha kododo keju ya loworo keju ya loworo etu etu keyan e le gbo keyan be mo etu etu ya o je etu
4: mo pe ta ba ti koro to ba ti pero de bi kan ohun yen ma du soju kan a permanent
0: eh
4: oni ama ko de ni oni lo to ke fofo a wa ni da meji
0: olo alaru lo lohun o a wa ni da meji koni hamo koni riba kan na mo ati ku o level ati ku o level omo loabi ati ku o level omo dinule a gbo si level omo ogboro omo titi abi level ki te mo sa ke bole wa sa
4: mo wa lojiko to gba ta ba bo ati ko du ma je fi enikan na ni mo ri pe mo to to ko ri yen
0: so o tin koni
4: ire yen lagbara ju
0: moto yen
4: lo
0: iru moto oloko iru moto ogoloko yen no
4: ah moto e bi awon kasa yen ni bi awon e to
0: to leyin
4: to leyin to ni eyin yen ni
0: eh emi o gbe
4: eh ande a tin gbe yan jo ati ko re yen tan ba ti tan ba ti ri ko moto e ma le ko nbe a le din e to be ba kere e ko
0: ese ese
4: te leyin yen gbogbo oda wa lo
0: te video igbo
4: de poti wa lo gbogbo
0: ese ese saki ala ba ka do la ba njo mo du kwesa o egbon to so on ta video igbo ko si wala kekan rara ah mo ki o baba wa oba ile tilu ayobo his majesty baba wa rahim adebo ale afoso ah mo ki o ka de ori o eku pale mo odun isese o a si solid adabale lu laokodo mo ki o eku pale mo odun isese o isese agbugbugbo wa o je lo sodo bale otumara a si kan de adebisola kale jari mo ki eku pale mo odun isese o o mo ti de ton atola atotunla in mo jise yin dada a jo si je si e bi ni eh si kan o pe o eh alailua e si kan o pe ka wa ma juru olowo eko a wa o juru ile wa o alailua olowo eko a wa o juru ile wa o kabiyesi a wa o juru ile akilu kini olowo eko e si kan o pe o e si kan o pe keyin ma soro onisasa ah ehun to ma wa sasa lola atotunla oda happy birthday to Mrs. Oluwabukunmi Victoria Ilesomi Jacobs iyen bukunmi ile ise bond 92.9 oni lojo bi yen sopolopo nu laye mommy sindara mommy tosin igba odun odun kan ni o gbogbo idile oluyege nlu badan ati leko won ki okan ninu awon omo won ku orire daughter Balikis Adeola Adedeji Oluyege omo oluyege ma se ayeye ikeko jade loni atola ni lasu oyinbo oluyege ma yato awon oji o daro lowo oyinbo oluyege omo oluyege o ti kege Baylord congratulations Baylord is now a master soda respect Baylord ewo adeoluwa adebolanu okade apali lagu meji abo lati fa tori luwa gnaki lolu teto oluyege ba fo oyinbo fo oji olori
5: Bond FM

0: ìbọ̀nrẹ̀ ń dáàbò bo ni ẹ̀ẹ̀mejì ni ó gbàbùsàn
1: ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá
0: ó léwu láti ti gbọ̀ngbọ̀n
1: ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé e kalẹ̀
0: ẹkùn ẹ pariwo ara ẹ o
1: ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde
0: ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ìṣẹ̀dá dámọ́ jẹ jáde pẹ̀lú yóyó bitters
1: ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye
0: sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ
1: yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtàpọ̀ pẹlẹbẹ sachet lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè
0: yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
2: Ẹ̀yin mọ̀dé yìí, èmi gan ti sọ wípé màá máa polongo Mediana kiri ni. Torí ẹ̀wò kò sírú ìyarun tá a fi yarun àdùkẹ́ tí kì í sunkún. Irun rẹ̀ le nígbà tó wá yá. Èé ṣe bo gbogbo alẹ̀ irun ẹ̀. Bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kí ó rí mú mi. Àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà túnruṣe Mediana 0-13 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé, ṣẹ̀ṣẹ̀ ni mò ń yọ Mediana 0-13 Air Booster Cream. Ìyẹn gangan ni àbá máa pè ní òdogun. Lọ́gọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ni ajẹrun ò ti rí bi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi. Làpálàpá sá lọ. Bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú rẹ̀ sì mọ́. Kódà, a tún lè lo Mediana 0-13 fáwọn ìpópó tí kò nírun níwájú àti àwọn tírun wọn ti fá lọ lẹ́yìn. Dá Mediana 0-13 Air Product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Mediana Air Product wà káàkiri ilé ìtajà. Ó yà pé sórí 0702-500-7861 0809-1799-333. Mediana, gbogbo ohun tírun rẹ̀ nílò.

0: kẹrìnkẹ ẹni lọ́dẹ tó rọjú kòkó báyìí.
1: Ojú mo ṣì rí sí àwọn tí mo bọ́ jẹ́.
0: Ẹni
1: mo
0: ṣe.
1: Ẹni bá rí ọ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ sídìí eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀yẹ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yàn.
0: Àìsàn ọ̀tọ̀rọ̀ yóò máa ṣe nǹkan o. Èmi wá ní fi ṣe báyìí olólùfẹ́ mi.
1: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún yín pé kẹ́lẹ́ mójú tó ara yín? Bẹ̀rẹ̀ tẹ́ o fẹ́ ká máa kárí o. Ó lè mọ̀gí bàbá òkè ehò.
0: Kí ló wù? Ìlọ́lẹ̀ sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ màá ráyé tó gbójà lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń rori gbogbo. Ara títa jẹ, ara títa ara yíyún. Kí bàtà ó máa bọ́ lọ́sẹ̀ ọmọ ènìyàn kò sún wọn. Bàbá òkè ò lè ní gbòógì àtúrà. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè ò kalẹ̀ sí. Shop 10A Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afá Ìgbò Road, Èpè 08094-71143. Bàbá òkè o, elégbòogi dẹ̀bẹ̀dẹ̀bẹ̀.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lati se aji rorun ati omura ile ise Zamzat Travels and Tour Limited mo fowo won soya be baba orin ajo e ni kabama conducive environment ni wa fi yin si aye to gbajumo to wuyi nilu Makkah ti Madina o won si gani laraju e ba wa dowo po awa registered nilu USA ati Nigeria.
5: USA address 335 Beach 45th Street Far Rockaway New York. Nigeria address Diamond Plaza number 88 Isolo Motion Road Isolo Lagos Nigeria.
4: Mo kun rere alaye e ko wa sori number yi abi ke WhatsApp wa
5: +13475523425 or +192927894 82 or 08034154239.
4: Oludari le ise wa lo magbe Sheikh Al Imam Ahmad Abdul Karim Alakunsi As-Sobai Arrafa Lalobo Arrafa Lodewa Sorire. Ma'assalam wa ila al-liqa.
6: Labaika lahumma labaika.

0: sorrowful, comforted driver.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#. Or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Don't let joint pains and arthritis hold you back. Get rid of them with OsteoSpray, the effective pain relief spray.
5: Gbogbo mùsùlùmí tó ń tẹ́wàdúrà wípé kí Ọlọ́run ọba ńlá pe àwọn náà sí ilẹ̀ mímọ́. New Crescent International Travels Limited, ilé-iṣẹ́ alájàjì tí wọ́n ní ìrírí ni Ọlọ́run ọba ńlá ti ń lò fún gbogbo àwọn ènìyàn lọ́jọ́ tó ti pẹ́. Ẹ tètè lọ forúkọ sílẹ̀ lọ́dọ̀ wọn fún Hajj 2027 lábẹ́ Early Bird Package wọn pẹ̀lú 9.5 million. Ẹ ó jẹ ìgbádùn tí wọ́n bá yín ṣe ètò FIFA Return Flight Ticket, ilé ìtura tó pójú owó tí kò jìnà sí Haram nílùú Mọ́kà àti Mọ̀dínà, oúnjẹ àdídùn láàárọ̀ àti lálẹ́. Ọkọ̀ ọ̀bọ̀kún ọlọ́yẹ ni ó fi máa kúrú gbé ènìyàn sí ara. Tẹ́ǹtì tó gbọ́rùn gbòjò ní Mina àti Àràfá, àwọn àlùfáà tó dántọ́ ni wọ́n máa tọ yín sọ́nà. Bákan náà gbogbo ògbà ètò Umrah ò dúró nílé iṣẹ́ wọn. Àmọ́ special package ni Umrah December 2026 bá dé. Ẹ̀yin náà tètè lọ forúkọ sílẹ̀ ní New Crescent International Travels Limited, fún Olabode Street, Ajawe Estate, ìpínlẹ̀ Èkó, àti ẹ̀ka wọn tó wà ní 1 Alabi Alasa Avenue, Ogidi Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ẹ lè pè tàbí kẹ WhatsApp wọn lórí 08060379328 tàbí 08074060166 àti 08147585392. New Crescent International Travels Limited, ilé-iṣẹ́ alálàájì tó ran àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ Hajj aláṣepé.
6: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, less trouble, or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it not be Panadol, enough it be like Panadol. Make you always read the label before you use them. If the symptoms not come out after 3 days, I beg, go see your doctor or physician.
7: Iṣẹ́ṣẹ́ lágbà ọdún ìṣẹ̀ṣẹ́ òkè odò tọdún yóò tún mẹ́rìngìdì yóò ká mọ̀mọ́ yóò kàǹkà yóò pọ̀ yóò wù áyà. Nígbà tí baálé òkè odò achieve saliu babatunde dada ọgbọ́n ẹnu wà yóò gbàdéjọ gbogbo ládéládé lóye lóye. Ọ̀nàrẹ́bù Jimoh Abiodun Ejigbadero chairman àgbàdo òkè odò SCDA ni ó gba gbogbo àlejò. Ọ̀nàrẹ́bù Adẹ́rùpọ̀kọ̀ Yusuf Kánsẹ́lọ̀ aṣojú òkè odò Ìgòkè wọ́n wà níkàlẹ̀ o. Olórin ọjọ́ náà T1 Dijọ́ Pimeyi Tafik Alamu Egbeye Lansana Fuji Oniyama Foni Dagbogbo Walaraya Lodjona Awa Takweto Mr. Pilot Ati Yunus Aremu Ayyenu Roma Ogujo Osui Nyo Waye Nikebe Agomeji Laosan Laya Yobere Nikobi Bale Okyodo
8: Ikilo Patakire Lato Dolori Ilu Okyodo I Chief Soli Babatunde Dada Ogbo Enu Wan Pe Isede Ma Waye Lata Agomoka Lale Titi Diago Koru Lodjo Kokede Lobo Sukajo 2026 Ojo Wednesday
7: Maso Kwebo Masa Laiwa Ase Toduni Atu Semi owo tomo talafia orun mi la te wo ki torodun to po ani mo sodun ni ki tun se mi biere o si lugba torodun kan laye be ni ti yin ori achieve saliu babatunde dada ogbon enu wa be ni tawo na ori isese lagba
8: olukede okero cultural festival committee
9: Nudivest Hajj and Umrah Services Limited ileṣe alalaji to fini lokan bale lati ni ojo nawarudin fun eyin te ba fe ba wa lo sirin ajo Hajj 2027 iroyin ayo Nudivest ti si ilekun won sile gbagadagbagada lati wa ma gba form yin amọ o gege bi ala sile ijọba orilede Saudi Arabia September 26 2026 ni sisan gbogbo owo Hajj 2027 gbọdọ ti kase nile ma fe ni dola mo yara ti wa sanwo re fun Nudivest fun Hajj 2027 Nudivest awon lo ni Hajj ni ilana sunna nabi Muhammad sallallahu alaihi wasallam tete ma sa ni die fun ekwere alaye e wa gba form yin ni headquarter office to wa ni national headquarter Nawarudin 39 Isalejeun Abeokuta Ogun State tabi 36 Ele Taligo State. So to do our branches now. Waru din jake jado gugu agbanla aye is 08027600975 tabi is 08032168722 26 of September. This is San Gogo Aji 2027 Kasa Leo.
10: àìmọye àwọn ọmọ ní àdúgbò ni wọ́n ti pàdánù gbígba abẹ́rẹ́ àjẹsára kúrò níbi àwọn àìsàn aṣekúpani bíi rọpárọsẹ̀ gbọ̀fungbọ̀fun jẹ́dọ́jẹ́dọ̀ òtútù ìgbáyà ibà pọ́júpọ́tọ̀ olóde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí rẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó àti àjọ elétò ìwòsàn alábọ́dé pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn lórí ètò ìlera ṣe ń gbé ètò abẹ́rẹ́ àjẹsára káàkiri láti rí dájú wípé àwọn ọmọ wa gba abẹ́rẹ́ àjẹsára pàtàkì jùlọ àwọn ọmọ tó wà láti òpóǹlo sí ọmọ oṣù mọ́kàndínlọ́gọ́ta àti HPV vaccine fún àwọn ọmọ obìnrin tí ọjọ́ orí wọn jẹ́ ọdún mẹ́sàn-án.
11: Bẹ̀rẹ̀ lọ́jọ́ Sátidé ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹjọ sí Thursday ogúnjọ́ oṣù kẹjọ ọdún 2026
10: láti aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́ta ọ̀sán lójoojúmọ́.
12: Àwọn òṣìṣẹ́ elétò ìlera ti ń káàkiri agbègbè láti fún àwọn ọmọ wẹ́wẹ́ ní abẹ́rẹ́ àjẹsára. Pèsè ètò ìlera alábọ́dé tó ṣe kókó. Abẹ́rẹ́ àjẹsára ń dáàbò bo àwọn ọmọ mi.
10: Ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ má ṣe tẹ́tí sí gbọ́ iṣọ́ yìí tí ìgbìmọ̀ àwọn elétò ìbá ti di agbègbè yìí. Ẹ jẹ́ kán fún àwọn ọmọ yín lábẹ́rẹ́ àjẹsára. Ó ṣiṣẹ́ bí àrìrà, kò léwu. Ìjọba ló sanwó ẹ̀.
13: Olùkéde Dr. Ibrahim Akinwumi Mustafa, MNI, Permanent Secretary, Lagos State Primary Healthcare Board,
10: pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ UNICEF
13: àtàwọn alábàáṣiṣẹ́.

0: kọrú ẹ lẹsẹ bọrẹ fẹ náà lọ jẹ pé ó gbòde kan rédíò nàìjíríà sì ń bá gbàmù ni wọn ní ìṣẹ̀ṣe làgbà tẹ́nítẹ́ní kìsà ń ta tẹ́nínú ló làmúyà rẹ̀ ẹ̀ ń tọ́sọ lẹ́nu sàkó ìyàkọ́ ò ìjọba abilékun dàgbàsókè mẹ́tàdínlógójì la nínú ìpínlẹ̀ èkó ṣùgbọ́n bí gbígbá lógi tòkè lákọ̀ọ́kọ́ gbé o kakọjá lọ sí ìkòyí ọbalẹ́dẹ ẹ̀sìn rẹ̀ tó jẹ́ alága ọ̀nàrẹ́bù bọ́lá ọládùjọyè ó ti rọ gbogbo àwọn olùgbé ìkòyí ọbalẹ́dẹ o onípọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ṣẹṣẹ́ wípé ó gbòde kan pàápàá jùlọ òjò tọ́sídẹ̀ẹ́ tó pé ọ̀sẹ̀ náà ni o ó wà ní gbogbo nǹkan táwọn máa ṣe káwọn máa wú tegbòtegbò ni o ó ní àṣà àti ìṣẹlẹ̀ yorùbá wípé kẹ́yí abọ̀ bákan náà ló ń gbósùbà sàdákátà fún royal father his royal majesty ẹ̀yẹ ní ìkòyí àti ìmọba land gbẹ̀rẹ̀ ìròyìn sì gbé láàárọ̀ ti tòní fún iṣẹ́ takuntakuntẹ pé wọ́n ṣe yẹn ọba ìbíkólé fáfúnwà wípé òun gbórìn fún wọn lórí ìtọ́nà sọ pé ṣe ọdún ṣe ṣètò gbogbo dẹ̀kọ́ wá ló fi kọmọ́ bá kọmọ́ jọyè ìka tó bá ṣẹlẹ̀ ọba gẹ ó ní ẹ ṣe náà bó ṣe kẹsẹ̀ o kẹsì bọ̀ fún òfin tọ́rọ̀ mọ́ ti ìpínlẹ̀ èkó pàápàá ìdùmarè inú malẹ yóò gbọ ìwúre yín o bí ọlọrẹbù bọlá ọládùjẹ ìsìnkú àkíyèsí rẹ kókó ní ilé iṣẹ bọlẹfẹ ó mọ n tẹ síwájú.
1: lójú ìwé kiri ìwé ìròyìn new telegraph láàárọ ìròyìn lọjọba lógún lójú ìwé ìròyìn torí pé kò sí ròyìn tó tóbi tó ǹjẹ jámọ pé ètò ìtísẹsàbà gbọ ọtún náà làwọn gbé pé yóò tún wáyé ní orílẹ̀-èdè south africa ṣé wọn ní bá ṣe làwọn ẹnìkan yí àna rẹ lódì àwọn ará orílẹ̀-èdè south africa ni wọn tún gbé ètò kọkalẹ o èyí tí wọn pè ní march and march tí wọn fi gbèdéke ọgbọn ọjọ oṣù kẹsàn sílẹ fún gbogbo àwọn tí wọn jẹ àwọn orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ pé kí wọn fi wá kó àwọn èèyàn wọn kúrò ní orílẹ̀-èdè àwọn o bí bẹ́ẹ̀ kọ́ wọn ní ti eléyìí táwọn máa ṣe ní ọgbọn ọjọ oṣù kẹsàn wọn ni yóò tún lakọkẹ ju eléyìí táwọn ti ń ṣe lẹ́yìn lọ o wọn ni gbèdéke táwọn fún àwọn èèyàn wọ̀nyí wọn ni àwọn fi ẹ̀hónú rẹ̀ hàn ní southern african development community ní durban lánàá òde yìí tí wọn sì ń jẹ́ kó onímọ̀ fún gbogbo àwọn tí wọn jẹ́ olùkópa ń bi ètò ìpàdé àpérò tó wáyé ní sadc náà tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́ta rẹ̀ pé kí wọ́n tètè pé ké sí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú wọn tó bẹ ní orílẹ̀ south africa tó yẹ pé wọ́n wọ ìlú náà tí ò tọ́ wọn ò níwèé ìgbélùú tó jẹ́ pé ọ̀nà tí wọ́n gbà tó fi wọlé south africa kò tí àwọn lọ́rùn wọ́n wá ní march and march eléyìí tó yẹ pé àwọn pe àkòrí eléyìí tí àwọn ṣe ní ọgbọ̀n ọjọ́ oṣù kẹfà wọ́n níṣẹ́ rí pé ó lákòpẹ́ gidi ó sì ó ní agbára wọ́n ṣùgbọ́n eyín kékeré ní ọjẹ́ o lẹ́gbẹ̀ẹ́ tí eléyìí tí wọ́n wáyé ní ọgbọ̀n ọjọ́ oṣù kẹsàn ta wà tí ń ṣe september 30 wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ bá ní ọmọ ní south africa tó yẹ pé ìwé ìgbélùú wọn kò yanrìn tó àbí ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi wọ̀ lókùdí ẹ̀ káàtó ẹ tètè pé wọ́n kẹ́ bá wọ́n wọ́ àbí kẹ́ kó wọn kúrò báyìí torí pé àwọn ò ní gbà kí àlejò kan kọ́kọ́ wá sí orílẹ̀-èdè àwọn kan máa ṣọba kan máa ṣọ̀sún bẹ̀ láì jẹ́ pé wọ́n ní ìwé ìgbélùú àbí wọn wọ̀ ìlú lọ́nà tí ò tọ́ bákan náà ọlọ́run ti ké sí àwọn ìjọba kan ṣe iṣẹ́ o lórí ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi wọ ìlú orílẹ̀ south africa ṣùgbọ́n ní báyìí wọ́n ní gbèdéke ọgbọ̀n ọjọ́ oṣù kẹsàn làwọn gbogbo àwọn àlejò tó yẹ pé wọ́n bẹ ní orílẹ̀ south africa tó jẹ́ pé ọ̀nà tí wọ́n gbà wọ ìlú ókùdí ẹ̀ káàtó wọ́n ti kó wọn kúrò bẹ́ẹ̀ kọ́ wọ́n kan dúdú inú ẹ̀ kọ́ ẹni ọgbọ́n ìwé ìròyìn new telegraph láàárọ̀ ṣùgbọ́n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ń sọ dímọ̀ pé àwọn ti ṣe ètò láti rí pé àwọn ọmọ nàìjíríà tó lọ bí 83 wọn sáré lọ kún wọn kúrò wá sí orílẹ̀-èdè nàìjíríà kódà wọn ni wọn ó dé sí pápákọ̀ òfurufú murtala mohammed ní èkó ní ọ̀la òde yìí nípa iléeṣẹ́ ọkọ̀ òfurufú south african airway wọn náà ti gbogbo ètò gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alákòóso ètò ilẹ̀ òkèrè bí wọ́n ṣe sọ dímọ̀ láàrin pẹ̀lú iléeṣẹ́ tó ní sọ̀rọ̀ nípa ilẹ̀ òkèrè wọn ni wọ́n ti gbogbo ètò ṣe pé tó bá máa dọ̀la ẹ̀yin tẹ́ lọ́mọ ní orílẹ̀ south africa tẹ́tí retí kọ́ wálé wọn ni wọ́n balẹ̀ gùdẹ̀ sí pápákọ̀ òfurufú murtala mohammed ní ọ̀la òde yìí ẹni ọgbọ́n ìwé ìròyìn new telegraph láàárọ̀ ẹ bá ròyìn.
0: kókó ló lè sọ bọ́dẹ̀ fún náà lọ́jà kó ń tẹ̀ síwájú ọlálẹ́ kan sàn sẹ́yọ ni ọgbọ́n òun la fẹ́ dá sí níwọ̀n ìdí pọ́ǹchì láàárọ̀ yìí wọ́n ní ọmọdé òjò bí agbo òjò ìyàwó ọ̀dọ́ náà ni aṣíwájú wa lẹ́yìn wọ̀ọ̀la ǹjẹ́ dáhùn pé àwọn ọ̀dọ́ tó yẹ pé ó wà ní agbègbè kẹjà lágbọ́ pé wọ́n ti fún onímọ̀ràn tó nípa bẹ́ẹ̀ rìn wípé ètò ẹ̀kọ́ yín ẹ̀ mú ní ọ̀kòkodò ẹ sì yàgò fún pé à ń bọ̀ ọ̀rẹ́ kọ́rẹ́ à ń bá wọn rìn ò torí pé ajá tó bá ń jẹ́ àgùntà tó ń bájá rìn wọ́n ní yọ jẹ́gbọ̀nsẹ̀
1: ajá ti bá ń bẹ̀rẹ̀ rẹ̀ pọ̀ ń jẹun pọ̀ yóò jẹ́ èpo oṣù.
0: babalaja ẹ̀kọ́ rẹ̀ ẹ̀ tó jẹ́ alága ìkẹjà ló ká gọ́ọ̀mù ìjọba àbílẹ̀ ìkẹjà pọ̀pọ̀ sí ọdún kan tó gbòde kan tó jẹ́ kó rú àwọn ìlágbára pẹ̀lú 500,000 náírà yẹn comrade akeem ọlálẹ́kan dáadáa ló pe àkíyèsí níbi ìrìnsẹ̀ kan tó wáyé ní kò pẹ́ kò pẹ́ tọ́pẹ́ lọ láti ibì kan sí èkejì tí wọ́n sì ń sí àwọn ọ̀dọ́ ní gbẹ́rẹ́ pàpọ̀ wípé ẹ mọ̀ mọ́ egbògi olóró mọ̀ ipò lè ba eyín jẹ wípé ẹ sì máa ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn wípé ẹ̀yìn náà tún léwu lọ́pọ̀lọpọ̀ lórí pọ̀pọ̀ sísìn àyájọ́ àwọn ọ̀dọ́ ní àgbáyé ọdún 2026 comrade dáadáa jẹ́ wi pe laarin osu meta sasiko ta wa yi pa won to si yen na wi pe iyen de bi odo pe ise owo pe ko si mu ni okokodo gbugbo awon imoran tan mo fun ayin won ni igbesi aye won yo da lopo lopo o to wa se afiko wi pe ijoba ibile ikeja won sise pelu ajo NDLA lati gbogun ti egbogi oloro ati awon eso da abobo lati ri pe egbogi oloro o di abi en ti igoloro fi aso iyen ni ikeja o ni bi temi de mi o ti ko to je nti je alago mi fun awon odo le wa Nigeria fun abala ti keja abile ko blessing omogirafe won na pe akesi awon odo o ni egbo kilo tori pe aja ti o le ti soro fifi pe eto epo yin emu ni okokodun igboro sisa jobe ru ko si je pe ja subire forede wa ja fun ipele ka ti joba abile keja ni we the punch lati e na ka laaro
1: ni no we ro ni telegraph laaro e se won ni pipe na la pe paja to ntogboro pipe la pe pade okoko ti fi nese ru se re pele pa pe jo takoto leyin eto dibo to waye ko ti ju wakati 28 lo ti awon igbon amusese na egbo osulu APC ti won fi pe aro ati odo finu won awon igbon amusese na se pade to la mi la ka sugbon ipade ati le pomori se ni won ni pade na waye ni olule egbo osulu APC nilu Abuja lori ati se ayewo lori abajade esidibo eleyi to waye ni ipilo osulu jara meta Saturday ati gbugba awon oro pe o dabi pe o ku die ka to je inu egbo osulu na won ni ipade na lo ma je akoko to ma je ipade ikorajo pa awon igbon amusese na egbo oselu APC ni olule egbe na leyin igba ti won ni won pari tita form ati yiyan awon eyan lo nipa eto dubo abele egbo oselu APC won ni o da be npe o ni awuyewuye ninu opo nu awon ti won je awon egbo oselu na to pe won be ni bi ipade atile kun ise na ni won so di mo pe awon nkan ti awon jiroro nbe won ni lori awon nkan ta be ni pe o je kudie kudie ti odumo opolopo omo egbe nu na lo je pe awon jiroro ti en to je alaga fun egbo oselu awon ojogbon tawe yin da ati se ileri ati en to je akowe agba fun egbe na senator ajibola ashiru won se ileri pe awon yanju gbogbo oro na nto binu bi bi ko gbogbo yo si ma lo bi pe a le gbe ka maja sugbon aja ma pare na na da ikan na omo egbe osun na to ko so bi pe edan kan ba da ko mi tori ko gbe se ron mi o oni ipade ohun oni o gbona jojo o pe opolopo awon ti won jo omo egbe osun lo ye pe won fi ehun na gidigidi awon kure pe lo je na egbe osun lo APC ati binu won o se dun kaloku so se ro ko lopo ogba ti eyan ba so ti nu e pe nkan to ndun o se ka ma wo oju tutu pe sugbon ni bayi awon agbagbe goshun ni awon yanju gbogbo ran tun binu bi gbogbo agbagbe goshun APC patapata e lo fokan bale e rogbon iwe iroyin new telegraph laaro yi e ba
0: ro ni lojo kan ni leadership laaro directors na gbere o da lojo gbogbo wo to wa lori table to wa lori table amo gbere yin si we iroyin o sugbon lo je kin ko da lo si office ile wa Nigeria won ni ojo abi ni ba wa saba ologbe si kiyan de bari so korin kan o ni ri ki si pin o oyinbo mo deeti amojo bi wa rikisipin nda ku buku ba je o won ti ranse kini ko rere fun en to gba kaja rede wa Nigeria ajagun feti Ibrahim Gbadan si Babangida won ni opolopo kan be fun labata lobe loyo be ton ro ko mi lo mu ko won ni anode ni ojo bi won odun mound ni 85 years to pe gbode kan are re wa Nigeria sojola met lu lo ranse kini ko re en to je agbenu so fun office are bayo na niga lo pe akesi pe ajagun feti Ibrahim Gbadan si Babangida won na ale gbagbe yin ni rede wa Nigeria gbogbo gomina jakijado le wa Nigeria na ranse kini ko rere si ajagun fenti Ibrahim Gbadan si Babangida fun ayeye ojo bi won odun 85 years to gbogbode kan ase samodo asamodo sami mani bo esin si ema si o ema yi wa pada ni we ni dasi lati na ka laaro
1: yi oko nu we ro na le sin gbadun bond fm la wa re 2 daughter of
0: abuja abun e ti je ile kan na se igoro re bond fm
2: Don't let joint pains and arthritis hold you back. Get rid of them with OsteoSpray, the effective pain relief spray. OsteoSpray gives you instant relief from muscle cramps, strain, knee, ankle, elbow, waist and back pains. OsteoSpray makes your bones stronger and lowers the risk of bone fractures. It comes in cold spray and hot spray. The cold spray provides that cooling effect on the affected area to bring instant relief, while the hot spray gives the heating effect on the pain for effective relief. Just spray it for complete relief from pains. OsteoSpray for instant pain relief. Marketed by Goldmore International Limited. Available in pharmacy stores nationwide. For more inquiries, visit www.goldmoreng.com or call 0703-070-7732.
3: It's a little new one, but I'm going to show you. kilo popo kilo de ti eju se ku gbogbo ile bayi
4: apopo si mo fi fun eyin mi ni o mo fi ti abi e
3: gbagbe apopo yi absolute natural charcoal whitening toothpaste tutu ni o lo
4: beni check eyin re fufu lona adaiba pelu ohun ifoyin absolute natural charcoal whitening toothpaste tutu ase pelu eru adaiba ti o je ki eyin re fufu ati omi o red lemon ti o foyin re jile absolute charcoal eru adaiba eyin fufu dada
5: Lagos Abu.
6: It's not like I don't like Lagos. The hustle and bustle, the opportunities, the possibilities, the vibe, the energy. But the city life took from me, sha. Jumping down from Mautu to Marina. Sometimes the traffic would tire up and you'll have to get back up the following day for the same grind. But when the Lagos Rail Mass Transit launched, the blue line and the red line, I remember the first day I sat in that train. I fell back in love with Lagos. I could breathe again in my city. And the jara is that I get to pay only half of its cost. So little by little, I'll get home and play ball with my boy. And even grab extra sleep before the alarm rings again. Small things that make life easy while chasing my dreams. My Lagos has been moving, and it will keep moving.
7: Baba Jide Sanwo-Olu, living a lasting

0: ẹrù iná jáde wọn ni jẹjọ mọ pe wọn ti ṣe eto náà wọn o ni báyìí àwọn ti ṣe ògiri ilé ìkóná iná ti ń tàn fún àwọn iná wa ń fi àsìkò ìrawọ ẹbẹ sí àwọn àjò náà mọ̀nàmọ́ná tó ń bẹ ní gọdọ iṣu tí ó dúró ti wà ní òkùnkùn brimbrim láti oṣù láti ọdún tó kọjá ní oṣù kọkànlá ọdún tó kọjá láti rí iná tàn ní transformer wa wọn ni wọn gbé lọ wọn ni wọn tún ṣe wọn tún da padà wọn tún gbé lọ tún gbúrò kan mọ báyìí láti ní oṣù kọkànlá ọdún tó kọjá ní òkùnkùn brimbrim lọwọ ẹyin òṣè náà mọ̀nàmọ́ná tó pé ṣe lẹ wọn ni àwọn tí wọn ṣe ti àwọn ará ògìjọ yìí wọn ni IBEDC ni o tí wọn pè ní Ibadan Electricity Distribution Company ẹyin ìkẹjà IKEDC náà ẹ wá bá wa ṣe tiwa náà ní iṣu tí ó dò ní ẹgàn ìgọdọ ọlọrun bá wa ràn yín lọwọ torí pé òkùnkùn ọdá o òkùnkùn kìí ṣe ọrẹ ara nínú ìwé ìròyìn punch lẹ́tí ròyìn yìí
1: láàárọ̀ bó ṣe ń pàkíyèsí iṣu ti rò ló mọ̀ rò pé ó yẹ kó o pàkíyèsí àdìsá àdògún náà ní abógun lóko torí pé àwọn oníròyìn tó wà ní ikọ̀ tún ìjẹgun pọ̀ fẹ́rẹ̀ ọmọ ni kejì gẹ́gẹ́ bí ara rẹ̀ àgbàdo náà níbẹ̀ náà ó yẹ kó gímọ̀pọ̀ ní kọ̀ tún ìjẹgun àbí gbogbo ẹ̀ náà wọnú ara wọn ẹ fún wa níná bíbẹ̀ ó dùn wé kíní délé tọ̀ sí láàárọ̀ yìí
0: yẹ́la ni o máa bọ̀ ń kọ̀ tún nígbà tó náà dìde kọ̀ tún ìwọ náà iṣẹ́ ọlọ́run àbí
1: ìlẹ̀kùn ọlọ́run ìlẹ̀kùn ọ̀rẹ́ mi ló dùn wé kíní délé tọ̀ sí láàárọ̀ yìí
0: Well, I'm not sure.
1: Wọ́n ní bọ́ tó bá ń jẹ tó sì ò bá jẹ ohun dọwọ́ lóró ni àwọn àjọ asu tó wà ní kaduna state university ìyẹn ìpínlẹ̀ kaduna iná sọ pé àwọn olùkọ́ igba lọ́jọ́ kọ̀wé fipò wọn sílẹ̀ wọ́n ní alukáwa ní ẹ̀rù ọlọ́run ọba ni wọ́n ní ìwé àdéhùn kan tọrọ mọ́ síkẹ́síkẹ́ wo ló ń débẹ̀ látọdún 2025 wọ́n pè àlọ́ lọ rí àràbọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí alága fún asu kazu dr abubakar abdullahi ló pe àkíyèsí lánàá òde yìí nílùú kaduna nígbà táwọn ọkùnrin tó yẹ pé ń fọ ẹrọ wọn lẹ́nu wọn làwọn fún ìjọba ìpínlẹ̀ kaduna ní ọ̀sẹ̀ méjì gbáko tẹ́ ẹ bá dá wọn lóhùn òyìnbó tó kọ pẹ́ńsì òyìnbó tó sì rí sáà ló sì pẹ́ńsì ojú ìwé kéde trust láti ẹ̀nà kàlàrọ̀ yìí.
0: Nínú wéèrò ìdí punch náà mo ṣì wà láàárọ̀ yìí ǹjẹ́ jẹ́mọ̀ pé àwọn àgbẹ̀ láti àwọn òlú mẹ́wàá níjọba ìbílẹ̀ ọbáfẹ́rẹ́ owóde ní ìpínlẹ̀ ogun tó yẹ dórí àwọn òlú bíi ogun makin ayégúnlẹ̀ aluoge sowumi yakoyo limomu àti bẹ̀rẹ̀ lánàá ìṣọ́jọ́ ajé monday wọ́n máa bọ́ síta o tí wọ́n bẹ̀rẹ̀ sí fi ẹ̀hónú hàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣàpèjúwe pé ó ti wá sú àwọn o àwọn rò pé àwọn ará ibi wọn dẹ̀ ìbọn síbẹ̀síbẹ̀ ká àkọ́sẹ̀ lára ìyá àjẹ́ wọn sì gbogbo ọmọ wọn fi bóbìnrin wa ẹ̀yẹ́ wa ń yẹ ìlú ẹ̀yẹ wípé àwọn fúlàní darandaran níṣẹ́ ni wọ́n kàn ń kọlu oko àwọn tí wọ́n ń bá gbo irè oko àwọn wa gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n níṣẹ́ ni wọ́n tún ń pa àwọn wọ́n ní ó kéré tán bí irè oko tó lọ bí mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan náírà ó ní àwọn àgbẹ̀ wọ̀nyí àwọn ìlànà fúlàní wọ̀nyí lọ́yẹ́ pé wọ́n tún bàjẹ́ mọ́ àwọn lọ́wọ́ wọn ló ti wá sọ láti bí ọdún mẹ́wàá lọ́n ti wà lẹ́nu wàhálà àwọn tí wọ́n jẹ́ àwọn fúlàní táwọn bá ti ṣe àgbàdo ní oko àwọn tó báyìí àbí iṣu làwọn ṣe àsìkò tó bá jẹ́ pé àwọn bá retí àti máa kó èrè wọn á kọ̀ da màálù sínú oko ni wọn á sì fi oko jẹ wọn á ba gbogbo èrè kan jẹ pé ìjọba ẹ̀sìbọ̀n wọn dá sí lọ́ àmì ìrántí orin olóyè àtọ̀dá kórede èyí tí wọ́n ti kọ́ láti ọdún 2012 tí wọ́n ṣàlàyé wípé ńṣe ni àwọn tí wọ́n jẹ́ fúlàní dandan wọ́n da àwọn àgbẹ̀ láàmú ní gbogbo agbègbè yewa lọ sí òkè ògùn tó yẹ pé àwọn tí wọ́n tún wá jẹ́ àgbẹ̀ àrùkọ bá dé wọn gbọdọ̀ sọ̀rọ̀ àfi tí ààrẹ bọ́lá bẹ́ẹ̀ ni kó tètè dá sí ọ̀rọ̀ yìí o kán bá wọn da sí kán tètè wá nǹkan ṣe lórí ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ké sí gómìnà Dàpọ̀ Abiodun náà pé kó dákun kí wọ́n má ṣe bí ẹni pé bóyá wọn ò gbọ́ sí ìṣẹ̀lẹ̀ rárá torí pé àìdásí wọn ni ó ṣe pẹ́jẹ́ kí oúnjẹ wọn pé oúnjẹ tó sì wọ́n ń tara ẹ̀ kò sí lẹ́yìn ọṣẹ́ tí àwọn tí wọ́n jẹ́ àwọn fúlàní darandaran tí wọ́n ń ṣe lọ́dún ni bàbá wọn kọ ni pé ẹbọ lókoloko ká kẹran kẹ ń fi joko ni ó lóko bá lóun fẹ́ sọ̀rọ̀ fúlàní àgbébọn wá yin so lóko apá ẹ̀ṣẹ̀ oró lẹ̀ ń dà yìí o ìjọba ń gbọ́ ẹ kò fi sọ̀rọ̀ kan ká má lè jáde ká má lè rìn o ká má lè jáde fúlàní umúyàwó níyàwó kan wọ́n ṣe wọ́n ṣe ènìyàn mẹ́fà ní fúlàní ń ṣe pa ní mọ̀ọ́rálẹ́ jọ sí ọ̀rọ̀ ń pọ̀ lórí ọ̀rọ̀ nípa bí àwọn fúlàní dandan bí wọ́n ṣe ń da aráàlú láàmú ní gbogbo agbègbè iye wa lọ sókè ògbẹ́ ẹni ọgbọ́n ìwé ìròyìn the punch láàárọ̀ ẹ bá ròyìn níbẹ̀.
2: Punch FM 92.9

0: John Vance 3-in-1 Chocolate. Enjoy instant goodness.
1: GC Furniture Emporium, ile-ise atata, gbogbo jẹfẹgbẹ to gba gbogbo, to ba je ti furniture wo, sati interior decoration, ko selegbe, ise wa o lafiwe, egbe segbe ara won ke ri bo jura won lo. Kitchen cabinet, executive chair, royal and modern sofa, executive bed and wardrobe lo ni ranran. TV console, TV stand, dining set, office tables and chairs, general interior decoration lo loko jo kan. Ti mu kile re wa, ko si da bi afin oba, ninu ile le yin ti nilo re ni tabi office.
2: E mo la agujina, GC Furniture Emporium lo le se.
1: Owo ti o gara ni o. Ta je mo je yin pe GC Furniture Emporium, na ni God's Covenant Furniture, se ti mo ye ni mo 32 Abeokuta Express Road Onilekere beside NNPC filling station Cement Lagos State Lawa Latuni e kakada kiri telephone 09037437308 09037437308 WhatsApp number wani 09037564735 GC Furniture Emporium Asaju ni wa ninu awon furniture companies Ogu.
3: Hey. Golden Chance Lotto. Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lo lo fe Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto di setan. Lati for bitibiti million gbedun nuko opo eyan. Bi na je se n sajo yodun ominira. Darapo mawo olorire. To je anfani owo tulu tulu. Ti eni ko kan ta. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwa. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le ta lai moye igba. Mo si ta to. Be lo se je to. O ya gbera so ma dolu ara e. Lo tarata se yike yi Golden Chance Lotto stand. Kiosk. Tabi so bu wa gbogbo. Tallory online wa our website www.goldenchanceloto.com tabi USSD code *7005# lori MTN nikan ni o ta morning game ta mo si golden vogue scan QR code lori ticket tabi sticker poster na me drop o ebun minera independent money gift they grant for you ofin atila na wa o ayo yo wa fe ni odun medidinlogun soke o ya lakasiko yi September 27 you free play 200,000 naira 100,000 naira 50,000 naira make you enter zone category golden chance loto loni airina oni bawa lodun minera Lakasiko yi di September 27 you free play 200,000 naira 100,000 naira 50,000 naira make you enter zone category golden chance lotto loni airina oni bawa lodun ominira
4: koko no we iroyin fe so wa po
5: koko no we iroyin te si waju bond fm no lawa na yesu.9 no we iroyin the punch la royin ẹgbẹ́ ló mú kó àwọn olùgbé àwọn ìlú tó ń bẹ ní ìjoko oyè rólísà níjọba abilẹ̀ ìfọ̀nọ́mà fọ́n jáde lánàá tó ń bẹ̀rẹ̀ sí ààrẹ bọ́lá ahmed tinubu pé kó dákun wọn báwọn dá sí ọ̀rọ̀ àwọn o wọn ní ó lọ bí kìlómítà mẹ́wàá ààbọ̀ wọn ní èyí tó so gbogbo àwọn nípò wọn ní níbi kan tí wọn pè ní lisa memorial kẹ níbi tí ọkọ òfurufú kan ti jábọ ní ọjọ sí wọn ní gbogbo ọ̀nà ti bàjẹ́ ọkọjà bẹ́ẹ̀ ni kí ààrẹ dákun ọwọ́ àbá ọ̀dà sí o àwọn olùgbé náà rawọ́ ẹ̀bẹ̀ lọ́jọ́ àwọn mẹ́ta tá a dé yíyan bí ológun tí wọ́n jáde tí gbogbo àwọn èèyàn sọ́jẹ́ pé wọ́n jẹ́ ti ìlú tó lọ bí ogún ìtẹ́ náà tó yẹ pé wọ́n jáde wọ́n sì kọ àwọn ìwé pélébélé tó gbé dání tó ń lọ tí wọ́n ń bọ̀ wọ́n ní ojú ọ̀nà yìí èyí tó yẹ pé òun ló gbéra láti ìjoko tó gba oyè lọ lísà tó kó ó so ọ̀pọ̀lọpọ̀ lúpọ̀ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ní wọn ò wá nǹkan ṣe o wọ́n láti gbà tí ọkọ̀ òfurufú Bellevue Airline Flight tó ti jábọ́ ní ọdún ní ọjọ́ kejìlélógún oṣù kẹwàá ọdún 2005 tí àwọn èèyàn tó ń lọ bí igba àti mẹ́wàá tí wọ́n tẹ̀mí wọn ń bẹ̀ nígbà ni wọ́n ní láti ọkọ̀ òfurufú náà jẹ́ Bellevue Airline Flight 210 wọ́n ní ó jábọ́ lọ́jọ́ kejìlélógún oṣù kẹwàá ọdún 2005 àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn jẹ́ 97 117 wọ́n ní àti gba ìlọ́nà wọn ò ti dá wọ́n ní ọgbọ́ àwọn tí wọ́n jẹ́ olùgbé àdúgbò yìí ni wọ́n jẹ́ pé wọ́n ń fi kàánú gbọ̀ngbọ̀ torí pé ọ̀nà yìí ó ń bàjẹ́ sí nígbà gbogbo wọ́n wá gbé àwọn oríṣiríṣi ìwé pélébé bíi president tinubu come to our idea our road is bad our people are suffering give us road no access no business no progress oríṣiríṣi nǹkan ni wọ́n ní wọ́n kọ lọ sínú ìwé tí wọ́n gbé dání tí wọ́n fi ra wẹ́wẹ̀ sí ààrẹ bọ́lá ahmed tinubu dákun ẹ má wò wá ọ̀rọ̀ ni àwọn ti pe gómìnà ìpínlẹ̀ ògùn títí wọ́n kọ̀ wọ́n dá ọ lóhùn ààrẹ ẹ bá wọn dá sí ọ̀rọ̀ yìí o ọkọ̀ ọjà abẹ́ ìyà ń jẹ àwọn tí ó sì jẹ́ pé àwọn ìgbà gbogbo làwọn kérò lórí ojúnà nítorí pípa míì má bá gba olùkọ́ padà báyìí wọ́n làwọn mọ́lẹ̀ ní gbà ẹni nìkan àbí kẹsẹ̀ yẹn kan ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ láàrin ẹ̀nà ọgbẹ́ ìwé ìròyìn the punch ẹ̀ bá
6: lóyún. Kókó onúwẹ̀rùn fún tààrà tòní náà ló jẹ́ pé ó ń tẹ̀.

0: síwájú alẹ ka kini to
1: ìròyìn
0: kọjá bẹ wà láàrin ka
1: tó sì pé wà níjà mélòó afẹ kan mélòó kanjú àwọn afẹ mu lọsùn pé dalára lóòótọ ṣùgbọn ẹ bá bọ sí nọọsà yóò dà mọ èèyàn gbọdọ níwọ̀n tún wọn sí ni báyìí sọ pé tó ń jẹ dáa bí ẹ bá jẹ bó bá jẹun tó bá pọ jù rẹ mọ̀mọ́lọ́ ìṣọ́ tọ́lá ẹni yọ fẹ́ràn oúnjẹ mi.
0: mo fẹ́ràn oúnjẹ tu ẹni.
1: ọmọ kí ló tún yọ
0: ọmọ tún lẹ́kàrò yìí ni mọ̀pọ̀ wéètè mi papọ̀ ọmọ mọ̀pọ̀ wéètè
1: kò fáwọn tó kàn ní ọlọ́wọ́ ká
0: ọlọ́wọ́ fún wọn ká
1: agbọ́dọ̀ ṣe ń tẹ̀síwájú lórí ètò kókó onúwe orin láàárọ̀ yìí akéwò ẹ̀ tẹ̀wà létẹ̀ gbádùn wa láìwò ẹ̀tẹ̀ lágbára ọlọ́run ọba àtàjẹrẹ gbogbo ọmọ àtà ọlọ́run ọba lọ́jọ́ ìní ìbúdé pàdé torí ọ̀tọ̀ ni kí èèyàn ṣòwò ọ̀tọ̀ ni kó búdé pàdé ọlọ́run kọjú sí lórí ló ń jẹ́ bẹ́ẹ̀ nurudeen ayọ̀ wálé ọmọ salaudeen ní ayé tó rò ní ìjọba àbílẹ̀ kájọlá ní òkè ògùn ìpínlẹ̀ ọ̀yọ́ ló bẹ dé ẹ̀rọ tó ń tẹ̀ tuji ọ̀làlẹ́kọ̀ọ́ ló kọ́
0: bá síbẹ̀ máa lọ sí abala ìgbéwò láàárọ̀ yìí eléyìí pàtàkì wọn lọ́jọ́ abínibá wà sábà ìkan nínú àwọn olólùfẹ́ wa alhaji olúwanísọlá bàbá bàbá ló ń kí ọ̀nàrẹ́bù chima ọmọ bàkà ni ajẹ́rọ̀ mi fẹ̀lódún kú ní ẹjọ́ òbí yóò àṣeyí sàmọ̀dún ọdún sọ̀ẹ́mì ìgbọ́dún ọjọ́ kan
1: náà. bákan náà ìkan lára wa ń bí victoria olùwàbùkúnmi ilésanmi ayajẹkọ
0: èyí
1: ni ọjọ́ òbí bùkúnmi ilésanmi ajẹkọ happy birthday to ọba lọpọ mi sí shindara tọba lọgbà ọdún láyé ẹni kò ṣe àtẹgbẹ àtẹgbẹ lẹsẹ ẹtẹ náà.
0: lákòótán agbọdọ gbàgbé àwọn akẹkọọ jáde láṣù àìkú oríire ọjọ ti tòní pọpọ sísìn ìkẹkọọ jáde wọn gbé ogbòdì kan tí a mọ sí convocation ìkànnì àwọn ọmọ wa ń bíbà ẹ ọmọ dádì adéọlá balikis olùyege ọmọ nílùú ọ̀nà yọgbà sàfikẹ́tì lónìí láì gbàgbé alàgbà bello limited bẹ́wàjì bẹ́wàjì báyọ̀ ọlọ́lá lábẹ́ so yẹ kó o gbàgbé yẹn náà wọ́lọ́ náà o sì ń gbàgbé nǹkan akẹ́wọ́n kó oríire ọjọ́ ti tòní wọ́n mọ pátápátá
1: lọ́ba
0: ẹ̀jẹ̀
1: gbọ́ ẹ̀jẹ̀
0: gbọ́ ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ

gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Láìsọ méjì lọ́rọ̀, àrọ̀rọ̀dá òjò tó ń rọ̀ lásìkò yìí ti ba àpọ̀nà kan jẹ́ ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Bí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó FPWC ṣe ń tọpasẹ̀ àwọn òpópónà wọ̀nyí láìsùn láìwo ni wọ́n ara ìnira tó mú wa fún gbogbo aráàlú. Iṣẹ́ àtúnṣe tó múnádóko kò sì ṣeé ṣàsìkò yìí láti yàgò fún fífi owó ìlú ṣòfò. Síbẹ̀ a ò ní dáwọ́ díẹ̀ díẹ̀ tá a lè ṣe lásìkò yìí dúró. Àwa ń pàrọwà pé kẹ́ ẹ fi yèdénú, kẹ́ ẹ dẹ́kun dídá ìdọ̀tí sínú àwọn kòtò ìdáminù, kẹ́ ẹ sì yẹra pátápátá fún ṣíṣe ohunkóhun tó lè ba àwọn òpópónà wa jẹ́. Gbogbo àtúnṣe sàn-án tó bá yẹ ní ṣíṣe la ó bẹ̀rẹ̀ ní kété tí àsìkò òjò bá ti kásẹ̀ ńlẹ̀. Ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 0967044444 tàbí 0906904444 fún ìwádìí èyíkéyìí. Àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó a ò dáwọ́ iṣẹ́ dúró.

ojo isegun ti ozi ojo keji di logun ninu osu kejo egba odun odun e ma ka aro sai ma ka aro ma e ma ka bo sori eto wa eto yin bona o se ri apa keji ile ise bond 92.9 e ki gbiyanju gbugbe imo mi baba mi ko ata mo ki yen ku gbiyanju e ku ko le ba da ku da fun wa lagbara olohun kaabo si ni ajo oju popo lawon oju na wa ni ipinle Eko Ogun Oyo Ondo Ekiti Osun lo si Kwara mo si mo pe Olorun ma ba won ni ni ajo wa yo lalafia ajo ni ajo oni wakati kan ati oni wakati meji ama won to re ni ajo gigun irin ajo to pe lawon to fe travel Olorun wa ba yin lo Olorun wa ti ba yin pada layo afia o. Lagbara Olorun Ogun ni fe je yin pa titi la Ogun ni mu je yin o. E ni de grupo faye o. E ka bo sori eto bona o se package ile ise bond 92.9. Ojo isegun Tuesday loni. Ojo keji di logun 18. O kejo odun 2026. Omo ya Oluwa Adebola ni okun Ade Mr. Paro lo kin ka bo sori eto bona o se ri ile ise bond. Like like you ma se oju ago ke le lo da fani ati ba wa soro ibi te ba wa laaro ojo isegun ti o la fe mo ka le so fun awon ti won o ti pe bi e fe gba yen di awon bi to e ke sa fun ba na o ba ti gbo tele ri a pe sa kiyese awon bi to dun orin lasiko yi to e ke gba ke ma ba ri bo kankan gbogbo e la ma pa kiyese yin se lori eto bona se yi ojo isegun ti o de kiri ajo e ko le ba ya o to nsele to lewu loju popo ma pa kiyese yin se gbogbo e se pataki laaro ojo isegun ti o de kiri ajo wa le ba se kini ko le ba lala lagbara olohun irin ajo wa oni ni ibanuje ni lo je ki ma ki gbogbo eya bi a ma boja gbogboro te je mo mi loto ni ojo isegun ti o de bi e ka bo soye o gbogbo yin obirin pawata munki tori pe ni ya wa gbogbo eyin obirin pawata munki tori pe pe lola gbogbo eyin obun kise tori pe e to e se mu yan gujo oleyin obirin yin oloyin da yin da da won ri yin de kono ese yin atatele ese ese yin ere wa pupo ju iwa yin ma ntu ilu lara ni olori de alalubarika leje yàtọ̀ sí ya ti bí ọlọ́sùn yìí dáradá ọsùn yẹn tó fẹ́ bá àwọn obìnrin lórúkọ jẹ́ ẹ̀yin obìnrin olóríire ni mò ń kíjàre abiyamọ tí èyí abiyagbá yóò ní máa wo ṣùṣùn kàrà ẹni ẹlẹ́ni tó lóun já kàrà tẹ̀kọ́ ń tọ̀hún níbẹ̀rẹ̀ wo ti níkọ ẹnìkan ọ̀kì ń wo ti ẹ̀ náà o ẹ̀kọ́ sórí ètò bọ́nà ṣe rí ilé iṣẹ́ bond 92.9 gbogbo ẹyin màá kí torí pẹ̀yìn lẹ ni ètò yìí lónìí mo sì gbàládùra fún ẹyin abiyamọ gbogbo ẹyin obìnrin tẹ ń gbọ mi ẹyin náà máa débi gíga o ilé máa débi gíga o mo jẹ́ kí n gbàdúrà fún ẹrù ẹlẹ́rù ẹrù òfò ẹrù àdánù ẹrù ìbànújẹ ẹrù àìṣerere ẹrù mọ́lógo ẹrù márínà ẹrù márínlò ẹrù ìjà tí kì í ṣe ti ọmọ rẹ tí aráyé dì pé dandan àti mo ní ẹrù ẹkún ẹrù òsì ẹrù ká tó jẹ ẹrù ká tọrọ jẹ ẹrù mùmúkùmù ẹrù ká máa kẹgbẹkẹgbẹ ẹrù tí ń báyé ọmọ jẹ tí kì í ṣe ti ọmọ rẹ táyé fẹ́ dìrú ẹlẹ́rù ni kó gbẹ̀rù ẹ̀ láàárọ̀ yìí olórúkọ jésù bá àṣà mi mà báyìí gbogbo ẹrù burúkú ẹrù òsì ẹrù ìbànújẹ tá a fẹ́ dìrú ọmọ rẹ

0: fáwọn tí a bá gbàgbé wọn ní àwọn ẹtọ kan àti wọn gbé látàrí àwọn ilé àwọn asù tó ń gbé ìgbésẹ kan lórí ẹtọ tó ń béèrè fún wọn tó ń dẹ wọn ní gbogbo àwọn ilé ẹkọ tó jẹ fásitì ìjọba àti àwọn ti ìpínlẹ kọọkan tó jẹ taládàáni wọn mà náà ti gbé ìgbésẹ wọn ṣùgbọn ìfẹ ilé fásitì kaduna àwọn kọ wọn gbèrò nípa àdí èyí gbogbo àwọn ohun tó ń béèrè fún wọn láti sọ pé tẹ ẹ bá ṣe fáwọn àwọn fi ipò náà sílẹ bákan náà ni àwọn apá ìgbìmọ yìí wọn máa sọ ẹni tó jẹ alága wọn ìyẹn kọmi abubakar abdullahi sọ lọjọ mọ nígbà tó ń bá àwọn akọrin sọrọ oníṣẹ rí àwọn tó ń gbé ìgbésẹ kan kalẹ wọn tún tari àwọn ìgbìmọ ìṣàkóso ilé ẹkọ sí kaduna state university tó wọn bá ti tẹyọ sí ó ṣe kán bẹrẹ yẹn sọ lórí tí ò tiẹ ní lópin nù wọn nítorí wọn ni àwọn ìpínkó kó tó dání agbájá káàdì ní ó ní láwọn ẹtọ oríṣiríṣi tó ń béèrè fún ìjọba ìpínlẹ̀ kàti ilé ẹ̀kọ́ fásitì kaduna tó ń béèrè fún oníṣe náà dànù nípa àdé ìlẹ́yìn ìpàdé táwọn ṣe lórí ọ̀nà àbáyọ àti àwọn nǹkan tó lọ́dún 2023 tó ti gbé ìgbésẹ̀ tó ń pa àwọn ifásitì tó kù náà ti kẹ́ lórí ẹ̀ oníṣùgbọ́n tí ifásitì kaduna tí wọ́n gbọ́ wọn ní tẹ̀ bá wá wọ̀ ọ̀nà àbáyọ sí àti fún ní gbèdéke ọ̀sẹ̀ méjì ni o lẹ́yìn ọ̀sẹ̀ méjì báyìí ìyọ̀n tá bẹ̀rẹ̀ fún kọ́dà bẹ́ẹ̀ bẹ̀ wá àní gbọ́ àyàfi tẹ́ bá dá gbogbo bẹ́ẹ̀ gbogbo nǹkan tá a bẹ̀rẹ̀ tẹ́ bá fún wa ní ìrọwọ́ ọ̀rọ̀ sẹ́wẹ́ lọ́kẹ̀ kúnrẹ́rẹ́ nínú ìwé ọ̀rọ̀ tèmi.
1: Inú ìwé rẹ̀ leadership tèmi tó jẹ́ náà mo ṣíde ètò báyìí ìròyìn. Kankanrin pa I can carry my body. Ẹ̀mí mímọ ẹ̀ ṣe. I can carry my body. Ẹ̀mí mímọ ẹ̀ ṣe dá nìyẹn. Gómìnà Adémọlá Adélékè ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọba olórin náà ni. Nínú ìtò ìdìbò ìtú wáyé lọ́yọ̀ Sátidé. Èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adélékè jáwé olúborí. Àwọn ẹgbẹ́ kan ni òde Young Progressive Party YPP ni wọ́n kí gómìnà náà kú oríire. Wọ́n náà kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sínítọ̀ Adémọlá Adélékè kú oríire. Ní ìjáwé olúborí wọn nínú ètò ìdìbò ìtú wáyé lọ́yọ̀ Sátidé. Wọ́n náà fi hàn pé àwọn aráàlú ohun tí wọ́n fẹ́ òun ló ṣẹlẹ̀ gangan. Will of the people. Gangan ni wọ́n demonstrate gẹ́gẹ́ bí àṣà. Olóyìnbó tọ́kọ síbẹ̀ láàárọ̀ yìí o. Wọ́n kọ́ nínú àtẹ̀jáde sóde ẹgbẹ́ náà ní àṣeyọrí alàgbà Adéke. Ó fi hàn pé Ọ̀gbọ́ndéláyé kò yan kọ̀ọ̀kan. Ó dẹ̀ ní àtìlẹyìn àwọn èèyàn. Wọ́n ní àwọn ògowẹ̀rẹ̀ pàápàá. Àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ìjọba. Gbogbo àwọn pátápátá tí wọ́n lọ dìbò náà. Wọ́n ní àwọn tí mọ̀ pé ó máa jáwé olúborí tẹ́lẹ̀. Ẹgbẹ́ YPP sọ pé Ọ̀ṣun ìpínlẹ̀ Ọ̀ṣun ó jẹ́ gbogbo ìṣẹ̀lẹ̀ níbẹ̀ kó tó di pé ètò ìdìbò náà wáyé ìdúkokò mọ́ni àti sákìlásókè sátódè. Wọ́n ní àwọn dúró lórí lórí ẹ̀sọ̀ àwọn táwọn fi ri pé bàbá náà ó jáwé olúborí lẹ́ẹ̀kan sí. Wọ́n ní ẹgbẹ́ náà pàtàkì jù dúpẹ́ lọ́wọ́ alága elétò ìdìbò INEC Professor Joa Amúpìtọ̀. Wọ́n ní fún wọn ṣàpèjúwe ìgbésẹ̀ tí wọ́n gbé náà pé wọ́n yán kàn kí wọ́n dángájá lọ́rùn iṣẹ́ wọn pàápàá wọ́n jẹ́ kí ètò ìdìbò náà lọ ní ìrọ̀wọ́ rẹsẹ̀ tó wọ́n gbé wọn gbàbí fọlárin kan gbàbí fọlẹ́bí wọn fi pàpọ̀ kan nínú ètò ìdìbò náà ó yọ bó ṣe yẹ kó yọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé láfíà dẹ̀wà jọba pàápàá jùlọ lórí pé wọ́n jáwé olúborí wájú pé ẹgbẹ́ YPP wọn gbórìn fún Amúpìtọ̀ pé ìgbésẹ̀ ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ títí àwọn fi ṣe ètò ìdìbò ọdún 2020 kí wàhálà kankan má ṣẹlẹ̀ níbikíbi. Wọ́n ń kí gómìnà Adémọlá Adélékè ti

0: ọ̀rẹ́ mi wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bíi kòkòrò tàbí bíi aràn ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀ ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì ìjáfara lè wù o.
1: ọ̀rẹ́ mi pajápajá ń kọ́ iṣan ara fífà so ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
0: gbogbogbò oògùn téèyàn lè lò kó ròyìn ẹ fẹ́ lómi ìbí ṣe dára tó ni bnc capsule yóò mú òpin dé bá ara tó ń tani ara tó ń yún ni iṣan ara tó ti rẹ̀ ají pépé arúgbó atakébé pajápajá wà gbígbà nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò kóra ojú amọ́lẹ̀ kedere wàá oorun sùn ewé àti igbó lẹ̀ wa ni wọ́n fi ṣe bnc capsule jáde àjọ nafdac fọwọ́ sí bnc capsule wà ní

0: ko nu we royin te si waju laaro te ni ile wa bond 92.9 ninu we royin the punch mo tun pada si laaro ti won ni erin to ba ma dagba n kokoma ni gbopa lowo arugo eyi lo mu awon to awon ajagun ti fe isle tele ti won ti jagun ton segun ton ti wa fe yin ton ma fon laaro te ni pe ijobo de da wa nigeria papa julo ile ise to ri se eto abo lojo wednesday te ba tete wa na abayo o se se pe awon na won ma fe wonu won o nigbati oro ijade ninu we royin the punch laaro ti ni kon lara won lori to ja asiwaju na to ti fe yin ti ni e kole innocent azubike to ti fe yin ti o ma so laaro ti ni ngba to ba won ko so lojo aje monday na lo ma so ni ife won na ta won gbe sita o ati pe awon oto kan to ni sawon ati pe afikun awon owo osu to je ti awon ologun ton fikun o ni ye kan fi sinu awon ton na ti feyin ti na kan na de ma gba o ninu oro ti alagba sibi kekwe wa ro are wa bola me tinubu de won bo wolu owo osu awon ologun laipe laje yen ni onu osu kokon lodun 2025 ti won bo wolu o ni bo se bo wolu na o ye kan na tun kan bo wolu ti ta awon na to ja awon to ti feyin ti ni se ologun tori n to ba ti je ma awon to wa lowo lowo to se lowo ye ko je ti awon to ti feyin ti na toro na ja takun takun won fi run irun dudu won fi sise ologun won ja lo losi won segun o ye kan fi gba ton wa ni run funfun ko o ye kan fi bi anfani gbogbo awon kan to to si won ni o nipa ade won so laaro won ni awon igbese kan ati awon eto kan ton la kale ton tari si ile ise ton ri si eto abolode wa nigeria o ni se na danu bi omi so wo wa are wa bola me tunbu ke tete won na bayo si lori awon eto pe o se pataki fun awon na o lati ma je ki awon na kan ma sise lasan to ran ti firun funfun awon fi ran iru dudu ati fi se kan firun so kan fi je modumodun ise ta won se ni gbogbo awon apapo to fẹyìntì lẹnu iṣẹ ológun náà ra wẹbẹ sí ààrẹ bọlá mẹtọbú láti ṣàfikún owó oṣù tó ń fipá àwọn ológun lọwọlọwà kan fikún owó táwọn náà fi tán ti fẹyìntì onínú ìwé ìròyìn the punch lẹti rẹ kà láàárọ yìí.
1: gómìnà ìpínlẹ̀ èkó babájídé olúṣọlá sanwóolu ọmọ ti fi ọbalọdé méjì jẹ nílùú ìpínlẹ̀ èkó méjì tuntun ní ìjọba ìbílẹ̀ èkó sọfẹ àti ìbẹ̀jùlẹ̀kì o gómìnà ṣe eléyìí lára akitiyan lórí ìdàgbàsókè agbègbè àti fún ìmúṣinṣin ètò ìjọba ti ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ èkó mọ̀ṣẹ́ ní ìlú kì í wà láì lò lórí o ọmọwé nurudeen yekini agbájé tó jẹ olùdámọràn pàtàkì fún gómìnà lórí ọrọ ìdàgbàsókè ìgbèríko pẹlú ẹnikẹjì rẹ tó jẹ akọwé àgbà fún iléeṣẹ ìjọba náà ní ìdú ìgbèríko arábìnrin kíkẹ lọmọbọlárìnwá ni wọn gba ọpá àṣẹ ìlú àwọn ọba méjèèjì lọwọ o aláyélúwa ọba kabiru adéṣẹgun bashir ló gba ọpá àṣẹ gẹgẹ bíi olú ti oko bàbá àgbà ní ìjọba ìbílẹ̀ kòsọ̀fẹ́ sí aláyélúwa ọba adeleke ayinde nasiru ti gba ọpá àṣẹ gẹgẹ bíi alájàsá àti ìlú lágbàsà ní ìjọba ìbílẹ̀ ìbẹ̀jùlẹ́kì ní lẹ́kì o gómìnà wa ra àwọn ọba aládé méjèèjì pé ẹ kú oríire o àṣẹ kí n kú oríire wọn sì ní oyè tẹ́jẹ́ tuntun yìí o sanwóolu rọ̀ wọ́n pé àwọn ọbaládé náà ẹ fi òtítọ́ inú bá àwọn aráàlú ṣe o kẹ́dẹ̀ rí pé ẹ kó aráàlú jọ kí wọ́n wà ní ìṣọ̀kan ó ti rọ̀ wọ́n pé kí wọ́n rí dájú pé ìgbésẹ̀ wọn àti ìgbìyànjú wọn lórí ìdàgbàsókè ní ìbámu ìhun tí ìjọba ìdánilórí team sports agenda káwọn náà tẹ̀lé àti pé àṣeyọrí lórí ètò ọrọ̀ ajé ó ṣe pàtàkì ó ní káwọn méjì rí pé wọ́n gbé ìgbésẹ̀ tẹ̀lé ìjọba ní àwọn ìjọba ìbílẹ̀ wọn gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àlàálẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó kí àlàáfíà ìṣọ̀kan àti ìdàgbàsókè kó bá àwọn agbègbè wọn lásìkò tí wọn àní kábíyèsí o kádépẹ́ lórí fáwọn méjèèjì àṣejì olúgbòye láàárọ̀ yìí.
0: ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn ní telegram láàárọ̀ tèmi kí n kọjá lọ sí ìpínlẹ̀ èdè lọ bá gómìnà monday ọ̀pẹ bọ́lọ̀ kí ni bàbá ìsọ láàárọ̀ tèmi látàrí bá ṣe gbọ́ pé ròyìn táwọn ọ̀nà ẹgbẹ́ tó bá ti jáde ó kúrò láìwo látàrí ẹni tó jẹ́ abẹnugan lẹ́gbẹ̀ẹ́ máa ṣòfin náà tó kọ̀wé sí ipò náà sílẹ̀ ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́mà ti yẹ abẹnugan míì ìyẹn orúkọ rẹ̀ ni yekini idiaye gómìnà wa sọ fún alàgbà yẹkìnì tó jẹ sípíkà ní abẹnugan lọwọlọwọ tó ń yọba ìwọn ní ẹwọ ẹfún tọmọnìyàn ṣe iṣẹ papọ láti jẹ kí lọ síwájú ìpínlẹ èdòkò sì sóre nígbà tí ó rọ gbogbo àwọn tó wà nílé ìgbìmọ asòfin ní ìpínlẹ náà ó ní ẹ má jà fi ẹtanú inú níbí ni ká má fi gbàkan bọkan nínú fi ṣe ọrọ òṣèlú nílé ìgbìmọ asòfin ìpínlẹ náà gómìnà ọpẹbẹlẹ wa tún rọ gbogbo àwọn ẹni lọrọ pátápátá nínú ọrọ òṣèlú apc ní ìpínlẹ náà àti gbogbo àwọn tó wà nílé ìgbìmọ asòfin àti àwọn tó jẹ alátìlẹyìn fún ẹni tó jẹ abẹnugan lọwọlọwọ tó ń yàn sípò pé ẹ wo ṣé ẹni gbogbo nǹkan tó ṣẹlẹ sí ẹni tó fi gbà tó jẹ tó kọwé fi kò sílẹ ẹ má jẹ kó tó ṣẹlẹ mọ àmọ nǹkan tó ṣẹlẹ láàrin wọn ṣùgbọn lọwọlọwọ gómìnà sọ fún wa pé yòówù tó lè máa wà láàrin wọn tó ṣẹlẹ tíyẹn tó fi kọwé fi kò náà sílẹ pé kò tí ìyá wọn ṣùgbọn ó yí àwọn tó wà níbẹ ẹ má jẹ kí irú nǹkan bẹẹ kó tún ṣẹlẹ mọ gẹgẹ bí ẹni tó jẹ abẹnugan lọwọlọwọ yekini idaye ó sọ láàrin ó ní lọwọlọwọ tó ń jẹ abẹnugan nílé ìgbìmọ asòfin ní ìpínlẹ dubai ó ní kò ní sí gbọmi sí omi tó bákan náà kò ní sí ìrẹwẹsì àwọn dẹ ti ṣe tán láti mú ìrọ̀rùn dé bá gbogbo àwọn tó wà ní ilé ìgbìmọ asòfin náà àti láti ṣàtìlẹyìn fún gómìnà monday ọpẹ bọlẹ láti jẹ kí ìṣàkóso ìjọba gẹgẹ bí gómìnà ní ìpínlẹ èdè kò sọ èso rere ẹ lọ pẹkúnrẹrẹ nínú ìwé ìròyìn telegram. padà láàárọ̀ tèmi.
1: Yẹmi nánú wẹ̀rẹ̀ ndì pọ́ǹsì tèmi tó jáde o. Bí àwọn alága ìjọba ìbílẹ̀ wa ní ìpínlẹ̀ Èkó ń ṣeéṣe papọ̀ ṣinṣin ọgọ́rùn-ún ọjọ́ wọn ní orí àlééfà gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ o. Àlọ́ sí ìjọba ìbílẹ̀ òjò olówó ní ojúwòye local council development area. Ibi tí ọmọwé Olúṣeyí Jákàndé bàbá wa ti ń ṣe ayẹyẹ ọjọ́ náà ọdún kínní ní ipò. Gẹ́gẹ́ bí ìjọba alága ìjọba ìbílẹ̀ o a gbọ́ pé wọ́n ṣe ìgbésẹ̀ ìrónilágbára fún àwọn olùgbé agbègbè náà owó tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà wọ́n ṣàpèjúwe eléyìí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn olùgbé agbègbè yìí kí ìgbé ayé wọn lọ sókè wò torí pé gbogbo àwọn la mọ̀ bí ìlú ṣe rí lásìkò yìí o òun nínú ibi tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ náà wọ́n ṣe ìfilọ́lẹ̀ wọ́n sì ṣe ìfilọ́lẹ̀ ètò tuntun èyí tí wọ́n wáyé lọ́jọ́ ajé monday lánàá òde yìí wọ́n pèsè àwọn bọ́ọ̀sì kéréje-kéréje fún àwọn tí ó ń ṣe àwọn olókòwò àwọn tó ń so oúnjẹ wọ́n pèsè àwọn irinṣẹ́ fún àwọn tí wọ́n ń kọ́ṣẹ́ wọ́n pèsè àwọn oríṣiríṣi nǹkan tó ń múnú aráàlú dùn ní ìjọba ìbílẹ̀ náà láti sàmìyẹ ọdún kan wọn lórí ipò gẹ́gẹ́ bí alága ìwé ìròyìn the punch ló gbé láàárọ̀ yìí àkí wọn kú oríire o àtàwọn ẹlẹgbẹ́ wọn tó kù
0: kókó núwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ tèmi iléeṣẹ́ wa bond 92.9 tí a bá tí ì gbọ́ abọ́lá ọrọ̀ ajé àti lórí pápá kókó tí ìbùsẹ̀ adúpọ̀ lọ́wọ́ ọlọ́jọ́ ìbí èní o bùkúnmi
1: ọlọ́jọ́ ìbí
0: èmi a ṣe púpọ̀ fẹsọ̀májọ́ ìjọ nìkan mama sindara nìyẹn wà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láyé àti lálàáfíà rẹ̀ ọ̀nà tó ní amójú ẹ̀rọ wa ní ọjọ́ tèmi
1: bẹ́ẹ̀ni
0: bísọ́lá balógun lórúkọ mi kókó níwèé ìròyìn tẹ̀síwájú ẹṣẹ́ tẹ̀tẹ́tì sí wa.
1: dákíyàn bẹ́dẹ̀ tí yú alhaji abdullateef olúwaníṣọlá bàbá bàbá ẹ̀wọ̀n ọlọ́nìkà kí chima francis mobaka ni ajé rọ̀ mí pé happy birthday ìlọ́jọ́ òbí rẹ̀ o august 18 wáṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti gbogbo àwọn tó ṣọjọ́ òbí lẹ́nu ọjọ́ of lagos olóyè abisi okútajú ni mi gbàgbé yàn àti gbogbo ẹbí pátápátá ìpalẹ̀mọ́ ìṣẹ̀ṣe abọ́ aláyọ̀ wọn ní ìgbà ló ti máa wáyé gbogbo àkàpéjọ kàpésẹ̀ o àjọ máa ṣe ni o gbogbo ìwà àjọ ṣe kí ilẹ̀ wa lè máa tẹ̀ síwájú bàbá akíọlù good morning sir èmi tọ́pẹ́ àgbò kí n lè rí kọ́ mi àwa ń kàlẹ̀ lẹ́yìn
0: òun tẹ̀ síwájú

0: ki gbogbo eyin olorire tin gbo mi ni akoko yi Adewale omo ba ni oruko mi Saju eko number yi sile 08063422699 lekun si 08063422699 a oni waye aso o ṣugbọn ki a ma ba waye aso tabi wonu ogun afakoko eni sofo ile ise Pips Arcade Forex Academy ni won se ran mi jade ti won ko mi jade bi omo ijo mejo lati kede lori ero agbagbe yi wipe ki gbogbo eyan dide fuya kuro ninu ise ati osi Pips Arcade Forex Academy je ile ise to wa kaakiri agbaye ti won fi ona han gbogbo eniyan lati kuro ninu ise osi ati aini lati ma pawo wole ni si apo ara eni pelu suuru ni ona ti o ba ofin mu Pips Arcade Forex Academy yi igbe aye eniyan pada si daada ti iwo na si ma di eniyan pataki lawujo ti wa ma ri owo mu lo senu ọpọ ènìyàn tí wọ́n sọ wípé ó ṣe ògùn owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ni wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí wípé ọgbọ́n ó ju agbára lọ ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kòsíkòsí nínúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Pips Arcade Forex Academy wọ́n ń dá ní ẹ̀kọ́ bí a ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣoríire ní ìgbà tó jẹ́ wípé ibi tí oyin bá wà ni èrà máa sàtọ̀ ọ́ lọ bí Pips Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́ngógó tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gúnyọ nínú ìwé tá à ń sebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fúnni tọrun rẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Arcade Forex Academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba adẹ́dá ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology and internet ni ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ ìyẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà tí oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà abalajọ tí bill gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tóun ń lò tóun fi ń play géèmù tóun fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ́ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá Pips Arcade Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú answer tó wà lọ́wọ́ rẹ yẹn bí oko kò bá jìn ilá kìí kò iléeṣẹ́ Pips Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ wípé lórí forex trading ni níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ Pips Arcade Forex Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí o wà yìí nibi idanileko yi ni o ti ma ko yin bi e ti le ma lo phone to wa lowo yin gangun yen lati ma pa wo pelu irorun bi e ti se le se karakata lori internet yin koda ki e je onise owo tabi onise osu ko di ise yin lowo rara o onise owo bi iya eleja iya alata iye elepo bricklayer mechanic organizer koda o wulo fun awon agbe to je pe won sise agbe ti won o ma sowo won ma ta ire oko won to si je pe bi o ma mu owo sabwa wole fun won phone ti o wa lowo yin na le ma lo ofe ni idanileko yi ti o sumo si wipe ko nilo wipe e nsanwo iwole rara abi e nsanwo fun idanileko yi a ki dagba si ohun ti a ko mo bi o ba ti mo ona lati lo ero ibanisoro re lati ma pawo wole o ti di olowo tabwa niyan o Pips Arcade Forex Academy ki se Yahoo nitori ero okan elomiran ni wipe gbogbo ise lori internet ni jibiti bi ogo eni bada ni loju a fi gbari ni iwo na ma bo ni bi idanileko yi
1: ijo Wednesday ose yi gangan ni yo waye o e ja jo pade nbe
0: ago mokanla aro ile ise Pips Arcade Forex Academy yo se idanileko yen seminar yi
1: ijo Wednesday ose yi gangan ni yo waye o e ja jo pade nbe ni Pips Arcade Forex Academy emi na ma wa nbe
0: lago mokanla aro 73 Allen Avenue Ikeja lo ti ma waye ni ipinle Eko ago mokanla aro gerege lo si ma bere gbogbo eniyan ni lanileko iwa fun o yala oni ise miran tabi oko ni iyawo ile baale ile omo ile iwe onise owo onise osu okunrin obirin abi iwo ti keko jade ni ile eko to n wa ise ma tumo ma joko tetere o iwo na ma bo lodo wa lati se idanileko yi lo fe ni o idanileko nla ni o nitori awon agba oje yo wa nibe lati ma ba yin soro ofe si ni idanileko yi pelu idanileko yi yo waye
1: ijo Wednesday ose yi gangan ni yo waye o e ja jo pade nbe
0: koda ofe ni pelu o ko nilo owo iwole tabi owo idanileko lati wa gba aye sile iwo na te yes sori number yi yes ni ko send yes send yes sori number yi 08063422699 le kan si 08063422699 bi o ba le wa si bi idanileko yi a o fi ona ho koda wa tun lo si ile pelu ida 30% yen 30% owo to ma nilo lati bere oko re lesekese oro to ba dani loju ki kose lenu eni idanileko ofe ti wa tun ri ona abayo lati bere ise lesekese ni Pips Arcade Forex Academy ni won gbe wa o ni 73 Allen Avenue Ikeja ni ipinle Eko bi o ba fe kopa ninu idanileko yi ti won na fe ku o ninu ipo kosi send yes latori phone e send text message yes so the number yi 08063422699 le kan si 08063422699 ori re ke de bala tetere oro to ba dani loju ki kose lenu eni lakoto ara Pips Arcade Forex Academy awon ni won ko ri wolu ti won ni ka ku onipo ise ati osi ka wa na do loro kaye ma se sadankata fun wa na ni gboro iwo na dara po mo wa nibi seminar to ma waye
1: ijo Wednesday ose yi gangan ni yo waye o e ja jo pade nbe
0: laago mokanla aro
2: ten to fun e ni number yen lekan si ko ma ba di wi pe bi n ba lo ton ko ma dariyan jiyan number yi le ma pe si e send yes si number yi lekan na be ba ti send yes si logon bayi ni o da yin lohun number na re o 08063422699 do ba joko to ba gbiyanju wo na o ri pe ona ala fun e o ba ti sun o ma sun si waju ni sugbon to ba ti sun o sun tetere niyan
1: emi na ma wa nbe nitori pe ajo ma asorire ni odun ya san wa o be odun to bo na koni je iwo fun gbogbo wa o di ojo Wednesday lagbara olorun
0: o da bukure se omo guira guira to ma ba re ru keru eru keru abi la la lenu
3: 92.9 ifesu wapo kari aye.

0: ṣọwọ ná lẹni nígbàtí mo jókò ndi kọ tí mi tètè rí ọkọ wa kókú mo ya bọlẹ mo ni síwájú àwọn ọkọ bọgini bọgini nìkan bá páàkì mọ mi lẹgbẹ bó ṣe gbé mi nìyẹn mo ṣọwọ mi ná
1: káre ọmọ lúàbí ọmọ tó yáyì
2: òjò àwọn ẹgbẹ ọmọ onínàkùnà máa náwó yàrá ayé lò ọmọ ló ṣọwọ náà
3: yìí yá yọ
2: bàbá yọ
3: ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àsì ló ń pọ́n ọmọ tó yẹ kó jágbe mọ́ kó má ṣe wọ ọkọ̀ nírònà mọ́ tí wọ́n ò mọ̀ pé ọ̀pọ̀ nínú àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì tó ń wò lóde yìí ló jẹ́ pé wọ́n máa ń jí èèyàn gbé wọ́n á sì fún tọ̀hún ṣe ètùtù ọlá wọn tàbí kí wọ́n béèrè fún owó rọ̀gùn rọ́gùn èmi ń sọ tèmi o ẹ̀yin èèyàn wa ojú làákan fi ń ṣọ́rí ẹ ṣọ́ra fún ọkọ̀ sọ́lẹ̀ àti ìrìn àìdágbére mo mọ̀ kì í ṣe àdírẹ́sì o ẹ̀yin nìkan ẹ ṣọ́ra ṣe bọ́ndẹ́fẹ̀ ló ń ṣe ìkìlọ̀ yìí

Ọmọ tó yẹ kó jágbe mọ́, kó má ṣe wọ ọkọ̀ nírò nà mọ́, tí wọn ò mọ̀ pé ọ̀pọ̀ nínú àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tó ń wò lóde yìí ló jẹ́ pé mo máa ń jí èèyàn gbé, wọ́n á sì fún tọ̀hún ṣe ètùtù ọ̀la wọn tàbí kí wọ́n bèrè fún owó rọ̀gùn lọ́gún. Èmi ń sọ tèmi o, ẹ̀yin èèyàn wa, ojú làákọ̀ọ́ fi ń ṣọ́rí, ẹ ṣọ́ra fún ọkọ̀ sọ́lẹ̀ àti ìrìn àìdágbére. Mo mọ̀ kì í ṣe àdírẹ́sì o, ẹ̀yin nìkan ẹ ṣọ́ra ṣe

0: power do mo kafiti wa ni ai beti la ruge edeku iwa uta
1: stop the cry
2: akọjọ meta kan gbogbo lolufe to edeku odarun bonavena netu dot nine na ni mo wa taju din aja ni loruko mi eni to ni kilo toro lo to nikan ki o gbe be baba se ri laye asi fomo ni oro egun ni ki se pe mo ki gbogbo ri ade leyi ti mo fi oruko baba mi oba ilu eko oba riluwan akolu mo fi ki gbogbo ri ade patapata porogodo ni ipinle eko mo fi awon loye oni fila funfun ki gbogbo ijoye patapata lai de nikan si eyi ba le oko ilu ilu gan ko ba le mo kin mo ki awon eso mo fi oruko awon lopa aji orilede Nigeria latoji disu mo fi ki gbogbo awon eso patapata porogodo mi o gbagbe yen ndele mo kin denu denu mo kin doba doba mo ba tin ta le nto eje ko derun onide mo ki eyin obi ati alagbato te kin fi eto isere o e grandpa grandma isere biribi yin lori eto yi don se kekere opolopo orilede o ti ma sanwo fun grandpa grandma te ba gbo sori bankoli bayi kan ba ti ri kudie kudie kan ladugo kia o ti wonu le o ti polopa oda re yo kan ri pe ah ki la gbe ki la ju lenu sin o ti bere se gan ah with allah egbe ipolowo oja wa sori eto yi a ri pe ma ta warawara bo meta tin ta ni temi ni pe ma ta ja ye pe fara ilu ke ma ba gbowo okuta tori te ba ye gbin o yo tele re di o tori binibini o binibiribiri o pada biri iyan le gbowo ekun ko fi se nkan rin o da mi loju pupo pupo ni a fe polowo oja ta be fe fejo awon oda re da so e pe mi sori number mi 080 230 94983 080 230 94983 eno mo pe to yo ni waye lai ma ni akori kila kori eto tuni eya mi leti yin bi aso bo ba pa mi bo ba pa mi obo mu e ma je pa o ipari owo ire o eni ba tele owo yi huwa laye ode oni oni to yo kuro emi ara re lai forogun ka ku dabo fi edenu ma duro de ma je pa o tan to ba ku lo gbe o oku ki duro rojo bo ba pa mi obo mu o oje ma duro de omo baba na lo nipa abayi ode oni ko bo ba ti duro de to ba fi pa bo ba ni baba ngbejo nko iku e sara ni eyin oku la jakara e to la gbe ti bi the end lo pin sin ni ma temi ti en to to ni pari letter subhanallah ole me woja oni yo baye oni oni baye ni kankan nu wa o eni e fi jalo to ko e mo pe lole e mo pe lojo o ran ti ibo se fi le si ni o bo ba pa mi obo mu o ma jo pa o sa asala fe mi e ko le je asala tori tomodi o ba lagbe kele ki so pe woyi ola o ti doju ogun o bo ba pa mi obo mu o oje juba ehoro ma jo pa e ba here o ko ba fi njona lododun o sun mo papa ni agbe to ba ni la kaye to ba roko egan ko ni la losun omode jin agbalaya o sare le run sango eni ta lo sadi ka gba o se suru ni o omode mogun lowo eni ko le je se to amen to se fun bayi bo ba pa mi obo mu omoje o pa o beni sale ru da yin lona e mu bebe re sapero bolokun baba yin be yo gbe yin lo e mo bo yoluwa ri lori olore toja bo ba pa mi obo mu o o je meje o pa ani e mo dite akomo e gbo pa ko ba fi ya ida orin hohu en to lori ogbodo duro alaafin o ti gba pe e mo fi da si to si o bo ba pa mi obo mu o je meje o pa ko mo fe mi ara re sofo iyawo e fa bara pa na eyin loju aro ni seju e bi wo ko bo ba le ma fe kan fa gi roko tu loju e o je ya wa woro ko fi sada tori isuro ti padida o ti nla ja mo e lowo bi ya o ba tin fomo ri odo ori sun oko re nilo ifura to muna doko bo ba pa mi obo mu o ojo meji o pa sa sala fe mi e ten to ku lo gbe o ai mo yoko yawo mi to ti foju di ru soro yi to ti se gbe danu ase wa se bo amnesty ni yawo ba jade to ba tan obirin bi mo fun ni koni o mo pa mi ni obirin obi mo fun ni koni o mo pa ni obirin ma le mefa won o mo ra won to ba pa mi obo mu o je meje o pa toju ti ye ni ka pa ro re fi mo ri na igi gogoro ma gun mi loju atokiri lati lo bebi odo ni mo wa ogun na mi o gbodo ko so mi ah iwo na je mo to gbe ta ba ni kika o se kari o le se ti o ni lero o ile ko ti o lalugbagba ko dekun apara omo ti o baba be laye ni won ba ni ko jije bi mo bo ba pa mi obo mu o maji o po egan le ro be igi omo oganwo e deyin seyin e ma je ki roko pa itan araba lo to roko ko loju bo ba pa mi obo mu o oje maji o pa danu e ba ti ku ni ti e ti gbe ina ti dile leyin asusu jenu owara ojo ti dile leyin agbe papa lambo yin bo ba ti fo onigba so re osi mo be ni onigba so re ko si mo o afa bojo lo kaku tenu sa o mo so fo to ba ti je ki o pa o ten to ku lo gbe o ta ba ti pe meji lowo ya teni a ki ba taye lo ru ro de ajin tori ti taye ba sonu yoku kan ide lowo ya ti won bo ba pa mi obo mu o koda wa se ogbe ode o nle ri ni waju eni tesu ti gbe wo bi ewu ba je o pa o bo ba se won se wo mo ru ya te fi je mo iwo o mo nkan kan mo a je wo je o pa o a le kan ki gba yawo eni le meji e je agba kamu iku to pogun omo ni o ti sin mi o yẹn ni ẹjẹ amójútó afẹni lóbìnrin ò fojú rewo ni o gbogbo ìjà ló lè parí ìjà tóbìnrin bá dá sílẹ̀ láàrin ọkùnrin méjì tíbẹ̀ láwọn fi fọ fèrè kẹyìn kẹlẹ̀ parí méjì ó pa ọ́ ẹni à ń bá duyè tá à ń bá duyàwó a kì í bá ròde ẹ mu wọ́n bá lọ bí apalọ̀ wọ́n bá pa mí ọbọ̀ mu ọ́ méjì ó pa ọ́ ọ̀rọ̀ tó mọ ọkọ́ fàbínú yọ sí ẹrọ oré o bó bá sọ máa lè ní dà ní ọ̀yọ́ kò sì ní wojú mọ́dàjí mò ń wí tèmi o ẹ já torí oníbàjẹ́ ṣèrọ́jú ká torí abú ni dáálé ẹ já na sùúrù sọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí tá a bá fìjà túká alẹ́ fẹ̀rí pàdé mọ́ ọ̀rẹ́ tá a bá sì ti fìjà túká ẹkú àtijọ́ rẹ̀ kò lè nini lára ẹyin tẹ́ ẹ gbọ́ akọ́sù tó dìyán ẹ méjì ó rẹ̀yìn ìpánkòró ìlúbọ ó ń bọ̀ wá dọ́ka ẹ méjì kọ́ da rẹ̀ ẹ̀dá kan kó torí nǹkan tí ò tó kankan dẹ́mi yín légbodò ògúnmọ́lá ń bínú olúkọ yìí ń yọdà lákọ̀ ogun ló ń bọ̀ yìí torí ìkólé abiyamọ ẹ jẹ́ àṣẹ sùúrù torí ògúnmọ́lá ò ní kú olúkọ yìí ò ní farapa ọmọ ogun ni ó rè wàlẹ̀ àṣà o ọdẹ torí gàlà tó gẹ̀gùn pọ́kẹ́rẹ́ bá fi níràn kó mẹ́yìn ìbọn ọgbọ́n lo ní tọrọ fi gbélé ayé tó fi ń se déédéé onísìlè kan o méje ó pa ẹ́ bó bá pa mí ọbọ̀ ó mu ọ méje ó pa ẹ́ akọjá àwọn ti gbé egun hánú o bódò bí odò adìẹ ò lè jẹ àgbà lẹ́nu ẹ̀ ìwà kìnnì rò tẹ́kòkò lọ́rùn bẹ́ẹ̀ ni kò tẹ́kòkò lọ́rùn lóòótọ́ àmọ́ orí tijọ́ náà pọ̀ sáàrin ìgbẹ́ àfi kálukú wọn gbomi sùúrù mu o bó bá pa mí ọbọ̀ mọ̀ mọ́dé yìí méjì ó pa ọ́ ajá tó lé kòkò níjù ó lọ́lọ́dẹ lẹ́yìn ni bí ò bá lọ́lọ́dẹ lẹ́yìn yóò fara soko tó bá rí adigbẹ́nankú ẹranko níbi tó ti ń yẹran tó ń yegun bí kìnnìún gan bá rí láàrin ìgbẹ́ á jẹ́ gidọ̀ bójú bá dé àgbàrá ò máa rọ ọlọ́mọ ni kò kìlọ̀ fọ́mọ ẹ̀ wọ́n fọwọ́ ra ọmọ ọ̀rẹ́ wọn lórí orí ń bó tó bá sọ ọmọ ọ̀tá ń kọ́ méjì ó pa dànù ní tiẹ̀ bí gbogbo ikú bá ń gbáríjọ tí wọ́n láwọn fẹ́ gba ọ̀pá ẹ̀bìtì sọnù kó mọ̀ bá rèé síwájú mọ́ aṣáájú wọn lẹ́rù ọkọ̀ọ̀kan pa o melo lo gun panu wa ki soro olomo kan soso melo lo gun panu wa ki soro en to wa waju awon le ilo lo farawe o wule padanu epo tan lakara ko tan lakara ki se bi ko mo ba so alanu je ti e gbo mi na nipa ti ki se pe opolo re sun seyin to ni bi en ba pa obo mu won ha tori e lo se fe ku fun won esi o bo ba wa lo tan ta lo fe bo toju awon mo ataya e abi o si nkan adawo le rere mi to le so ede ni lalaye ni aforo ba se selu yi ko sere ni to le se laye afiko mo ba won jajale kaakiri lo se nfe mi e takaiti fun won nitori awuro ebi owo ti won ma nfun yin nitori apo re si kan ti won ma nfun yin ni je ba ni sisese erin wa se pa mi titi ha ba si fe se yeye yan ba ni inawo se ani ah onaru mo nbo ni bi ah onaru wa si bi inawo e koda alaga ataka se lo tele ah si o okuru oni yeye ni re gbe ari se mo se wo fati bolowo e saaro oh nigba to onarebu ti wa si bi inawo e yi o ni sanwo ilewe ni sukuru ah oni mo ba sanwo prepared ni le abi okay baba laye to wa si bi inawo e yen o ti di owo ilewe omo e ni sukuru tori e lo se nku fun won abi to ni be ba pa obo mu lo fi nji si omo olomo ni laaran ni se de toru toru yo te ge nje o ba lo to o ba bo wallahi talai awon ti mo se ikilo fun ni josi josi ah won ti ah o ti po jojo latari meje ki o pa sugbon egbo won lenu taju run won ti se be won wole asa eto ni bere
1: eni to ri le ma pa eni to beji something
3: e ma mu go mo o
4: omo Nigeria
3: ko kei o dara
4: omo Nigeria
5: o si si so so pata te ban lo sawon ilu ti won fete kan won yi move stop moto ni e ma bo ni number 185 Abeokuta expressway move stop plaza iyana paja lagos oko ayo leba osogbo oyo lautech gate fiditi awe jobeli akiyele monia ire gbangan ode omu seko oni ede osogbo ire poli ikirun inisha kuku konta ijabe ilaudo erinle ofa ajasa ipo oro oke onigbe omuaran landmark university akoda ede owo de ede ilorin eye nkorin ote jeria limi challenge tanke okeodo general maraba abuja okene lokoja kaduna kano zaria efe shata oko ni abe efe ferun ranse sawon ilu ti mo ti fete ba won yi o ya e ma pe awon ero bani soro yi 08062732066 tabi 08038484268 Bode tuje 08038590064.
6: Adeleye Nature Cure ile ise kan ara oto nibi ti won ti mo ti fun tedo nipa ka se itoju arun ailera ise tabi ailerin ka yan kusakusa arun tabi aisan ese to sese bere tabi eyi to ti joye omo takusa agbara orin sukesuke laarin iseju marun ti joko o fe dide duro oran o fe joko wahala o fe rin ogun o fe lo di ariya irunba o tori ese omo re tabi ebi re n sajoyo o le lo tori ese ton san toru lese fi nrowo ti oje o le sun koda ese to tekunugba bi opa kanango ti won ba so fun o pe ko sona bayo so fun won pe rara o ori ti o gbe ni ni gbe ni kalawore magaji to danto ni adeleye nipa egun tito won mo nipa re di gongo ni ile ise adeleye nature care wa ni 27b prince tunde balogun street ohun na ni abeokuta street alaja bus stop nilu idimu e pe won tabi ke ba won soro lori whatsapp 08149335460 08149335460 08149335460 adeleye ni chọkì ọ ọlọrun ọba ni fun won se gba be
7: anfani lare o fun gbogbo eni to fe ra le ko le ko ile ise 30 acres of land wa fun tita ni olomo wewe ori gorigan eleko road ibeju leki lo bere 25 million naira tabi ju be lo ni won tale lagbegbe yi amo sha 15 million naira gbere ni plot ile kan lodo ti won pelu global sea of o wow eyi po ile yi dara lati ko le gbe tabi fi ko ile ise awon anfani to nbe lori ile na ile yi sumo leki free trade zone ire seju die ni cdc port leki ire seju die ni Dangote Refinery ire oku seju pere ni si Lagos Calabar Coast Road o sumo ile ise Dangote Fertilizer fun alaye si e pe Austin sori 08028062600 tabi Mr. Goki 08023052750 Sofi Plan at Global Sea of Owa Lori Leyi Olukide Afidomos Global Limited
8: VGN see something say something eni to ri le ma pa eni to pa le ma mo eni to mo le ma kun agbajowo la fi soya ajeje owo ko gberu dori ajo vigilante group of nigeria vgn lo nke si gbogbo araalu ekf wo so pe pelu awon lati kase iwo daran nile te ba ti ri kojokojo ladugo yin eyi to le do mi alaafia loru e pe commander sesun ogutude ti won je commander vgn lagos command sori 0802 352 7478 0802 352 7478 tabi 0806-620-3593 0806-620-3593 esi le pe alukoro BGN Lagos Command Bola Odus sori 0803-436-3090 0803-436-3090 VGN see something say something olukede comrade Bola Odu Bola aka Bola Odus lati gberigbe
9: Adeleye Nature Cure ile ise kan ara oto nibi ti won ti mo ti fun tedo nipa ka se itoju arun ailera ise tabi aile irin ka yan kusakusa arun tabi aisan ise to sese bere tabi eyi to ti joye omo ta kusa agu ara o rin suke suke laarin iseju marun o ti joko o fe dide duro oran o fe joko wahala o fe rin ogun o fe lo di ariya irun ba o tori ese omo re tabi ebi re nsajoyo o le lo tori ese tosan toru lese fi nrowo ti oje o le sun koda ese to tekunugba bi opa kanango ti won ba so fun o pe ko sona abayo fun won pe rara o ori ti o gbe ni gbe ni kalawore mogaji to danto ni adeleye nipa egun tito won mo nipa re di gongo ni ile ise adeleye ni choki o wa ni 27b prince tunde balogun street ohun na ni abeokuta street alaja bus stop nilu idimu e pe won tabi ke ba won soro lori whatsapp 0814933546008149335460 0814933546060 0814933546060 adeleye ni choki o olohun oba ni fun won se gba be
7: na ogbonge opportunity for every now wey wan buy land for residence company commercial and property go business dem 30 acres of land dey boku for olomo wewe ori gorigan along eleko ibejuleki lagos one plot of land for that area na 25 million naira a month but then the sama one plot of land with global sea of o for 15 million naira only oh lolo this one plenty yafo the land dey close wella to Lekki free trade zone the land na few minutes drive to deep sea port for Lekki. Na Shikini minutes drive go reach Dangote Refinery. Na 20 minutes drive go reach Lagos Calabar Coastal Road. In the close well to Dangote Fertilizer Company. For more info, call Austin 080-2860-2600 or Mr. Goki 080-2305-2750. The title with day on top the land, Survey Plan and Global Sea of O. Announcer Afidomos Global Limited.
2: Etoni edeku iwodaran lawujo olusosun oregun te ba gbe yin ile ise factory philip te ba gba bi maternity village yen wole eyen dele te ba gbe black maria lobe full load le mu kuro nbe o pelu drug tawon mo yin mu oko wa te po on po po nbe ni science student won pupo ni orisipo ba se fe ni colorado ni sk ni laudu ni ace ni gbagba oni popo gbogbo e lo ma nto kemi lara ni pe igbesi aye omo kekeke ti ri won omo yo ro pe nkan gidi ni won se hey bi di ba si ti baje to ni di ni o da eyin abi amoto to ko sin ta ara adugo ife se o oni je ki wa wole pa won sugbon en je le e koko ti e lo ye won lowo kan buwo na e wo so ara lo eh te ba ti ra ri sa won e la nbe ge ri won eh e ti mo gbogbo eh te ba ti gba bi maternity village ye wole e ti ri won afun oni introduction laarin oja tori ojo waju omo kekeke ni toro mo ta pelu koko lagbala lo se ju ye lo e dakun ijoba ipinle ku e ba wa nkan se sori akitan bola nkan te nko gbogbo bola yi o derun won ni bi ta ba de gbogbo owo si igi abamo be la ko tudanu bi ta ba gbogbo owo si igi abamo be ne ja ko tudanu ibo nbo laipe lajina ori ori bola yi eh eran ti o bi mo se npa ro ni 2010 re lori e te nko ewe ko nko won express na tin ja won le se ri pe o ti di balujẹ ma lorun bayi o ko ma foju kanrin ni boya rin lo kokọ pa won gbesi aye won te wa na abuki legbe ogba wa nbi bayi lata lati bus stop te ba le eye tax force mo pe lo se to ko te ba le ba wo go kiosk te anan sa so sori fence ti wa nbi ni gbogbo brain boss moto yiyo ni tabi to gbogbo te ba ti ri yiyo ni o ti duro gege bi ghetto ẹgbẹ́ ẹgbẹ́ bá pàrọ̀ yìí tax force ẹfẹsẹ̀ rẹ̀ láti aláṣẹ àìmọ̀ bọ̀ ní nísàlẹ̀ ń bí níládìípọ̀ orí fẹ́ǹsì wa ní ń sásọ sí ibẹ̀ ní fi àti bàbá wọn ní fi okò só mọ́bẹ̀ wọn á yọ blọọkù wa gbọ́n bá fẹ́ wọlé kí ló kẹ́rọ pẹ̀lú ẹnu géètì wa wọn kàn yọ blọọkù wọn wọlé tí mádà tó ti padà sáàyè wọn wọn tún gbé blọọkù yẹn padà síbẹ̀ ẹ ròyìn pé bóyá blọọkù wà mẹ́ ni ẹyin tax force chairman tax force lagos state látàláṣìá dé ládìípọ̀ lọ́dọ̀ wa bí ẹ wá yẹ wọn lọ́wọ́ kan ìbòwò obìnrin wà láàrin drọ́ọ̀gì ńkọ́ mọ́tò gbọ́dọ̀ takú lójú títì lọ́rùn ẹni bẹ́ẹ̀ kọ́ sọ wípé efele ó ti lọ ètò ni ẹ dẹ́kun ọ̀daràn láwùjọ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ìjọba kí láti ṣèyí sí ig ọmọ yìí alàgbà látọ́jú dìísù àwọn ọmọ yìí ti ń fúnra wọn chief publicity lórí social media ọmọ kékèké ti rí wọn wọn mọ irú aṣọ tó ń wọ wọn mọ irú aṣọ tó lè wọ wọn mọ ṣe wọn bí wọn bá dẹ tuntun jó orin wọn gbàgbà náà mọ yìnbọn mo mọ yìí pé who says no government government day you no go talk wọn mú ẹlòmíì ní wọn á tún mú yẹn mọ sẹpẹ ọmọ yìí lórí social media ṣe publicity ní fúnra wọn báyìí o orúkọ ẹgbẹ wọn aṣọ tó ń wọ ìṣe wọn tó tún kọrin tó ń jó tó ń yè mọ gbàgbà o ọmọ kékèké rí wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ primary school mi tó bá kíṣẹ́ ti mọ̀ mẹ́ẹ̀mọ́ lẹ́yìn gbà mọ̀ bá wà kitchen ó ti rí gbogbo ẹ̀ ọpọlọ àwọn ọmọ ìsìn ṣiṣẹ́ bí ago ara ògiri ni kúrọ́sìtì wọn ti háì jù ìdí tá a gbọ́dọ̀ wọlé rèé ìjọba orílẹ̀-èdè nàìjíríà ẹ dákun ẹ bá cup ìṣòro yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí la fi máa ń gbóhùn oro pẹ̀lú ọmọ ẹgbẹ́ òkùnkùn tí la fi ń gbóhùn oro níṣì á ti rí wọn ọmọ kékèké ti rí wọn ètò ni ẹ dẹ́kun ìwọ ọ̀daràn láwùjọ ṣé ibẹ̀ balẹ̀ street náà mọ̀ wà ní sọlọ wọn ò ti mẹ̀kúnnù mọ́rọ̀ ajé wọn o bẹ́ẹ̀ ni ẹ dọwọ́ pọ̀ pẹ̀lú say bread ẹ mọ̀ tàtà jèrè ni yóò sì mọ̀ sẹ́kùn kankan lápò yín torí wọn ò ti mẹ̀kúnnù mọ́rọ̀ ajé wọn ṣé ibẹ̀ wọ́n àwájú ẹ̀ yòókù tó fa sáfù ni o mo débẹ̀ mo ṣe ìdá mo gbọ́n ni ẹ fẹ́ pè wọ́n ẹ kàn sórí 080-2844-8905 say bread ni ẹ lórí ọ̀rọ̀ kìíní ìtọ̀ ṣúgà tí mo máa ń sọ yẹn ẹ pè mí lẹ́yìn ètò wòlíì tẹ́ ń wò kì í lọ́lá lù ẹ̀ ẹ pè mí sórí 080-230-94983 080-230-94983 lórí ọ̀rọ̀ ìtọ̀ ṣúgà ẹ pè mí lẹ́yìn ètò ìwé ẹ̀sùn ọ̀rọ̀ apá kìíní kejì kẹta ìkẹrin tí mo kọ owó yorùbá ló wà ń bẹ̀ bíbà owó tó ti lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó ti lé ní ẹ̀wò ìwé tó yẹ kí grandpa grandma ó nílé ni ìwé tó yẹ kí ẹ̀rọ àrán sẹ́sẹ̀ ẹ̀gbọ́n mi àbúrò mi tẹ́ wà lókè òkun ni cd ẹ̀ tó wà tó bá tó lè ká kó mọ́ bá a mọ́ fọmọ àgùnbẹ́ kó mọ́ àgùnbẹ́ ẹ máa bọ̀ ní bọ́ọ̀nù fm ẹwà bá sínà tàbí yusuf tàbí razak tẹ bá dẹ̀ fẹ́ ká mú wá sílé yín 20,000 ìwé mẹ́rẹ̀ẹ̀rin cd mẹ́rẹ̀ẹ̀rin náà 20,000 tẹ bá fẹ́ ká mú wálé yín ẹ san owó ọkọ̀ yẹn wá dìpẹ́ lórí ibi tẹ bá ń gbé ẹ̀yin ẹ pè mí lẹ́yìn ètò 080-230-94983 mú ìdí ìnáde tọ̀nà tó mobile services àwọn wà ní akilọ road kòkó bus stop lágége tó bá ń yọ mọ́tò yín lẹ́nu àgbájọwọ́ ni wọ́n fi ń sọ̀yà eni kan soso ki ja wa de eh de bo wa nbe faith wa nbe hmm ez hmm papa riwaya o wa nbe ibro agba meko ni laredo o nikan ni enji kan ni apcc a tun to pada ah e sa ti je ko ma gbon mala ko ba tin gbon mala ah o njere lo niye hmm laredo e pe mu idin adeton to mobile services sori 0806614-9154 aja yoyin oye iya oni provision nipa aja market sub 13c and 16c e tete le omara nto mo ma mu pada lo lewe era le ki baje adeleye nature care 27 abekuta street ne wa ni dimu nto ba ndoyin lori ese e kan si won 081 4933 5460 mo dodo lori oro ile te gbo ipolowo e laaro yi 30 acres of land 15 million per plot ah sari mo olomo wewe ori gan rigan ni wa ni elekoro ni bejuleki e pe austin sorry 080 28 06 26 00 tabi ka pe mr goke sorry 080 23 05 27 50 ni baroyin eyan ti mo tole ile la e le ba lori ajako eni o en ti mo ba bi o tobi o se kini o jerin lo e do po pelu won nle to wa ni olomo wewe ori gan rigan leki 15 million ni pe plot kan be ke to fi eje ye laarin ilu oni lati je ni rere Dickness Mrs. Adiola Clara aya falowo o fe fi momo je omo taye se of Ipaja Kingdom labi oba wa His Royal Majesty Oba Doctor Kolawole Ajani ah baba mi mo so oruko Egun dupe JP Olu of Ipaja Kingdom ojo kejidunlogbon osu kejo ta wa ni be ni o waye ni palace oba ni ojule kejidilogbon Ogodele Road Olude Ipaja iyawa ewuye yo mori Dickness Mrs. Adiola Clara falowo iya Abuja eke iya Abuja oye po si ni ke to fi yan joye laarin ilu ah o lati je ni re be ni ojo na ko layo lagbara lowo Eledumare ajo se ni be ni mama ke pe fun wa lori eto ede ko wodaran ti mo n ba bo omo egbe okokun yi dako ijoba e ma foju kekere wo oro yi e ma foju kekere wo igba ke n yo se asi n kaya soke nisin omo kekeke ti ri won lori social media won ti ri won ti fun awon cheap publicity ha ko si ijoba elele ba gbe gbese yo omo lojo bi ti nruka omo lo nse fukun mi lesa mi lojo bi re ni emi o se pupo laye laye ati lalaafi ara to ba logbo odun laye ni ni ko fi se atebo atepe rerin ijo se ndori ko ma fa ni ta o ti fi kinile dudu nu mu ah mo dupe lowo to pe agoro lowo button mi Gukun mi lesa mi tu iwa lojo bi ana ti wa ni ara to ba mi te losun to nte losin ni olootu eto oroluwa ogunlaike tajudin naja ni loruko mi ah mo dupe lowo Eledumare gm tuntun osara gm gbenga fatile Eledumare ama fun esi abe gberu na o bo lo se duro ti le lojo kini ana ti le o ti ero fi bale be ni olohun o duro ti e gege bi gm tuntun ni bond fm gbenga fatile tajudin naja ni oju elegba ile ogbo ni ilu mi o ojomode lojo abe oya

kulé o iba ẹrù oríṣiríṣi ló wà ẹ má pé ẹrù load káyá ẹrù oríṣiríṣi ló wà o ẹrù ọmọ wà ẹrù ilé ọkọ wà ẹrù gbéyàwó wà ẹrù ilé ìwé wà ẹrù àṣeyọrí wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹrù oríṣiríṣi ló wà ẹ kulé o ẹyin olólùfẹ́ ó ń dùn yùnbà yùnbà ẹrù ọmọ wà o ẹrù tálábó ẹrù tálábí amọ kì í tú ọlọ́run ajé abá wọn tù o ẹ kulé o ẹrù àlẹ́rù pọ̀ lóríṣiríṣi o ẹrù àbòsí wà ẹrù lara wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wá jẹ torí tèmi ní ẹnikẹ́ni tó bá dìmọ̀ràn tẹ̀ á forí ẹ̀ kò torí pé ojú ọ̀run tẹ rí ó tó ẹyẹ fò láì farakan orí mi má jẹun rẹjọ ẹ̀dá mi má jẹun rọrùn orí mi jà fún mi ìṣẹ̀dá mi má gbàbọ̀ ibà aṣíwájú náà rèé ní ìtìjà yín àkànjílẹ̀ àrá sí owó rèé orúkọ tí mo ṣẹ̀ṣẹ̀ tún gbà ní mísà tèmi tọ́pẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ní gbogbo ìgbà tèmi ẹ máa ní tèmi tọ́pẹ́ tẹ bá ti pé ní ìtìjà ní kẹ máa sọ pé tèmi tọ́pẹ́ orúkọ títún tí mo ṣẹ̀ṣẹ̀ gbà ní ẹ ajérè okun rèé ṣukúrálì láàrin àrìnyè rèé mútajérò rèé ẹ kulé o abala aláàkọ tó bá ń gorí afẹ́fẹ́ ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé abala ẹlẹ́ẹ̀kejì béèrè àti dáhùn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé pòdúsà mi náà ló wà ń bẹ o dc ọ̀gá gbogbo ẹ̀ túnjí ọlálékan ẹ kulé o ṣé dáadáa làbá yín o ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé fún tọ̀sẹ̀ yìí kúnlé oríṣiríṣi ló wà paribari kúnlé alákọ̀ọ́kọ́ kúnlé omiṣeore mani ló máa ti sọ̀rọ̀ pé òṣèré tíátà ni kúnlé omiṣeore ló ti ṣàlàyé pé òun níyàwó ńlé o ṣùgbọ́n òun láwọn ọmọ pé tóun bá lọ síta tóun bá kojú ìpèníjà kan tàbí omi tóun bá dídí kóun tó wọlé òun á kọ́ páàkì síta òun á jẹ́ kí rí ìṣòro yẹn kó lọlẹ̀ tó bá lọlẹ̀ tí wàhálà yẹn lọlẹ̀ díẹ̀ wọn á wá wọlé torí pé òun ò ní fẹ́ gbé bàmíjẹ wọnúlé tóun bá gbé wọnúlé àwọn ọmọ òun òun á kó ràn wọ́n òun ò dẹ̀ fẹ́ kí ìrònú yẹn kó dọ́dọ̀ àwọn ọmọ òun kúnlé omiṣeore ló wà kúnlé ẹlẹ́ẹ̀kejì rèé o kúnlé afford ẹ máa ní afford máa ní òṣèré tíátà ní kúnlé afford ló ti ṣàbẹ̀wò sí ilé olóògbé st janes rọ kí wọn pé ẹ máa kó ara fẹ́ra kun ya rọ kí àwọn ẹbí wọn pé ẹ kó ara fẹ́ra kun olórin ìní st janes wá fún wọn ní cash pé àsìkò yìí ẹ̀ ní lè ṣiṣẹ́.

0: gbogbo etiti ohun bọ wa orúkọ tèmi ni ajadi isaac adébáyọ tí mo jẹ aláṣẹ àti olùdásílẹ iléeṣẹ the great adepa global limited.
1: Báwo bẹ̀rẹ̀ iṣẹ́ property and paint.
0: The great adepa global limited ohun tí a ń ṣe iléeṣẹ wa adepa property and paint gbólóhùn tí mo máa ń sọ fáwọn èèyàn ni pé a máa ń ṣe àwọn èèyàn ní akin láti pé kí wọ́n do nílé lórí a sì ń rin àwọn èèyàn lọ́wọ́ láti pípọ̀ wọn donílé lórí ọ̀dọ̀ là ń gbàṣẹ̀ yẹn ní akin òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ni àwọn ẹbí àti ara àtọ̀rẹ́ nígbà míì ni wọ́n ti sọ déédọ́ arin ilẹ̀ láti pé bá wa kọ́lé bá wa ṣe gbogbo ẹ̀ so iléeṣẹ́ adepa global limited à ń bá yẹn kọ́lé à ń bá wọn talé a sì ń bá wọn ralé so à ń talẹ̀ à ń ta ilé à ń ralẹ̀ à ń talẹ̀ bẹ́ẹ̀ náà là ń ta ilé a sì ń bá yẹn ra ilé bákan náà iléeṣẹ́ adepa global àwa náà tún wá ń bá àwọn èèyàn kọ́ ilé ta bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó ṣe pé láti dé kan sí kejì wọn ò bólóòótọ́ pàdé tí wọ́n ti sọ wọ́n di ẹni tí ò nílé lórí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ta bá èèyàn kọ́kọ́ ilé kan ní sáìdì agbára ẹni yìí ẹbí ló gbélé fún kí wọ́n máa bóun kọ láàrin bíi ọdún mélòó kan ẹni tó ń kọ́ ṣe ń kọ́ ló ń kọ́ tiẹ̀ náà wọn ò rílé parí ṣùgbọ́n nígbà tó bá dé iṣẹ́ wa dòwò pọ̀ a padà sọ̀rọ̀ di ohun tó di òtítọ́ táwọn náà rí bẹ́ẹ̀ àìmọye èèyàn ló ti wá wá láti pàṣẹ bẹ́ẹ̀ wá sí ọ̀dọ̀ wa so iléeṣẹ́ adepa global limited à ń talẹ̀ à ń talé a sì ń báwọn èèyàn mójútó ilé yọ̀dà ilé yìí ni àti kọ́ tán ìmọ̀ba mánéjì lára bí a ṣe ń ṣe àwọn èèyàn láti dùnúlé lórí àwọn ni kí a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ tí wọn mọ̀ páwọn mọ̀ pápájú àwọn ọ̀dọ́ wa làákàyè táwọn bàbá wa lò tí wọ́n fi dùnúlé lórí lọ́jọ́ sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ rí bíi nǹkan tí èmi túmọ̀ púpọ̀ náà àwọn bàbá wa ẹlòmíì níbi tí wọ́n gbé nígbà yẹn ni wọ́n lọ sínú igbó wọn lọ ralẹ̀ àwọn gbogbo àwọn tó ń sọ páwọn ò lè gbé bẹ̀ nígbà náà lọ́hùn ẹlòmíì nínú àwọn tó báwọn ò lè gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tó kúrò ní kẹjà wọn lọ ralẹ̀ sí kòròdú bíi 20 years ago ó wà lára àwọn ọ̀rẹ́ wọn tó máa sọ pé inú igbó kí lóun fẹ́ lọ sí kòròdú ẹni tó lóun ò lè lọ sí kòròdú òun ò lè lọ kọ́lé sí ní 20 years ago ó padà dé ẹni tó lọ di tenant ọlọ rẹ̀ ti lé ní kòròdú nísìn tí wáyé pé nígbà yẹn wọ́n rẹ̀ ni ṣé wọ́n lè fi inú ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ so a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn lórí báwo làwọn náà ṣe lè dé lórí ilẹ̀ tí wọ́n wò pé báwo ló ṣe rí àwọn ò lè rà a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ then a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí pé what are the things tó pọlu àwọn nǹkan àwọn ìgbésẹ̀ wo ló yẹ ká gbé document wo la need a bá fẹ́ ralẹ̀ tí a fi ní bọ́ sí ọwọ́ àwọn 419 so gbogbo àwọn eléyìí à ń ṣe ní iléeṣẹ́ wa bákan náà iléeṣẹ́ adepa global limited a máa ń ṣe ọ̀dà bí a pè ní adepa paint ọ̀dà wa sì dá púpọ̀ ní ara ilé bákan náà a máa ń ṣe ilé ní ọ̀ṣọ́ látara ọ̀dà ní ìbò ń pè ní interior decoration so bóyá ilé tẹ ti ń gbé tẹ́lẹ̀ ni ẹ̀fẹ́ change ẹ̀ tó máa di iṣẹ́ òdo owó so gbogbo eléyìí òun náà ni à ń ṣe iléeṣẹ́ adepa global limited. Yà níparí iléeṣẹ́ adepa global limited ètò ilé tí a ń ta lọ́wọ́lọ́wọ́ tí foundation ti bẹ̀rẹ̀ báyìí ni pé ètò sẹ́ díẹ̀díẹ̀ wà fún yẹn lè máa sanwó ẹ̀díẹ̀díẹ̀ títí tí yóò fi san parí tó ní odò ní lórí tí ó gba kọ́kọ́rọ́ so we call it royal crest court ilé wà ní lusada agbára behind Crawford University iná ní ilé yìí wà láìpẹ́ lájìnà ó ṣeéṣe kí price yìí kó tó lọ sókè gbogbo ẹni tó bá fẹ́ jẹ àǹfààní ilé yìí wọ́n lè kàn sí wa ní iléeṣẹ́ wa wọ́n lè wá láti wá mọ́lẹ́ṣẹ́ wa ní Abraham Adesanya HFP complex block A3 HFP complex Abraham Adesanya ní Lekki Ajah Lagos ẹ sì lè pè wá sórí aago wa 08034202394 nọmba eléyìí èmi tí mo jẹ aláṣẹ àti olùdásílẹ iléeṣẹ the great adepa global limited èmi ni màá gbé nọmba eléyìí pẹlú ògùn ọlọrun so ẹ bá wa dúró pọ ẹ ní pàdánù pẹlú àṣẹ ọlọrun.
2: Dúró náà wò kó o tó ra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ̀ ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépéré

pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìgbìmọ̀ hajj orílẹ̀-èdè ẹ̀yùnì national hajj commission of nigeria àti àwọn ìgbìmọ̀ alábòjútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ hajj ọdún 2027 yára má di èrò ẹ̀yìn fún hajj ọdún tí ń bọ̀ o pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ìsinyìí lákòókò tí ó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kòrẹ́mú fún hajj ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú sí àkáǹtì ìfowópamọ́ hajj tajj bank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hajjsavings.tajjbank.com tàbí kó pè wá ní 070-08-25-22-65 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tajj bank ìwọ nìkan láyé fẹ́ wa o.

0: lẹ́wọ̀ ẹ̀yìn èèyàn mi tòótọ́ mo tún kí yín kú àbọ̀ sínú ọkọ̀ aláyọ̀ fmbn yìí lónìí sí ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìnà ìpàdé mìíràn tún lè yí nínú ìrìn àjò wa ìrìn àjò pàtàkì tó jẹ́ wípé gbogbo ibi tí a bá ti dúró mú wa súnmọ́ àti lóye tó jinlẹ̀ nípa àwọn ìlànà ìfọwọ́sowọ́pọ̀ ìdàgbàsókè tuntun àti àwọn ọ̀nà àbáyọ tó rọrùn tí yóò jẹ́ kí àlá ti doni lé lórí ọ̀pọ̀ ọmọ nàìjíríà wá sí ìmúṣẹ èmi ni tiyín tòótọ́ débọ̀ adélọ́dún ọmọ ẹ̀yìn ọkọ̀ tó dáńtọ́ tí ọ̀pọ̀ túmọ̀ sí ọ̀gbẹ́ni onídúbúlẹ́ẹ̀tì ẹ̀yìn tèmi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni ọkọ̀ aláyọ̀ wa yìí ti ń pòyì ìlú Àbújá ní ilé ìtura àgbáyá ni òun ni Transcorp Hilton níbi tí ayẹyẹ ìsàfihàn ètò pèsè ilé gbígbé fún àwọn ènìyàn ilẹ̀ Áfíríkà ti ọdún 2026 ti wáyé ibẹ̀ ni àwọn olórí amòye pàtàkì àwọn lókọ lẹ́ka ilé àti ohun ìní ní Nàìjíríà ti kórajọ láti jíròrò lórí ọjọ́ iwájú ètò ilé gbígbé ní Nàìjíríà agbe yin tara lọ síbi ìpàdé àwọn ìgbìmọ̀ amòye níbi ayẹyẹ ìsàmì ọjọ́ fmbn níbi tí àwọn amòye láti oríṣiríṣi ẹ̀ka nínú ọ̀nà ìpèsè ilé gbígbé ti ṣàyẹ̀wò àwọn ìpèníjà pàtàkì tó ń di àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ láti lè donílé lórí pẹ̀lú ìrọ̀rùn a gbọ́ àwọn ìbéèrè nípa ìfọwọ́sowọ́pọ̀ bí a ti lè donílé pẹ̀lú owó tásẹ́rẹ́ ilẹ̀ ohun amáyédẹrùn ilé kíkọ́ ọ̀nà láti rówó yakọ́lé àti àwọn ìlànà ìjọba ṣùgbọ́n ìjíròrò náà ò parí síbẹ̀ o àwọn ìbéèrè pàtàkì mìíràn sì tún wà láti béèrè èèlò ló yẹ kí ilé olówó pọ́kú jẹ́ gan kí ni ìjọba gbọ́dọ̀ ṣe láti jẹ́ kí ìpèsè lè rọrùn sí i ipa wo ni àwọn akọ́létà aládàáni gbọ́dọ̀ kó ìjẹ́ àǹfààní ìmọ̀ tuntun lè di iye owó ìkọ́lé kù láì jẹ́ wípé ó di dídára ilé náà kù àti pé ọkàn lára àwọn béèrè tó ṣe pàtàkì jùlọ nínú gbogbo rẹ̀ ni pé báwo ni a ṣe lè rí dájú wípé àwọn ilé tí à ń pè ní ilé olówó pọ́kú lónìí kò di ìṣòro ilé gbígbé fún àwọn ènìyàn lọ́jọ́ iwájú nítorí náà ẹ̀yin èèyàn mi ọkọ̀ aláyọ̀ fmbn wa ti padà sójú ọ̀nà ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú nínú ìrìn àjò wa láti ibi tí a ti dúró lọ́sẹ̀ tó kọjá.
1: Bọ̀dé níbo ni mo ti lè rówó yá láti ṣàtúnṣe sí ilé mi tí ògiri ẹ̀ ń di àlàpà báyìí.
2: Ṣọ́ọ̀tì ìgbọ́ ni.
1: Gbọ́ kí ni.
2: Ilé ìfowópamọ́ tìjọba àpapọ̀ tá a mọ̀ sí Federal Mortgage Bank ń pe owó fún títúnléṣe fún àwọn olùkópa nínú ètò ìdáwó fún ilé kíkọ́ tìjọba àpapọ̀.
1: Ní ìpínlẹ̀ wo àti báwo ni wọ́n ṣe pín owó náà?
2: Àní ní bí nípínlẹ̀ Ọ̀yọ́ kó o bá mọ̀. Ìwé ìsọwédowó mílíọ̀nù 16 ni wọ́n ti pín fún 124 àwọn tó ti jàǹfààní yìí. Bákan náà ni abala mìíràn fún pínpín owó yìí máa tún wáyé.
1: Olúwa mi ò ní ohun tí olùkópa nínú ètò ìdáwó náà mo gbé.
2: Kò tí ì bọ́ sórí àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ lè jàǹfààní nínú àwọn ètò ìyánilówó láti ọwọ́ Federal Mortgage Bank tí wọ́n á bẹ̀rẹ̀ sí ń dá 2.5% nínú ọgọ́rùn-ún nínú owó oṣù wọn sí ètò ìkọ́lé tìjọba àpapọ̀.
1: Lóòótọ́ mò ń darapọ̀ mọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Má pàdánù irú àǹfààní ńlá yìí. Darapọ̀ mọ́ ètò ìyánilówó ti NHF láti ra ilé kọ́lé tàbí donílé nípa ètò ìyálégbé donílé yíyáwó tún léṣe àti ètò àjùmọ̀ṣe yíyánilówó láti kọ́lé fún àǹfààní rẹ̀ darapọ̀ lónìí. FNBN gbogbo wa ló yẹ ó donílé.
0: Ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi àtàtà bí ọkọ̀ aláyọ̀ wa yìí ṣe ń tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀ níbi ayẹyẹ ìsàfihàn ètò pèsè ilé gbígbé fún àwọn ènìyàn ilẹ̀ adúláwọ̀ ti ọdún 2026 ẹ jẹ́ kí a máa sọ fúnra wa ohun tó mú kí àpéjọ yìí ṣe pàtàkì tó bẹ́ẹ̀ ayẹyẹ ìsàfihàn ètò pèsè ilé gbígbé fún àwọn ènìyàn ilẹ̀ Áfíríkà kì í ṣe ibi ìfihàn lásán tí àwọn èèyàn máa ń wá láti ṣàfihàn àwọn ilé ohun èlò kọ́lé àti àwọn ọjà ilẹ̀ àti ohun ìní ó tún jẹ́ ààyè ìpàdé fún àwọn olùṣètò ìlànà àwọn akọ́létà àwọn olùdókòwò àwọn iléeṣẹ́ ìṣúná àwọn ayàwòrán ilé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àti àwọn olùkópa mìíràn tí wọ́n ń ṣàkóso ìtọ́sọ́nà ọjọ́ iwájú ilé gbígbé jákèjádò ilẹ̀ Áfíríkà àti wípé ìjíròrò ọdún ní ṣe pàtàkì gan nítorí pé ó yẹ láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro ilé gbígbé tó ń dojúkọ àwọn òṣìṣẹ́ tó ń gba owó ìdákọ̀mú lósùn àti àwọn tí kì í ṣe òṣìṣẹ́ osùn tó jẹ́ oníṣẹ́ ọwọ́ àwọn èèyàn tó jẹ́ wípé wọn ò fi wọ́n sínú ìlànà ètò ilé gbígbé ti àtẹ̀yìnwá kódà fmbn pàápàá pẹ̀lú ojúṣe àti ìrírí rẹ̀ tó ti ní lẹ́ka ìpèsè ilé gbígbé kó lè nìkan yanjú ìṣòro ilé gbígbé ní Nàìjíríà wọn ni àjòjì ọwọ́ kan kò gbẹ́rù dórí bá a bá fọwọ́ wẹ̀wọ́ òun lọ́wọ́ fi mọ́ ó nílò pé kí gbogbo àwọn tọ́rọ̀ kan lẹ́ka ìpèsè ilé gbígbé fìmọ̀ ṣọ̀kan kí kálukú sì mú ohun tó bá níwá ilẹ̀ owó ohun amáyédẹrùn ìlànà òye iṣẹ́ ìmọ̀ tuntun ju gbogbo ẹ̀ lọ ìfẹ́ láti ṣiṣẹ́ pọ̀ ẹ̀yin tèmi kí ọkọ̀ aláyọ̀ wa tó dé ibi ìpàdé àwọn ìgbìmọ̀ amòye ó yá eje ki a rora te duro die na ki a gbo tutun to nsele loni nipa FMBN lati enu Olorun Femi Kadri Femi oya o
3: eku de dasiko yi o eyin iroyin soki lati le ise to ri si eto nini ile ni rohun lorilede wa Nigeria ta mo si Federal Mortgage Bank ti Nigeria oruko temi ni Olorun Femi Kadri e ma ba wa ka lo ile ifowopamọ fun ile kiko torilede Nigeria yen FMBN ti pese agbekale eto National Housing Fund fun omo Nigeria to wa ni oke okun

0: chef láti ibi tí wọ́n ń gbé ó sì lè rí àǹfààní fún ìrànlọ́wọ́ owó jẹ láìsí pé ń wá sí orílẹ̀-èdè nàìjíríà ní báyìí àwọn ọmọ nàìjíríà tó wà ní òkè òkun lè gba owó àwìn fún ìkọ́lé ní owó tó tó 100 million naira láti iléeṣẹ́ fnbn ọ̀gá àgbà iléeṣẹ́ fnbn ọ̀gbẹ́ni sheu usman osidi ṣàlàyé pé wọ́n ṣe àgbékalẹ̀ ètò tuntun yìí láti mú kí ó rọrùn fún àwọn ọmọ nàìjíríà tó wà ní òkè òkun láti kópa nínú ètò national housing fund osidi sọ pé ètò nhf fún àwọn tó wà ní òkè òkun kì í ṣe ètò fún ìpèsè owó fún ilé kíkọ́ nìkan ó jẹ́ apá kan nínú ètò ìnáwó ilé tó ń gbòòrò jùlọ fún orílẹ̀-èdè nàìjíríà ọ̀gá àgbà iléeṣẹ́ fnbn náà tún sọ pé ètò náà lè mú kí ìkọ́lé ilé kó pọ̀ sí o yóò ṣàtìlẹyìn fún àwọn amágbègbè gbòòrò dá àwọn iṣẹ́ sílẹ̀ mú kí ètò ìpèsè owó fún ilé kíkọ́ kó jinlẹ̀ sí àti kó tún ṣe àfikún sí owó tó wọlé láti òkè òkun sí orílẹ̀-èdè nàìjíríà àwọn ọmọ nàìjíríà tó yẹ kí wọ́n kópa tí wọ́n ń gbé ní òkè òkun wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ forúkọ sílẹ̀ o nínú ètò national housing fund nhf wọ́n tún gbọ́dọ̀ parí àwọn ìlànà mímọ àwọn oníbàárà ìyẹn know your customer kyc wọ́n tún gbọ́dọ̀ máa ṣe àfikún owó sí ètò nhf níbi tí wọ́n wà lẹ́yìn tí wọ́n bá ti ṣe ìforúkọsílẹ̀ kí wọ́n sì lè gbà tó 100 million naira lábẹ́ ètò nhf fún àwọn ọmọ nàìjíríà tó wà ní òkè òkun yíyan ètò nhf náà ní èlé ìdá 9% nínú ọgọ́rùn-ún ìyẹn 9% pẹ̀lú àkókò ìsanwópadà tó pẹ́ jùlọ tó tó 10 years kò kí ń dùn kó pọ̀ ṣókí báyìí náà ni ọ̀bẹ ògè títí dọ̀sẹ̀ tó ń bọ̀ tátùmá pàdé orúkọ tèmi kò yí padà ọlọ́run fẹ́mi kádìrì ọmọ akin ọmọ òpó jígbẹ̀lẹ̀.
1: mo jẹ́rìí ẹ ọlọ́run fẹ́mi o ṣeun fún ìròyìn ayọ̀ tí o gbé sí wa létí ẹ̀yin èèyàn mi àti ń súnmọ́ ibi tí à ń lọ nítorí náà ẹ̀dè okùn dáàbòbò àga àjòkó yín dáadáa ọkọ̀ aláyọ̀ fnbn ni wa ti ń wọlé báyìí síbi ìpàdé àwọn ìgbìmọ̀ amòye àmọ́ èyí kì í ṣe ìpàdé ìgbìmọ̀ amòye súẹ́súẹ́ o ó kó àwọn ògúnná gbòǹgbò akọ́ṣẹ́mọṣẹ́ jọ láti oríṣiríṣi ẹ̀ka àgbèsè ilé gbígbé tí ọ̀kọ̀ọ̀kan wọ́n sì mú ojú ìwòye tiwọn wá sí ọ̀kan lára àwọn ìṣòro ilé gbígbé tó wọ́pọ̀ ní nàìjíríà báwo ni a ṣe lè pèsè ilé tó wòrè ò pọ̀ jù tó rọrùn láti rí gbà tó sì lálòpẹ́ fún àwọn ọmọ nàìjíríà ọ̀gá mi dráìfà àti débi à ń lọ dúró sápá abẹ̀hún kí a lọ gbọ́ ohun tí àwọn ìgbìmọ̀ amòye fẹ́ sọ bóyá ẹ̀yin ò ní àǹfààní àti gbọ́ ìfihàn àwọn ìgbìmọ̀ amòye lọ́sẹ̀ tó kọjá bóyá ẹ jẹ́ kí a gbọ́ bí alákòóso àti olùdarí báńkì ajánilówó kọ́lé ọ̀gá sheu usman osidi ṣe ṣàfihàn àwọn ọmọ ìgbìmọ̀ amòye.
2: To guide this important discussion, we are privileged to have as our moderator.
0: Láti darí ìjíròrò pàtàkì yìí, a ní ìyáàfin Nancy Eloy, amòye pàtàkì nínú iṣẹ́ ìròyìn gẹ́gẹ́ bí adarí ìjíròrò tòní. Àwọn amòye pàtàkì tó wà nínú ìgbìmọ̀ náà, wọ́n tún wá láti oríṣiríṣi ẹ̀ka bí ìsúná ilé, báńkì àti ìṣàkóso. A ní Reverend Dr. Ugochukwu Chime, adarí àtọ̀gá àgbà àjọ Copa Group, ìyáàfin Ọlájùmọ̀kẹ́ Akínwùmí, tó jẹ́ ọ̀kan lára àwọn amòye olókìkí ní ọ̀rọ̀ ìṣúná ilé àti ohun ìní. A ní Architect Andovia Lawrence Otai, tó ní ìrírí tó ju ọdún 22 lọ nínú àwòrán ilé àti ètò ìlú. Àti Ọ̀gbẹ́ni Chinedu Oyewemi láti báǹkì àgbà orílẹ̀-èdè wa, ìyẹn Central Bank of Nigeria, tó jẹ́ amòye nínú ìṣàkóso ìṣúná owó, ewu ìṣúná owó àti ìṣúná ilé.
1: Oya, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti apá ọ̀tún mi ibi tí ọ̀gá Chinedu Oyewemi yìí jókòó sí. Ọ̀gá Chinedu, àwọn ìlànà àti àtúnṣe wo ni ẹ rò pé Nàìjíríà gbọ́dọ̀ ṣe kí owó yíyálégbé lè rọrùn sí i kí ó sì lè lálòpẹ́ fún àwọn tó ń gbowó ìdákọ̀mú lóṣùn àti àwọn tí kì í ṣe òṣìṣẹ́ ìjọba àti wípé èèlò ni owó tó yẹ kí wọ́n gbé lórí ilé olówópọ̀ kú.
0: Ó yẹ kí a jẹ́ ẹni tí ó ní ojúṣe àti ìdúróṣinṣin nínú pípèsè ilé tó dára tí ó sì rọrùn láti rà. Pípèsè ilé fún àwọn ènìyàn kò túmọ̀ sí pé a gbọ́dọ̀ gba ọlá àti iyì ènìyàn kúrò lọ́wọ́ rẹ̀ o. Mo fẹ́ràn ohun tí Reverend Chime sọ nípa àwọn àbájáde nínú ìpolówó àti ìmọ̀ràn wa nípa ilé. A ti máa ń sọ̀rọ̀ nípa kíkọ́ ilé nìkan. A nílò láti yí ọ̀nà tí a ń gbà wo ọ̀rọ̀ yí padà kí a sì bá ìjọba sọ̀rọ̀ nípa ojú ìwòye.

0: abajade ti afere ti e ba wo awon agbegbe ile bi ile egberun 5 ati 4 iyen 1004 house ati first stack mo dagba ni ilu Eko agbegbe na si ti pese awon nimo ero awon dokita awon akorin ati awon agbabolu pupo nitori na gbugbu won iwaye nipa awon abajade ati ise amoye awon eyan ta nilo lati ko ile kan ati eye awon ile ise to kopa ninu kiko ile na nitori na fun wa ijoba gbodo mu ki ile rorun lati ri ki ile to ni awon ohun amayederun ko wa fun awon eniyan ki won si le ri iranlowo owo atu fe ki ifosopo wa o bi apere ti mo ba ko ile loni ti REA ba wa ninu ise na REA le pese ina monomono tabi ina oorun fun mi iyen solar owo tawon eniyan ba ma san fun ina oorun na o le se afikun si owo ile ki ma ba nilo lati fi kun eye re mi lori eye owo ile na ti mo ba mo pe ohun ipese ile na je temi ati pe ninu odun 25 mo ma ri owo ninu re o le ran mi lowo lati je ki owo ile na ko niku nipari mo wa ro awon ijoba pe won gbodo kede pe ipenija ninu ile nini o nilo amojuto pajawiri a si ti se be fun awon ohun miran a nilo lati fi ipenija ile si aarin gbogbo ilana woyi gẹgẹ mo ti se so awon abajade oro ile nipa eko abo ati lera o po gan ni nigba ti ijoba ba bere si ni wo awon abajade woyi ijoba oko ni joko kon ma se ohunkohun nitori pe gbogbo awon ohun amayederun ti wa REA wa POI wa FNBN wa gbogbo won won jabo si aare kan na sugbon won ko joko si tabili kan na ko si si ilana ti o je ki gbogbo ti won se le yori si abajade rere fun awon omo Nigeria
1: e seun adupe lowo yin eya eje kin tun koju si apa alaafia mi nibi ti reverend dr ukojuku wa reverend atunse ilana ijoba wo ni ero pe o ye ki won se ni kiakia ti o mu ipese ile olowopo ku rorun si fun awon omo Nigeria
0: fun gbogbo iru awo ko se ti abanyan awon afani ati ipenija re wa o fun apere mo ma so pe incremental housing iyen ile to fe si o da lori ohun ti dile nilo ki se ohun ti won fe e ma yan ile to le ba ohun ti dile na nilo mu ni akoko yen nigba ti owo ba po si tabi ti dile na dagba si ile na a le fe si eyin ni awon anfani re o ran idile lowo lati fi owo pamo bayi ki won si ma se afikun si ile na bi o se nilo awon yara tabi aye miran si ile ya je ohun ti o saba ma je fun awon akoko kan fun akoko kan o tun ni aye re papa na awon ilu nla bi Abuja ki je eni to nuwo lati kore ki se ohun ti gbogbo eniyan fe nikan o sugbon de iwon kan o je ohun ti eniyan fe afani re fun to pese le ni pe o mu owo itoju le kuro lowo re nitori pe leyin ti a ba ti fi ile na fun eni to ni ile na lo ma ma boju to itoju re lore kore gẹgẹ bi ya fe jumo ke se so iye owo ta fi ko ile na gan ki se gbogbo ohun ti a ma nani lati mu ki ile na wulo ohun to se pataki ni ohun ti o nilo lati je ki ile na wulo fun igba pipe nitori na o da lori iru idokowo to n se o gboro pinnu boya o fe gba ile yiya tabi ile ti o wa fun igba pipe nitori na gbogbo wonyi ni anfani ati ipenija re
1: e seun adupe lowo yin oga maidi na wa ni joko oya e je kin wa bi yin lere kini e loro wi pe ijoba le se lati mu adiku ba awon ewu to wa ninu ipese ile gbigbe ati wi pe eyin gege bi olupese ile gbigbe kini o ye ko je ojuse ti yin
0: okan lara won ti a ko gbodo gbagbe ni pe gbogbo eto pipese owo fun ile je adehun ohun ti mortgage kankan dale lori ni ile ati ile ile na si wa lori ile ti o nilo ifowokosile ati iwe ase to ye nitori na mo so pe awon atunse ofin se pataki gan ni bi a ba fe se ilosiwaju ti a ba fe se akopo iyipada nla ni ti a ba fe ri ayipada nla ninu odun meta to n bo a nilo lati gba iseto ipese owo fun ile kiko iyen mortgage administration bill ti a gbekale ni ilu Abuja ni ọpọ ile ti o ti wa tẹlẹ o si tun ni anfani fun idagbasoke tuntun o jẹun ti ko boju mu rara pe orilẹede to tobi bi orilẹede Nigeria a si n sọrọ nipa owó fún ilé tó tó ẹgbẹ̀rún mẹ́rìndínláàdọ́rin sí ẹgbẹ̀rún ọgọ́ta péré. Gbígba òfin náà ní ìlú Abuja lẹ́yìn àṣeyọrí iléeṣẹ́ FMBN ó dára gan ni. Àwọn kọmíṣọ́nà fún ilé ní àwọn ìpínlẹ̀ wọ́n nílò láti tẹ̀lé àwọn gómìnà wọn kán lè tẹ́wọ́ gba òfin náà.
1: Ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín. Bí mo ti ń wò yín lọ́kọ̀ọ̀kan, mò ń kí yín ìyáàfin Akínwùmí. Ó yá ẹ̀jẹ̀ kí n wá máa bọ̀ lọ́dọ̀ yín ìyáàfin Akínwùmí. Irú ọgbà àtinúdá tuntun wo nínú ìṣètò tàbí ìkọ́lé ló lè mú àdínkù bá owó ilé láì ní ṣàkóbá fún dídára rẹ̀?
2: Àkọ́kọ́ ohun pàtàkì ni pé a gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń lo ìlànà kan nínú iṣẹ́ ìkọ́lé. Nínú iléeṣẹ́ yìí, lílo àwọn ìlànà tó péye jẹ́ ọ̀nà tó dáa jùlọ láti ṣàkóso owó àti láti jẹ́ kí iye owó ìkọ́lé dínkù. Kò yẹ kí a máa ṣe àyípadà àti ìdánwò ohun tuntun ní gbogbo ìgbà. Ká sì tún máa sọ pé à ń kọ́ ilé tí àwọn èèyàn lè rà ní owó tó rọrùn. A máa ṣe àwọn ìlànà tó péye tí yóò jẹ́ kí a kọ́ ilé ní iye owó tó rọrùn. Ṣé bí a rí bí wọ́n ṣe ń kọ́ ilé ní àwọn orílẹ̀-èdè míì? Kódà ibi ìdáná wọn jẹ́ ojúlówó. Kò kí ń ṣe bí ilé ṣe rí. Bí ibi ìdáná náà bá jẹ́ ìwọ̀n 2-2, tí gbogbo ohun tó yẹ kí ó wà nínú rẹ̀ sì wà níbẹ̀, bẹ́ẹ̀ náà ni yóò máa rí. Nítorí náà, a gbọ́dọ̀ jáwọ́ nínú wíwá àtinúdá tuntun ní gbogbo ìgbà. Ṣùgbọ́n èyí ò túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣe àtinúdá rárá o, a nílò rẹ̀. Nǹkan míì tá a ti tún sọ̀rọ̀ rẹ̀ ni pé ìpín 70 nínú ọgọ́rùn-ún àwọn ohun tí a ń lò láti kọ́ ilé ni a sì ń kó wọlé láti òkè òkun. Kí ló dé tí èyí fi rí bẹ́ẹ̀? A kàn ń jẹ́ kí orílẹ̀-èdè bíi China di olówó ni. Nítorí tí a bá ní a fẹ́ kọ́ ilé 10,000,000 tí a sì ṣàṣeyọrí láti kọ́ wọn, a ti jẹ́ kí orílẹ̀-èdè kan tàbí òmíràn di olówó nípasẹ̀ owó wa. Báwo ni irú nǹkan bẹ́ẹ̀ ṣe lè dáa fún wa?
1: A sì tún wà lọ́dọ̀ yín ìyáàfin Akínwùmí. Báwo ni a ti lè yẹra fún kí a má se da àwọn agbègbè ìgbé ayé tí ò dára sílẹ̀ lọ́jọ́ iwájú látàrí wípé a ń pèsè ilé olówó pọ́ọ́kú fáwọn ọmọ Nàìjíríà?
2: Tí a bá kọ́ ilé fún àwọn èèyàn tí ò ní owó púpọ̀, kò yẹ kí a ṣe wọ́n bí ẹni tí wọ́n jẹ́ àwọn aláìní tí wọ́n nílò àyíká tó dáa. Dípò bẹ́ẹ̀, a gbọ́dọ̀ ṣe àwùjọ ilé tí oríṣiríṣi èèyàn lè wà pọ̀, kí àwọn olówó àti àwọn tí kò ní owó púpọ̀ lè máa gbé papọ̀. Èyí ni à ń pè ní mixed housing àti mixed use development.
1: Ẹ̀yin èèyàn mi, òun lẹ ti gbọ́ yẹn o. Òmíràn tó ṣe pàtàkì nípa ìlànà àti ètò ilé gbígbé tún nìyẹn. Látorí inú iye owó ilé tó yẹ fún àwọn ènìyàn tó fi dórí àtúnṣe ìlànà ìjọba, látorí àtìlẹyìn tí ìjọba gbọdọ̀ pèsè àti ojúṣe àwọn akọ́létà aládàáni tó fi dórí àwọn ọgbọ́n àtinúdá tuntun nínú iṣẹ́ ìkọ́lé, látorí bí a ṣe lè dènà gbígbé agbègbè tí ò dára lọ́jọ́ iwájú sí yan àwòṣe ilé tó dára, látorí àtúnṣe òfin àti àwọn iléeṣẹ́ ìjọba dórí bí a ṣe lè ṣí ọ̀nà sílẹ̀ fún ìdókòwò aládàáni. Ṣùgbọ́n ṣá o, ohun kan tó ń fojú hàn tó sì ń di mímọ̀ lójoojúmọ́ ni wípé ọ̀nà àbáyọ sí ìṣòro ilé gbígbé ní Nàìjíríà kò lè wá láti inú èrò kan ṣoṣo tàbí látọwọ́ iléeṣẹ́ tàbí àjọ kan ṣoṣo. Kò ìtàn síbẹ̀ o, ìjíròrò àwọn ìgbìmọ̀ amòye sì tún ku apá mìíràn tí a tún fẹ́ mú wá fún yín. Ọ̀sẹ̀ tó ń bọ̀ la máa mú apá karùn-ún àkànṣe ìjábọ̀ wa lórí àyájọ́ ìsàmì ọjọ́ FMBN tí wọ́n ṣe níbi ayẹyẹ ìsàfihàn ètò ìpèsè ilé gbígbé fún àwọn ènìyàn ilẹ̀ Áfíríkà ti ọdún 2026 wá fún yín. Àwọn olùkópa àti àwọn alẹ́nulọ́rọ̀ tó wà níbẹ̀ lọ́jọ́ náà fúnra wọn ni wọ́n ṣàgbékalẹ̀ ìbéèrè tiwọn fún àwọn ìgbìmọ̀ amòye. Tó ẹ̀yin ará ilé, wọ́n ní tá ò bá tí ì débi tí à ń lọ, kò yẹ ká dúró. Kò ní sú wa, kò ní rẹ̀ wá, títí tí gbogbo ọmọ Nàìjíríà yóò fi di onílé ti ara wọn. A kì í sọ̀rọ̀ èrò káyọ̀ bópẹ́ bóyá èrò àrèlú ẹ̀ wà sínú ètò wa tòní rè títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a tún máa mú wa fún yín lákọ̀tún tí a tún máa mú àkọ̀tún wa fún yín. Débọ̀ Adélọ́dún ló ń dágbére wípé ilé tó dára tó rẹwà kò ní dèwọ̀ fún èmi àti rẹ, nítorí wípé kò sí kékeré kan tí kì í nílé lórí o, gbogbo wa láwùjọ dónílé a ò ní bá wọn sí kọ́kọ́rọ́ kú. Ó dìgbà
3: ẹ̀yin ara mi, etí wa mélòó kí la fi ń gbọ́? Ọ̀rọ̀ la fi ń gbọ́, ẹ ti gbọ́ láti ẹnu ọ̀gá wa nípa ìyàwó láti tún lè ṣe. Ìyún ni Home Renovation Loan. Láti lẹ́tọ́ àti lè kópa, o ní láti jẹ́ ọmọ ọdún 18 tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá fẹ́ ya owó yìí, o ní láti jẹ́ olùkópa lábẹ́ ètò National Housing Fund NHF fún oṣù mẹ́fà péré, tí ó sì máa dáwó síbẹ̀ láì dáwọ́ dúró láì kọsẹ̀. eni to ba fe ya owo yi o ni lati ni ijerisi wi pe o ni se lowo ti owo si nwole dede lati se ijerisi wi pe yo se fun lati da owo pada ti asiko ba to be ni mo fi n to wa leti wi pe owo ti o poju ti eyan le ya labe home renovation loan eyi ni owo itunlese yi ni 1 million naira wi pe eni ti o ba yawo yo si ni to odun marun lati le da pada e o ri pe irorun lo ba de oya won ni ijafara lewo kia kia yara sasa ki o darapo mo eto national housing fund nhf ke ma da wo yin dede fun osu mefa lai kose lai duro ko ju be lo eyin na ti leto lati le kopa labeto home renovation loan ati orisirisi awon eto federal mortgage bank lolokan ojokan ti won gbe kale ki ile gbigbe ki o le wa ni arowo to gbogbo omo Nigeria tu eyin eyan wa oro le ti gbo yin o won ni ogbon ni fun ni lagbara be ni ogbon ta ba mulo ohun lo ndagbara fun ni eti ati gbo loni nko e je ki a se kini e je ki a mulo ki awa na le gbe igbe aye to tun ma mu irorun sinu ile ara ti wa ti eyin na ba fe darapo mo ajo National Housing Fund ki eyin na le se kini ki e le je gbadun to wa ninu e o le irorun were bayi ohun lo ba de ti e ba wa ni ipinle Ekiti e lo si plot 962A New Iyin Road legbe New CBN ni Ado Ekiti tabi ki e pe number yi 0 9 0 6 2 2 1 7 0 1 to ba je ipinle Oyo lewa e lo si number 1 Adekunle Fajui Road PMB 5126 Dugbe tabi ki e pe si number yi 0 7 0 7 2 7 8 fun eyan ara ilu Eko olu ile ise won wa ni Mama Kotangora House 5th floor 23A Marina Street Lagos Island ni ilu Eko tabi ki e pe si number yi 0 8 0 7 0 1 1 3 fun eyan ara wa ni ipinle Ogun e sa lo tarata si FMBN House won ni o wa ni Along Quarry Road ni Anglican Grammar School Junction ni Abeokuta ni ipinle Ogun tabi ki e pe won si number yi 0 8 0 7 0 1 7 9 ni ipinle Odo nko ile ise won wa ni number 20 Okeda Road Akure Ondo tabi ke pe won si 0 8 0 7 0 1 7 ni ipinle Osun ile ise FMBN wa ni number 1 Omokende Street Fakunle Ibadan Road Osogbo e le pe number yi 0 8 0 7 0 1 7 0 be ni ko ju be lo ti e ba wa fe ba wa da si eto yi e pe wa si number yi 0 8 0 1 7 0 1 7 be ni lori number na e le te atejise si wa ati WhatsApp na gbogbe awale fun yin e tun le kan si wa ni kan ni www.fmbn.gov.ng lori ayelujara nibe e ori alaye lekun rere lori kini lori gbogbo ti e fe mo nipa ajo FMBN ise won o ise won o eto won o gbogbo e lo wa nibe besi ni e le tele won lori kani banidore x ti a mo si twitter tele ni at federal mortgage bank ko tan sibe o e tun le feyinti to eto yi gbo a wa nle fun yin nibo ni podcast.gadonews.com
4: Oya oya,
5: a si so di to ibi ta wi la de yi. A
4: sa ma tele wa ka lo.
6: Na be gba ta fo ele yi.
7: Lesha Bond FM 92.9 and test waju pelu awon eto wa. Ni bayi a ma lo sore to la be ofin awon comrades won ti wa nle agbara bi lati ma mu eto na wa si eti igbo wa. Oya, e wa kan fi dile ka jo je igbadun eto na.
8: Bi ajo FMBNT yi ko yi pada ilogun.

0: gẹ́gẹ́ ni aago méjìlá ọ̀sán lù láti lè ṣe bond fm 92.9 tó kalẹ̀ sí agbègbè ìkẹjà GRA nípínlẹ̀ Èkó. Ìròyìn àpapọ̀ la mú wá fún yín. Síwájú náà, ẹ̀kọ́ gbọ́ àwọn kókó tó wà nínú rẹ̀. Ìjọba àpapọ̀ ṣe àgbékalẹ̀ ilé agbára iná tuntun sílùú Èkó. Àwọn abala mìíràn nínú àwọn ọmọ Nàìjíríà tó ń gbé lórílẹ̀-èdè South Africa ni yóò padà dé sí Nàìjíríà lọ́la òde yìí. Ìjọba àpapọ̀, àjọ ICPC ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan tí yóò gbógun ti ìwà àjẹbánu lẹ́ka ètò ìlera. Ààrẹ orílẹ̀-èdè Zambia Hichilema tún ti jáwé olúborí fún sáà ẹlẹ́ẹ̀kejì. Wàyí o, àwọn ìròyìn náà nìwọ̀nyí lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Abel Ọ̀jẹ̀túndé. Alákòóso ètò agbára lórílẹ̀-èdè Nàìjíríà, alàgbà Joseph Tégbè ti ṣe ìfilọ́lẹ̀ ilé agbára iná kan sí agbègbè Àpápá nípínlẹ̀ Èkó. Ilé agbára iná tuntun náà ni wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ láti ru agbára iná sókè sí fáwọn olùgbé agbègbè náà. Àwọn iléeṣẹ́ olókoòwò, àwọn iléeṣẹ́ ńláńlá, àwọn pápákọ̀ ojú omi, iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀, àwọn iléeṣẹ́ tó ń pèsè ohun èlò àtàwọn iléeṣẹ́ kéréje-kéréje ní Àpápá àti agbègbè rẹ̀. Alàgbà Tégbè tún ti ṣe ìfilọ́lẹ̀ ilé agbára tuntun míì sí ìjọra. Ó ní eléyìí ni yóò ṣe àlékún agbára iná láwọn agbègbè ìjọra Kostein, Oyinbo, Customs àtàwọn agbègbè tó yí wọn ká. Ó ní ìjọba àpapọ̀ ń gbìyànjú láti ṣe àlékún àwọn ibùdó agbára fún ìgbáyégbádùn aráàlú àti ìmúṣẹ ìlérí ètò ìrètí ọ̀tun tí Ààrẹ Bọ́lá Tinubu ṣàgbékalẹ̀ rẹ̀. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ìpèsè agbára lórílẹ̀-èdè Nàìjíríà, alàgbà Sule Abdulaziz, sọ pé ilé ìpèsè agbára tuntun Àpápá ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi ṣe àlékún agbára iná mọ̀nàmọ́ná fáwọn iléeṣẹ́ ìṣòwò tí ó máa ṣe àtúnpín rẹ̀ faraàlú, tí ó máa pín iná fáwọn agbègbè Àpápá, Causeway, Ìjọra, Amúkokò, Ajégúnlẹ̀, Àpápá Wharf àti Tinkan Island. Ní ṣíṣe ní mímú àdínkù bá àìríṣẹ́ ṣe àti àlékún bá ètò ọrọ̀ ajé, àwọn olùgbé agbègbè jẹ́ pàtàkì sí ìjọba nínú ìgbáyégbádùn àti ọ̀pọ̀ àǹfààní fún ìjọba tó bá fẹ́ ṣe àṣeyọrí. Alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè òde olówó ojúwòye Dr. Ṣèyí Jákàndé, tí ọ̀pọ̀ túmọ̀ sí ọmọ kékeré, ló fi eléyìí léde nígbà tó ń ṣe ètò ìrónilágbára, èyí tó ṣàgbékalẹ̀ rẹ̀ láti sàmì ayẹyẹ ọdún kan lórí àlééfà nínú ọgbà iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀hún tó kalẹ̀ sí ìlú Péjú nípínlẹ̀ Èkó. Alàgbà Jákàndé sọ pé àwọn ṣe ètò yìí láti fi ṣe kóríyá fún àwọn olùgbé ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ọ̀hún fáwọn tó ń jẹ àǹfààní yìí láti mú ìmúgbòòrò bá ọrọ̀ ajé wọn. Ó ní ìṣèjọba ọ̀hún ti ní àkọsílẹ̀ àwọn àṣeyọrí lónírúurú ní ẹ̀ka ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò, ètò eré ìdárayá àtàwọn ẹ̀ka míì. Àṣeparí iṣẹ́ ọ̀nà bíi 22 nígbà tí iṣẹ́ ọ̀nà mẹ́rin mìíràn lọ lọ́wọ́lọ́wọ́. Ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ fáwọn èèyàn bíi 600 nínú ètò iṣẹ́ bíi makeup, event planning, shoemaking, catherine àtàwọn iṣẹ́ mìíràn tí ìjọba yóò pèsè irinṣẹ́ fáwọn èèyàn yìí ní kété tí wọ́n bá ti parí ẹ̀kọ́ṣẹ́ wọn. Èyí tó tún dàbí rẹ̀ ni ti ilé ìfowópamọ́ kéréje kan tí wọ́n ṣẹ̀dá sílẹ̀, tí wọ́n pe orúkọ rẹ̀ ní ilé owó, láti máa fi pèsè ẹ̀yáwó tí kò ní èlé lórí fáwọn oníṣẹ́ ọwọ́ àtàwọn oníṣòwò ní gbogbo agbègbè òde olówó ojúwòye. Ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ti sọ.
1: Òkè kò lè rí lẹ̀, ìjọba tó lè rí lẹ̀ èyí tó súnmọ́ ọ̀. Òun ẹ la fi ń ṣe gbogbo ilé òru kí gbogbo àwọn èèyàn máa rí pé iṣẹ́ tá à ń ṣe. A bá rí irú ẹ̀ káàkiri ní gbogbo àwọn local government Nàìjíríà, ìlú Nàìjíríà, kò ní gbà wá ní àsìkò kó máa bẹ̀rẹ̀ sí lọ sí iwájú. Ní àtàwọn èèyàn ọ̀rọ̀ ìṣọ̀lẹ̀, ẹ mọ̀tíbáì, ẹ wọ̀ tó máa rí iṣẹ́ tó máa bẹ̀rẹ̀ fìdílẹ̀ káàkiri. Ẹwọ̀n ọ̀nà tó máa rí iṣẹ́ ọwọ́ nídìí kọ̀m̀pútà. Ọ̀rọ̀ ọ̀nà tó máa ra mọ́tò kó wọ́n tó lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn náà ti di onímọ́tò kan tó ní nǹkan tó máa fi máa bọ́.
0: Bákan náà, ẹni tó ń ṣojú Mushi Constituency 1 nílé ìgbìmọ̀ aṣòfin Èkó, alàgbà Yemi Ali, lu ìṣèjọba Ṣèyí Jákàndé lọ́gàn ẹnu, tó sì sọ pé ìgbìyànjú rẹ̀ nípa ètò ìléṣẹ̀wọ̀gbẹ́ àti ètò ìrónilágbára kò ṣe fẹnu sọ. Oníròyìn wa Lékè Badru jábọ̀ ìròyìn yìí pé ètò ìrónilágbára ọ̀hún ó lọ ní ìrọwọ́-rọsẹ̀. Àwọn olórí ìlú, àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ òṣèlú àtàwọn aráàlú ló péjú pésẹ̀ síbi ètò ọ̀hún pẹ̀lú alága àwọn tó ń gba gómìnà nímọ̀ràn nípínlẹ̀ Èkó, ọmọọba Tajudeen Olusi, àti kọmíṣánná fún ètò eré ìdárayá, Sẹ́nẹ̀tọ̀ Ganiu Solomon òun náà ò gbẹ̀yìn àti àwọn èèyàn jankan-jankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alága ìjọba ìbílẹ̀ Badagry nípínlẹ̀ Èkó, alàgbà Babatunde Ohunpẹ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ètò ìrónilágbára ìrètí ọ̀tún fún àwọn opó níjọba ìbílẹ̀ ọ̀hún. Ìrónilágbára ọ̀hún tí wọ́n fi sàmì ayẹyẹ ọdún kan ọdún kìíní lórí àlééfà ni wọ́n fi pèsè ìrónilágbára oúnjẹ fáwọn opó bíi 500. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà, alàgbà Ohunpẹ̀ sọ pé ojúṣe ìjọba òun ni láti máa ṣètọ́jú àwọn èèyàn tí wọn kò ríka mùkọ ní àwùjọ. Ṣíṣe àtìlẹyìn fáwọn èèyàn pẹ̀lú jẹ́ àìgbọdọ̀ má ṣe. Ó ṣàlàyé pé ètò tuntun yìí wà lára àwọn àlàálẹ̀ àwọn ètò ìrètí ọ̀tun àti pínpín oúnjẹ fún àwọn arúgbó, èyí tí àwọn ti ṣe ìlérí rẹ̀ ní àsìkò ìpolongo ìdìbò. Igbákejì alága ìjọba ìbílẹ̀ Badagry, alàgbà Akeem Adeyemi náà tún ṣe àtẹnumọ́ ìlérí tí wọ́n ti ṣe lójúnà àti máa dun àwọn olùgbé ìjọba ìbílẹ̀ ọ̀hún nínú. Ó sì rọ àwọn olùgbé ìjọba ìbílẹ̀ náà láti máa wá ojú ìjọba pẹ̀lú àwọn ìmọ̀ràn tó lè mú ìdàgbàsókè wá. Ẹni tó jẹ́ gíwá iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀hún, council manager abilékọ Avose Akua Senami Olúwakẹ́mi Gbósùbà Arabandẹ̀ fún alága ìjọba ìbílẹ̀ náà nígbà tó rọ àwọn tó jàǹfààní ètò ìrónilágbára ọ̀hún pé kí wọ́n gbìyànjú láti máa péjú pèsè ní gbogbo ìgbà tí ìjọba bá ti ń pè wọ́n. Oníròyìn wa Tèmítọ́pẹ́ Ajayi jábọ̀ pé àwọn oúnjẹ tí wọ́n fi ṣe ètò ìrónilágbára náà ni semofita, gàrí, ráìsì, òróró, spaghetti, seasoning àti ẹ̀wà. Iléeṣẹ́ tó ń bójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè Nàìjíríà ti sọ pé àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ 73 ni yóò padà dé láti orílẹ̀-èdè South Africa lọ́jọ́rú Wednesday tí í ṣe 19 oṣù kẹjọ ọdún 2026. Ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọ̀hún, Kimi Ebi Ebiemfa, sọ wípé àwọn ọmọ Nàìjíríà tó ń padà bọ̀ láti South Africa yìí ni yóò gbéra láti pápákọ̀ òfurufú Oliver Tambo ní Johannesburg ní dédé 4:45 PM ìrọ̀lẹ́, tí ó sì ṣeéṣe kí wọ́n balẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Mohammed Èkó. Iléeṣẹ́ náà wá dúpẹ́ lọ́wọ́ àwọn olójú àánú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ṣàtìlẹyìn fún ètò yìí bí wọ́n ṣe ń pàrọwà fún àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ìjọba ìpínlẹ̀ àtàwọn olójú àánú ọmọ Nàìjíríà láti túbọ̀ ṣe àtìlẹyìn fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń gbójú agan sí nílẹ̀ òkèèrè. Wọ́n sọ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú orílẹ̀-èdè South Africa àtàwọn orílẹ̀-èdè mìíràn tọ́rọ̀ kan láti gbógun ti ìwà ìkórìíra àti láti yàgò fún rògbòdìyàn àti láti rí dájú pé ìyà òjẹ́ àwọn ọmọ Nàìjíríà ti ń bẹ lẹ́yìn odi. Ìròyìn àpapọ̀ láti mú wá fún yín láti iléeṣẹ́ Bond FM 92.9.

tito dindin bedagbe togodo asongonu ye ton ton tito la he yodo the senior executive career transition program cohort 2 when in nu he to amo ite isin be apapupa ton po so he ja teme po basi when in nu he agbaruga apapupa ton dai lieutenant general Farouk Yahaya Nusoji to hold the domain to new ideology general Farouk do yeni mo azongonu poli bibe haka gbogbe ton devo gbonfo na podo azoye tonton edo nu he ye ko yun e to azonu be so wa dagbe na ye to gbe me azon agbagoga awon afupa ton lieutenant general Waidi Shaibu do tito loyin jizida yi to plile godo na je he nu he na yin wiwa to azongonu godo na awon afugan le utu jẹ́ra ṣàríbù bá sí dórí àìtàn kó di àfọsíṣẹ́ dàhó náà gbẹ̀dàgbẹ̀ àwọn àfúpá ìsángánlẹ̀ tán tògbódò àsángọnù yìí tán tán láàyè nímọ̀tàn tó dó tọ́kọ̀ gàjí tó gbẹ̀mẹ̀ kó ìpẹ́ tó wá fún ilẹ̀ kérọ́kọ̀ jẹ̀mí tẹ̀sán rádíò họ bọ́ndẹ̀ fm 92.9 ìkẹjà àlà rédíò nàìjíríà tán francis sínú ẹ̀nà yín kájọ̀ náà sọ̀rọ̀

0: gbàgede ń tẹ̀ síwájú bóyá.
1: Àtẹ̀jíṣẹ́ yìí wọlé láti Akeem Dada, láti ọwọ́ Alhaji Akeem Dada, balẹ̀ ọkọ̀
0: òkè gbọ́ndọ̀.
1: Wọ́n ní ẹ jọ̀wọ́ ẹ bá wa bẹ gómìnà ìpínlẹ̀ Èkó kó bá wa ṣe títí Samson Dada Street àti ọba Gbadamọ́sí ní ìlú Ìgọ̀dọ̀.
0: Bọ́ndẹ̀ fẹ̀ wọ́n ní kò ní bàjẹ́ àmì. Orúkọ wọn ni Alhaji Kowo pé Erin Fọlámi ọmọ Olúsan. Wọ́n ní ẹjọ́ ọ̀nà alápẹ̀rẹ̀ lọ sí Ògùdù orí òkè. Wọ́n ní ọ̀nà Àdìsá Balógun yìí, wọ́n ní àwọn ọ̀nà yìí ò dáa. Wọ́n ní àti ọ̀nà alápẹ̀rẹ̀ yìí lọ sí gbogbo àwọn ọ̀nà yìí, wọ́n ní wọn ò dára rárá. Wọ́n ní ẹ bá wa ṣe, wọ́n ní àti wọlé àti jáde báyìí ọwọ́ Ọlọ́run ló wà. Wọ́n ní àgàgà tó jò bá rọ̀ ìyá ń jẹ ségesège sí ọ̀tá wa lára ní ọ̀nà àdúgbò yìí. Wọ́n ní ẹjọ́ ọ̀nà alápẹ̀rẹ̀ lọ sí Ògùdù orí òkè Àdìsá Balógun. Wọ́n ní ẹjọ́ ẹ bá wa ṣe o. Kó pé Erin Fọlámi ni wọ́n tẹ̀ nírọ̀lẹ́ yìí.

0: Bagirin tẹ̀síwájú.
1: Àtẹ̀jíṣẹ́ yìí wọlé wá láti ọwọ́ Evangelist Ajíṣafẹ́ Ayọ̀mídé ní Agége. Wọ́n sọ pé kí ìjọba bá wa ṣe ọ̀rọ̀ iná, ọ̀rọ̀ náà yìí kó mọ́wọ́ dúró.
0: Bonde FM 92.9 wọ́n ní ẹkúṣẹ́, wọ́n ní a máa jẹ yín ṣe o. Wọ́n ní Bonde FM, a máa ń gbádùn yín ní gbogbo ìgbà. Wọ́n ní gbogbo ìgbà báyìí, a máa ń gbádùn yín ní kí Ọlọ́run kó ràn yín lọ́wọ́. Wọ́n ní orúkọ wọn ni Taiwo Ibisode Gbogbo Ọlọ́ta Captain Joint CDA. Wọ́n ní wọ́n ń bẹ Gómìnà Babájídé Sanwó-Olú àti Ọ̀nàrẹ́bù Jimo Abiodun Ejigbadoro fún ọ̀nà wa ní Wúrọ̀lá Street dídé Oyetoro Street àti Ogunsọ́yà Street. Kí wọ́n ṣe má gbàgbé wa rárá o, kí wọ́n jọ kí wọ́n ṣàánú wa. Wọ́n ní ọ̀nà yìí kò dára rárá. Bonde FM kò ní bàjẹ́. Àmì.

0: gbàgede ń tẹ̀síwájú wọn ni ẹ̀kúrọ̀ lẹ́wọ́ honeybonde fm adá fún yọ́n ní ẹjọ́ wọn náà fi àsìkò ìkéde fún ìjọba ìpínlẹ̀ èkó àti ìjọba ìbílẹ̀ kòsòfẹ́ kí wọ́n bá wa ṣe àmójútó àwọn òpópónà wa wọ̀nyí àjàyàn àìná sàláwò oníkòyí kí wọ́n sì bá wa parí iṣẹ́ sómọ̀rin ọ̀kẹ́ owó kí wọ́n pèsè afárá ẹlẹ́sẹ̀ fún wa ní òpópónà márosẹ̀ ìgbàgádà òpópónà márosẹ̀ ìfàkọ̀ pẹ̀lú òpópónà márosẹ̀ ògùdù wọn ní ọ̀gbẹ́ni abdulrasaq adeyinka ni wọ́n tẹ̀ kí ló dé orúkọ yìí pọ̀ báyìí this name is pọ̀. Wọ́n ní bọ́ndẹ̀ fm wọ́n ní orúkọ wọn ni adigun kabiru láti ogun state mowe wọ́n ní ẹ̀jẹ̀ bá abẹ́ ibedc kí wọ́n jọ wọ́n ṣàánú àwọn ní atola estate off adesan road mowe ogun state wọ́n ní bí oṣù mẹ́rin báyìí àwọn òfojú rí náà kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀jọ́ bọ́ndẹ̀ fm kò ní bàjẹ́ àmì.
1: Orúkọ àwọn ẹni tó tayẹ àtẹ̀jíṣẹ́ ìwọlé ni abu olómi láti àpárá jìjà ayé tòrò ẹ bá wa bẹ ìjọba adóodò ọ̀tà àti gómìnà ìpínlẹ̀ ogun kí wọ́n wá bá wa ṣe ọ̀nà wa láti mọ̀pọ̀ junction lọ sí àpárá jìjà ayé tòrò lọ sí ìtẹ̀lẹ̀ lọ sí ọ̀tà
0: kí òjò
1: tó bẹ̀rẹ̀
0: bọ́ndẹ̀ fm kò ní bàjẹ́ àmì àwọn nítorí àwùjáde kí tún tẹ́lẹ̀ tó bá di ọ̀la ẹ má darapọ̀ máwọn akẹgbẹ́ wa gbogbo ibi tó bá kù sí ẹjọ́ adéjúmọ̀bí street abẹ àwọn psp kí wọ́n jọ ilẹ̀ ti pọ̀jù ládùúgbò yìí àníra jàkálẹ̀ àrùn ọfà fárí ogun adéjúmọ̀bí street wọn ní bọ́ndẹ̀ fm kò ní bàjẹ́ àmì óyá ẹjẹ́ àmà lọ́lé wa àdùn onídì títí kó nílé má ṣe kíni kó má rè lé orí tó kẹ adéníjì ló ń kì yín.
1: àbọ̀sẹ̀dẹ̀ ṣókùnbí lorúkọ tèmi ẹ máa wà níbẹ̀.
0: ẹ ṣeun.

0: àìsàn kan bẹ bí tó ń dà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún yín ìyẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medical International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn lílò dání rárá ìyẹn non medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping ìjàmà physiotherapy heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mẹ́rẹ̀ẹ̀rin mìíràn nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápò Sokoto yín o ìyẹn níbi lábúlé ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop abúlé ẹ̀gbá Lagos ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0803-869-0104 lẹ́ẹ̀kan sí 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sunmoni Street off High School Road Sabo Ìkòròdú Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ni 0816-585-8582 lẹ́ẹ̀kan sí 0816-585-8582 a kìí gbókèrè ká mo dídùn ọbẹ̀ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medical International Limited ìjáfara léwu a ó máa retí yín.
1: Everyday money go just a bomb for generator. Or more, we basically see affordable solar power. We basically use. Any-

0: Kimaku Parikata.
1: Àmọ̀ pé kí ló fẹ́ràn yìí?
2: Ọ̀rọ̀ ìṣègbè ni mo fẹ́ràn jù lọ.
1: Olúwa àbúrò tí olówó kọ̀kẹ́.
2: Owó rẹ̀ kò wọ́n rárá.
1: Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé wọ́n ti pè ìfàmọ́ afanilákòyà o.
2: Ọ̀rọ̀ náà ló wá fẹ́ kí n rà báyìí.
1: Ọ̀rọ̀ Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìṣègbè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Ọ̀rọ̀ ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè rẹ ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ọ̀rọ̀ náà sí.
2: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìṣègbè Devon Kings ni ọ̀rọ̀ ìṣègbè tó dára.
1: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

ẹlẹ́bẹ̀ yín o ẹ̀yin ẹ̀yà wa a kú ibojú ọjọ́ ti rí ní abẹ́ o a kú àtàárọ̀ a kú iṣẹ́ òní a kú ògbìyànjú ọlọ́run á fèrè tó pọ̀ síṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa a tún kí wa káàbọ̀ láti ilé iṣẹ́ aláràgbà yìí dá bond 92.9 FM sórí ètò yí ètò wa àyọkà alárinrin ìwé tá à ń bá lọ lórí ètò ni òrírí ayé láti ọwọ́ abiodun adéoyè àkórí ìtàn tá à máa kà lónìí ni àròlé ọba orúkọ ìdí atọ́kùn ètò ni olúfúnkẹ́ àdìsá ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa ká lọ. ìyàtọ̀ kan ò sí láàrin ìwòsàn dèmí tó fẹ́ doní sọ àti ẹni tá a finú tán tó ń delédeni àwọn àbábọ̀ wọ́n ní ọ̀dàlẹ̀ bálẹ̀ kó ẹni bá dalẹ̀ yóò bálẹ̀ lẹni gbogbo wọn wọ́n ní ètò màá fi gọ̀ǹgọ̀ fà á àbámọ̀ ni máa ń padà gbẹ̀yìn rí ìgbésẹ̀ bẹ́ẹ̀ torí láti ọjọ́ tí aláyé ti dáyé ni ohun kó ti rà níwájú tí gìgìrísẹ̀ sì ń tẹ̀lé èyí túmọ̀ sí wípé gbogbo nǹkan lè tó wà fún látọ̀dọ̀ elédùà ìlú aṣubú aró kì í ṣe ìlú kan kékeré láti ìgbà ìwásẹ̀ ni wọ́n ti ní ọba aládé táwọn ìjòyè náà sì ń tẹ̀pá ìlẹ̀kẹ̀ oríṣiríṣi ohun àlùmọ́nì ló wà nílùú aṣubú aró èyí tí ó mú kí ọrọ̀ ajé wọn máa gbòòrò sí lójoojúmọ́ gbogbo ìlú ìyókù tó wà lágbègbè ìlú aṣubú aró ni wọ́n máa ń pòǹgbẹ àti bá wọn dòwò pọ̀ nítorí bí wọ́n ṣe ní wíwà bẹ́ẹ̀ ni wọ́n ní fàdákà wọ́n nílò ọlọ́ràá tó tẹ́jú fún àwọn àgbẹ̀ láti mú ohun ọ̀gbìn jáde fún tẹrú tọmọ àwọn ohun ọ̀rọ̀ wọ̀nyí ló sọ èyíkéyìí ọba tó bá jẹ ní ìlú aṣubú aró di olókìkí bẹ́ẹ̀ làwọn ohun mèremère tó jẹ́ ti ìṣẹ̀ǹbáyé bíi góòlù àti fàdákà kò gbẹ́yìn lákàtà fún ọba ìlú aṣubú aró yàtọ̀ sí àfin ìlú aṣubú aró tó jẹ́ àwòpadà sẹ́yìn ìlú aṣubú aró gan rẹwà débi wípé àwọn ọmọ ìlú kì í ronú pé àwọn fẹ́ lọ gbé ìlú mìíràn torí kò sí ohun tí wọ́n fẹ́ nílùú mìíràn tí kò sí nílùú wọn wọ́n ti ń jọba nílùú aṣubú aró ṣùgbọ́n àrà ọ̀tọ̀ ni ọba adémíràn ògúndélé mẹ́fẹ̀ẹ́lá ayé kẹta ó gorí ìtí àwọn baba ńlá rẹ̀ ìgbà rẹ̀ sì ti tẹrí tọmọ lára ó gbó bí olúye iyè ti iyè ó dàgbà bí olúye iyè tu iyè ó fọwọ́ páwú ó fèrègì jòbì lórí ìtí àwọn baba ńlá rẹ̀ ṣùgbọ́n wáyé àìkú kan ò sí òun nìkan làrè má bọ̀ bẹ́ẹ̀ lẹ̀dá kan ò ní dàgbà títí kó má kú mẹ́fẹ̀ẹ́lá yóò wàjà ó darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ lọ́run ní ọjọ́ ìsìnkú kábíyèsí ìlú aṣubú aró rẹ́rẹ́rẹ́ nítorí tènìyàn tọrọkọ ló mọ̀ wípé wọ́n ń ṣe ìsìnkú ọba tó rè wàlẹ̀ àṣà àwọn ọmọdé kọ́ ló gbé bí wọ́n ṣe ń pa ẹtù bẹ́ẹ̀ ni wọ́n ń pa odò ọ̀yà àgbọ̀nrín kò lóhùn kà lọ́jọ́ tí wọ́n ń sìnkú ọba ògúndélé ayẹyẹ ìkẹyìn tí àwọn ọ̀tọ̀kù ní ìlú àwọn ìjòyè àti gbogbo ènìyàn tó wà ní ìlú aṣubú aró ṣe fún ọba wọn tó wàjà kọjá àfẹnuròyìn gbogbo àwọn ọmọ ìlú tó yí ìlú aṣubú aró ká náà ni wọ́n fi lépọ̀ tí wọ́n sì fi ọ̀nà ro kà wá síbi ìsìnkú ọba adémíràn ògúndélé mẹ́fẹ̀ẹ́lá ayé kẹta bó ṣe jẹ́ wípé àgbà ní tòlú ọmọdé ní tún lè ṣe lẹ́yìn ètò ìsìnkú ọba ìlú aṣubú aró àwọn afọbajẹ́ jókòó ìjíròrò lórí ìta ló tọ́ sórí adé wọ́n pe adífá
Adifa bi opele jole. Ifa ni won se suru. Wa difa le meta opopo. Lati mo ni to ye loye. Sugba ifa so fe won pe asiko ati won ba ko iti to ki won se suru. Ojo ngori ojo. Osu ngori osu. Ebe gan se be. E yipo. Suru ti so awon ara ilu. Ori ore aje ni asubi are oja ohun ti ko ni ni adari ayoka alanirin le ngbo lati le ise bond 92.9 fm won ni bi na oba tan laso eje ki n tan le nkan na lori odun kan ti won je awe ni oba ile asubi are adifa ilu pada wa ba won pe asiko ti to lati joba o so fun won pe ki won mu oruko awon omo yewa won mu oruko awon omo yewa won si je meje ifa mu oyo kan ninu awon omo ye pe ohun ni yo joba inu awon ara ilu dun won jo won yo gbogbo ilu si mu aso iwuye bi gbogbo ilu se yo sese ni awon ni oba yin ni si won o so sinu ara re pe ede ko ni yo kuro lori ipo lati mo wa yi ti mi o ba ti se tan lati fi ipo awon le yi sile ti ta la se ni gbogbo yin to ara yin se bi eyan ba pe lori igbese osi ke osi ni nba ni nibe awon ni oba gbora laaro ojo keji o gba ilu odi keji lo lati sato babalawo to nse ogun fun o salaye fun babalawo re o si pese orisirisi nkan fun lati lo babalawo so fun awon ni oba pe awon nkan ewo lohun gbe fun o gbiyanju lati fun oba je lasiko to wa ni ipebi awon ni oba ri ise ibi yi se o wo ipebi gbogbo ilu ti o reti oba tuntun sugbon nigba ti oba yoo fi jade ni ipebi oba ti won reti dagbere faye gbogbo ilu asubi awo kan gogo inu iperu tomo ko dun rara won niru ki leleyi lati iye odun tawon ti o reti oba tuntun sugbon won o kaare okan won tesiwaju lori bi won se yan oba tuntun fun ilu asubi aro.

bọ̀ padà ètò àyọkà alárinrin lẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ bond 92.9 FM ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Àwọn ìgbìmọ̀ yìí bá ọ̀gá ìjòyè ìgbìmọ̀ ọ̀rọ̀ pọ̀ káwọn kúkú yan àrólé tí yóò máa dẹni di ọba tí yóò sì máa rí sí ìṣàkóso owó gbogbo òun ọrọ̀ ajé tó wà ní ìlú Asubiawo. Kí àwọn ọ̀bà yìí jẹ́ má bàa ṣe ètò ọrọ̀ ajé ìlú kúmọkùmọ. Wọ́n forí korí, wọ́n fi kùnlukùn, wọ́n yan arákùnrin kan gẹ́gẹ́ bí àwòlé ìlú Asubiawo títí di ìgbà tí ifá yóò fi yan ọba fún wọn. Àwọn àgbààgbà rí pé òun ni ìwà rẹ̀ tutù jù àti wípé gbogbo ohun tí àwọn bá fẹ́ ni yóò máa bá wọn fẹ́. Arákùnrin yìí dé orí ipò tán, ó bẹ̀rẹ̀ sí ní pàṣẹ lórí ètò ìṣèlú àti ohun àmúṣọrọ̀ ìlú Asubiawo. Bẹ́ẹ̀ náà ló ń lo àǹfààní àti máa jókòó pẹ̀lú àwọn àgbààgbà àti àwọn olóyè ìlú lórí kí ni ká ṣe. Èwo ló ń fẹ́ àtúnṣe nílùú Asubiawo? Ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù, àrólé ti ń jẹ àǹfààní ipò ọlá. Ṣé kò sẹ́ni tí wọ́n máa gbé gorí ẹṣin tí kò ní sọ̀pàkọ́ sẹ́yìn? Ipò àrólé ọba ti dùn mọ́ arákùnrin yìí. Ó rò ó lọ́kàn ara rẹ̀ wípé kí ló dára tó kí òun náà di ọba, àti wípé tí òun kò bá lè di ọba kóun wà nípò àrólé ọba títí láé. Bí a bá ń bú ẹtù, èrò a máa rò awó. Orí ìrònú yìí ni àrólé ọba wà, tó fi pe ìyàwó rẹ̀ lọ́jọ́ kan pé ṣé kò wu òun náà láti di olórí láàfin ni, àbí ìyàwó àrólé tí wọ́n ń pè yìí náà ló fẹ́ wà títí láé ni? Ìyàwó rẹ̀ fi lésì pé baálé ni, èmi náà rò ó bẹ́ẹ̀. Tá a bá rí ọba jẹ déédéé, tí wọn ò bá sì rí ọba yàn, kò sí aburú níbẹ̀. Ẹni tí àwa wà lórí ipò ọlá yìí títí lọ ni òsọ̀dẹ̀mí fẹ́ donísọ̀. Lẹ́yìn òṣùpá mẹ́ta, babaláwo ìlú tí wá dífá láti yan ọba tuntun. Torí ìlú ò gbọdọ̀ wà láìlú lórí, wọ́n kó àwọn ọmọ oyè mẹ́fà tó kù wá láti mọ èyí tí fáwọn èèyàn. Nítorí àrólé ò ṣe é fi wé ọba aládé, àṣẹ ọba yàtọ̀ sí ti àrólé. Wọ́n dífá, ifá yan ọmọ oyè mìíràn fún wọn. Ètò bẹ̀rẹ̀, ọmọ oyè wọ ìpèbí gẹ́gẹ́ bí àṣà fún ilé ọba jíjẹ. Àrólé ọba ò dúró, ó tún jáde lọ sábà babaláwo rẹ̀ pé wọ́n tún ti fẹ́ jọba. Babaláwo rẹ̀ tún ṣe àwọn ètò fún gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, nígbà tí ọmọ oyè yóò fi jáde ní ìpèbí, òun náà tún fi lè ṣaṣọ́bora. Irú kí lèyí? Èkíní lọ, èkejì náà tún lọ. Kí ni ẹ̀ṣẹ́ wa nílùú Asubiawo? Ariwo ìbòsí gba ẹnu àwọn ará ìlú Asubiawo. Bẹ́lẹ́kún ṣe ń sunkún, làìmọye àwọn ènìyàn ìlú Asubiawo ń pèsè pẹ̀lú ìparí keke. Torí ọmọ oyè tó sílẹ̀ búra, kò sẹ́ni tó fura sí àrólé ọba rárá. Torí ìwà ìrẹ̀lẹ̀ àti pẹ́pẹ́ funfun tó ń ṣe sí gbogbo àwọn ará ìlú àti àwọn ìjòyè, ó ti tẹ ipò ọlá wò, kò sì fẹ́ kúrò níbẹ̀ mọ́. Òun ṣe mí, òun gbà mí. A ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe mí. Ṣùgbọ́n bó ti ṣe ń ya àwọn ìjòyè lẹ́nu náà ni ó ṣe ń ya àwọn ará ìlú ní kàyéfì. Torí irú rẹ̀ kò ṣẹlẹ̀ rí ní ìlú Asubiawo. Ṣé oògùn àrólé ọba àti babaláwo rẹ̀ ló gbóná tó bẹ́ẹ̀? Torí wọn ò rí ọba jẹ títí ọmọ oyè mẹ́rin fi filẹ̀ ṣe aṣọ́bora.
Awoka Alarinrin lo n gbọ lati ile ise Bond 92.9 FM. Nigba to di ori omo ile karun, oun naa wo ipede gẹgẹ bi eto. Awo ni oba to sa lọ ba babalawo rẹ, pe wọn tun ti fẹ jọba nilu asubi ayo. O sọ fun babalawo rẹ pe ipo ọlá tohun wa yi dara pupọ, kiti lawa o ṣe si. Babalawo rẹ fi lesi pe o ni mu ọjọ ori tawọn le lo iṣẹ tohun fun arele ọba latohun wa tawọn ọmọ oye fi n jade laye. Àwọn ọba pariwo pé ó gbọ́ jìnnìjìnnì, ó di babaláwo rẹ̀ nílẹ́sẹ̀, ó ní bàbá ẹ má jẹ́ kí ó rí bẹ́ẹ̀, yíyí ọmọ ní ń gbọmọ, irùkọ̀rẹ̀ ní ń gbọmọ ọ̀rún mọ́là. Babaláwo rẹ̀ kí fásọ̀tún, ó kí fásọ̀sì, ó sọ fún àwọn ọba pé tó bá fẹ́ kí ọmọ oyè karùn-ún tó wà ní ìpè bí yìí náà jáde láyé bí àwọn mẹ́rin tó ti ṣáájú rẹ̀, àfi kí ó yọ̀ǹda ọdún márùn-ún nínú ọjọ́ orí rẹ̀. Àwọn ọba wò òkè, ó wọlẹ̀, ó rò ó wípé òun kò tí ì ju ọmọ ogójì ọdún lọ. Ó sọ fún babaláwo rẹ̀ pé òun ti fara mọ́. Báwo ni wọ́n ṣètùtù sọ́tún sósì? Ọmọ oyè karùn tó wà ní ìpèbí náà tó jáde láyé. Àwọn ilé ọba ń jayé ọba, ó tẹ̀síwájú nínú ipò ọlá gẹ́gẹ́ bí adarí ìlú asubi ayé. Àwọn ọmọ oyè márùn ti gbéṣẹ̀ nínú méje, ẹ̀rù ń gba ẹlẹ́ẹ̀kẹfà láti jáde pé òun ni ipò ọba kan. Ṣé wọ́n ní olè kì í jàgbà kó má ṣe é lójú fìrí? Nígbà tí babaláwo ìlú asubi ayé dé, àwọn afọbajẹ, àwọn àgbààgbà ìlú forí ìkòkò ṣọ́ọ́dún, wọ́n ṣètùtù, wọ́n rúbọ lóríṣiríṣi, kí wọ́n tó bi fálẹ́ẹ̀rì pé kí ló fà á tí àwọn ọmọ oyè fi ń kú ní ìpè bíi.

ètò àwọ̀ká alárinrin tẹ̀ síwájú láti ilé iṣẹ́ bond 92.9 fm ẹ ṣe bẹ́ ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ẹ̀kọ́ ìkàlẹ̀ gbogbo nǹkan tó yẹ kí ọdún fáìlú aṣíbí aró fi hàn ní ààrẹ ní ọba ti lọ dínú ìlú òdì kejì tó ti ń ṣoògùn ó mà ṣe o ààrẹ ní ọba ti gbàgbé pé ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan ni tó lóhun ọmọ òye ẹlẹ́ẹ̀kẹfà wọ ìpèbí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ètùtù ààrẹ ní ọba tó gbéra lọ sọ́dọ̀ babaláwo rẹ̀ ní ìlú òdì kejì ó ṣàlàyé fún babaláwo rẹ̀ pé ọmọ òye ìmíràn tún ti wọ ìpèbí o òun kò sì fẹ́ kó rí ọba jẹ kí ni àwọn yóò ṣe sí àti wípé òun fẹ́ kí wọ́n mọ̀ pé òun ni ọba aláyé lúwà babaláwo rẹ̀ dáhùn pé o káre ọmọ akin bẹ́ẹ̀ náà ni yóò ṣe rí babaláwo rẹ̀ ní ṣe bí mo ti sọ fún ọ pé gbogbo àwọn ètùtù tá a ti ń ṣe sẹ́yìn kò lè ṣiṣẹ́ mọ́ o sì ti fi ọdún márùn sílẹ̀ nínú ọjọ́ orí rẹ èyí tí o tún bá wọ̀nyí náà ọdún márùn ló tún máa fi sílẹ̀ tí o kò bá fẹ́ kí ọmọ oyè tó wà ní ìpèbí di ọba ìrònú dorí àwọn ní ọba kodò ó sọ fún babaláwo rẹ̀ pé òun ń bọ̀ ó sáré lọ bá ìyàwó rẹ̀ nílé ó fi ọ̀rọ̀ tí babaláwo rẹ̀ sọ tó ìyàwó rẹ̀ létí ó ní báyìí kàsà báyìí kàwòdì kí ni ká ṣe ìyàwó rẹ̀ fún lẹ́sì baálé mi ẹ ò lè kú ní kékeré torí ní ìdílé yín ẹni tó yára kú nínú yín ló máa ń kú ní ẹni ọgọ́rùn-ún ọdún ó gba ọkọ rẹ̀ lámọ̀ràn pé kí ó tún lọ fi ọdún márùn-ún mìíràn sílẹ̀ torí kò yẹ kí àwọn fi ipò ọlátàwọn wà sílẹ̀ ààrẹ ní ọba ní mo gbọ́ ìwọ ìyàwó mi ó sáré padà sọ́dọ̀ babaláwo rẹ̀ ní ìlú òdì kejì ó ní bàbá mo ti fara mọ́ ohun tí ẹ sọ ẹyọ ọdún márùn-ún kúrò nínú ọdún tí mo máa lò láyé kí ọmọ oyè tó wà ní ìpèbí náà ó má fi jẹ ọba ìlú aṣíbí aró wọ́n ṣètùtù gẹ́gẹ́ bí ìṣe wọn ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ wípé ọmọ oyè kẹfà tó wà ní ìpèbí náà jáde láyé pẹ̀lú gbogbo ètùtù tí ìlú ń ṣe ṣáájú àdìtú tí elédùá dá sí ọmọ ènìyàn lára tó jẹ́ wípé òun nìkan ló mọ ọjọ́ tí ẹ̀dá yóò kúrò nínú ayé bọ́lọ́gbọ́n ayé ò ṣe lè ta omi ní kókó sétí aṣọ bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀mọ̀ràn ò lè mọ iye iyẹ̀pẹ́ ilẹ̀ táwọn amòye náà kò lè mọ ọjọ́ ikú ààrẹ ní ọba tó ti rò wípé ọgọ́rùn-ún ọdún lòun máa lò lókè ìpẹ̀ bí àwọn bàbá ńlá òun ó ti gbàgbé wípé borí ṣe súnmẹ̀dá tó kò mọ irú ikú tí yóò pa ènìyàn ibi tí ènìyàn yóò kú sí àti nǹkan pàtó tí ò pa ẹ̀dá ènìyàn nínú ayé bẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ lè ṣoògùn bá a ṣe wáyé páòrì láwọ́ rí ṣùgbọ́n ó ṣeré láàánú wípé ọjọ́ kejì tí ọmọ oyè kẹfà jáde láyé ni ààrẹ ní ọba náà fi lè ṣaṣọ́bora ìdí nìyí tí àwọn àgbà fi ní bí èèyàn bá ń yọ lẹ́dà ohun búburú a máa yọrù wọn ṣe gbogbo ìlú aṣúbí aró dàrú báwọn ọmọdé ṣe ń sinkú làwọn obìnrin pò ṣe ìbànújẹ́ táwọn àgbààgbà ìlú náà mú àmì kanlẹ̀ lórí kàyéfì ìṣẹ̀lẹ̀ aburú tó ṣẹlẹ̀ sí wọn ní ìlú aṣúbí aró ìyàwó ààrẹ ní ọba fò jáde ó fi ìbòsí bo ẹnu ó ní ọkọ òun ti bayé jẹ́ ó bẹ̀rẹ̀ sí ní ka gbogbo nǹkan tí ọkọ rẹ̀ ti ṣe tí ló fi jó gbogbo nǹkan tí ọkọ rẹ̀ dánwò tí ìlú aṣíbí aró kò fi rójú ráàyè jẹ ọba tuntun fún ọ̀pọ̀lọpọ̀ ọdún
àṣírí ọ̀kọ̀ọ̀kọ̀ ohun búburú tí àrólé ọba rẹ̀ ṣe tú ìlú aṣúbí awolójú láàyè ìjọba tuntun. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé pẹ̀lú ìrẹ́pọ̀ bíi tàtẹ̀yẹ̀wá. Ní ìparí gbogbo làásìgbò ni ọba jíjẹ nílùú aṣúbí aró. Ìyàwó àrólé ọba di alágànná tí kò sì lè gbé inú ìlú mọ́. Wọ́n sì lọ sí òkú ọkọ rẹ̀ sínú igbó réré. Kódà wọ́n lé àwọn ọmọ rẹ̀ kúrò nílùú aṣúbí aró torí ìwà ọ̀bàlújẹ́ bàbá wọn. Òṣìkà rántí àti sùn máa ṣèrántí ẹsẹ̀ mẹ́fà. Ọpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tẹ́ ẹ tẹ́tí gbọ́ wa àti olóòtú ètò Ganiyat Ashiru ìtàn mìíràn láti mú lọ́jọ́ mẹ́jọ fún ìpolówó ọjà 08127044485 ní orúkọ ìlú atọ́kọ̀ ètò Olúfúnkẹ́ Àdìsá ni mò ń kíra pé ìpàdé wa láyọ̀ lọ́jọ́ mẹ́jọ.

ọ̀dọ́ fẹ́ rìnrìn àjò gbafẹ́, ọ̀pọ̀ fẹ́ lọ sókè òkun lọ rìn ṣiṣẹ́, àìmọye ènìyàn tí wọ́n fẹ́ lọ sí òkè òkun fún ìlera ara wọn. Àwọn kan wà gbọ́dàndópò ètò ìlera health insurance ni wọ́n wá ẹlòmíì fẹ́ gba ilé ìtura ìyẹn hotel tó gbòórí gbòówò lójú nílẹ̀ yìí tàbí lókè òkun. Àwọn ẹlòmíì dé sórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n wọ ẹni tó fẹ́ gbé wọn lọ sí ibùdó wọn láyọ̀ pẹ̀lú àlàáfíà tó tètò ààbò tó péye. Àìmọye ènìyàn tó fẹ́ ṣe ticket lọ sí èyíkéyìí ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àbí outside Nàìjíríà, ẹ̀rú alágbèéká sì máa bà wọ́n jọjọjọ. Àmọ́ àwọn tó ti lẹ́nu ẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò lókè òkun tàbí èyíkéyìí àyíká lórílẹ̀-èdè wa Nàìjíríà, bí wọ́n bá ṣe ń ronú ìrìn àjò ni wọn yóò máa ronú Asobor, torí pé Asobor jẹ́ ilé iṣẹ́ tó fini lọ́kàn balẹ̀. Ẹ kọ́kọ́ kan ojú òpin wọn sílẹ̀ ná 08067711118 08067711118 tàbí 08112144418 08112144418. Àsọ̀bùn náà lẹ já sí láìsọsẹ̀ bó bá tún wù yín láti ṣe arch tó fini lọ́kàn balẹ̀ níbi tí àwọn alálàájì yóò ti láǹfààní àti dé gbogbo ibùdó ziara pẹ̀lú ìrọ̀rùn láláìsí ìnira táwọn àfáà tó dáńtọ́ máa léwájú fún wọn. Ibùgbé tó dára ní Saudi tó ti Medina, tẹ́ẹ̀tì tó gbòòrò gbòòjò ní Muna tó ti Arafa, àwọn ọkọ̀ lọ́yẹ tí ó máa gbé yín lọ gbé yín bọ̀ pẹ̀lú ìrọ̀rùn, oúnjẹ àti ìgbàdégbà tí kì í jẹ́ kéèyàn ó rùn han gbogbo. Lórílẹ̀-èdè Saudi Arabia bó jẹ́ Umura December, Umura inú oṣù Ramadan bó dẹ̀ jẹ́ pé Umura olóṣooṣù, Asobor bẹ́ẹ̀ làwọn tó mẹnu ẹ̀ máa ń ké sí. Ìrìn àjò alálàáfíà làwọn máa ń rìn lóòrèkóòrè. Ẹ̀wà gbọ́ o, iléeṣẹ́ Asobor Travel and Tours Limited, wọ́n ní kí n fún yín free information. Ìròyìn tí ò nílò kẹ́ ẹ sanwó rárá. Wọ́n ní tó bá wù yín láti lọ sí Arch 2027, ẹ̀yà tara ṣàṣàlù bẹ̀rẹ̀ sí fí máa sanwó yín báyìí báyìí sí iléeṣẹ́ Asobor Travel and Tours Limited kó tó di September nínú oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí ní gbèdéke tí orílẹ̀-èdè Saudi Arabia. Sọ pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe Arch 2027 bọ́lọ̀ ti sanwó wọn pátá pẹ́rápẹ́. Bó bá jẹ́ pé mílíọ̀nù ni, bó ṣe 3 million, bó ṣe 4 tàbí 5 billion ló wà nílẹ̀, màá kọ́kọ́ sàn yẹn ná kó tó wá di September. Inshallah, màá ti wé tó kù pé pérépéré fẹ̀yìntì ẹ̀fẹ́ bá iléeṣẹ́ Asobor Travel and Tours Limited. Ìrìn àjò Arch 2027, àṣẹ wa kọ́ àlàsílẹ̀ orílẹ̀-èdè Saudi Arabia ni. Fún gbogbo ẹni tí ó bá ṣe Arch 2027, bọ́lọ̀ ti san owó wọn kókó pérépéré kó tó di September. Bí o bá fẹ́ bá iléeṣẹ́ Asobor Travel and Tours Limited, ìrìn àjò Arch 2027, yára tètè wá máa san owó rẹ̀ báyìí báyìí. Ẹ tún gba ojú òpó Asobor 08067711118 bákan náà lójú òpó ilé náà tún ṣí sílẹ̀ 08112144418 àdí lókùn ìgbà tẹ bá ti ń ronú àti lọ sí ìrìn àjò ìgbafẹ́ jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé, àbí èyí fẹ́ lọ máa ṣiṣẹ́ lókè òkun, ẹ fẹ́ gba visa, ẹ fẹ́ ṣe tíkẹ́ẹ̀tì yálà local or international ticket, hotel reservation, ìrìn àjò fún ètò ìlera tàbí ti health insurance, Asobor wà fún yìí. Èyíkéyìí ìrìn àjò lábẹ́lé tàbí lókè òkun, local and international traveling, ticket, visa, ibùgbé tó dára nílẹ̀ yìí tàbí lókè òkun, ọ̀dọ̀ Asobor ní kẹ́ ẹ bẹ̀wò. Ojú òpó wọn rí lẹ́ẹ̀kan sí Asobor 08067711118 08067711118 tàbí ẹ tún lè wọlé kalẹ̀ sí ní báyìí náà 08112144418 08112144418 Suite 1, Second Floor, Golden Plaza, Old Abeokuta Expressway, Agege Total Bus Stop, Ìpínlẹ̀ Èkó, Asobor kalẹ̀ sí. Website www.asobortravel.com, email asobortravels2011@gmail.com.
won wa lori gbogbo social media platform Asobur Travels na ni ke te sibe Asobur Travel and Tours Limited Think Travel Think Asobur.

0: ńlá jí ilé ìní ò ní tín owó yín ẹ máa mówó ná owó ni lágbára ọlọ́run ọba ẹ̀ ní kìí ṣe ẹ máa mọ̀ ọ́ ṣe iwájú ọlọ́run ọba yóò máa lọ ń gbà gbogbo ẹ jẹun o ẹ kú ìnáwó ẹ kú ìnira ẹ kú àtìlẹyìn wa ń gbà gbogbo ọlọ́run ọba ò ní padà lẹ́yìn yín a dúpẹ́ lọ́wọ́ ọmọọba ọlálẹ́rẹ́ àgbẹ̀ ọmọ ọba àlú lẹrù bàbá akin o ọmọ bàbá ìfẹ́rẹ̀ lu wọn bí kà á sí nǹkan ọlọ́run ọba àdúpẹ́ fún yín a dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ wa tí wọ́n ń pè ní òkè òkun kìlọ̀bù èyí tó jẹ́ ẹgbẹ́ tí àwa ọmọ òkè òkun tá a wà lẹ́kọ̀ọ́ tá à ń ṣe nínú ẹgbẹ́ ńlá tí máa ń jíròrò ìlọsíwájú àwọn olúwa kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ ńlá tí máa ń jíròrò bí àlàáfíà ó ti jọba nínú àwọn olúwa nínú ẹgbẹ́ ńlá tí máa ń jíròrò bí ìlọsíwájú bí ó ti bá gbogbo wa ní kọ̀ọ̀kan bá a ti ní dèrò ẹ̀yìn lágbára ọlọ́run ọba kò sẹ́ni tí ó dèrò ẹ̀yìn náà wa iwájú náà la máa lọ ọmọ òkè òkun á máa dipò kàǹkàmú ẹ̀yin ẹ lọ wo ipò tí àwọn ọmọ òkè òkun bá dì mú ẹ rí i pé àwọn ipò ni máa ń ní ìlọsíwájú ibi tí wọ́n bá ti ń ṣe báyìí wọ́n máa ní ìgbéga ni torí pé tinátiná lọmọ òkè òkun máa fi ń ṣiṣẹ́ wọ́n sì máa ń ní ìwà àrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì máa ń kó àwọn èèyàn mọ́ra wọ́n tó máa ń ro ti èèyàn míì mọ́ tiwọn agbára ọlọ́run ọba òkè òkun ní bàjẹ́ o ọlọ́run dúró ti wà á dúpẹ́ o lọ́wọ́ ẹni tó jẹ́ alága wa lásìkò tá a wà yìí ẹni alhaji rashidi afolabi ẹ kú fọmọ èèyàn ṣe á dúpẹ́ lọ́wọ́ igbákejì alága alàgbà délé abiegunde bẹ́ẹ̀ la sì dúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ akọ̀wé náà ló kúmọ́nù jáání akẹ́ni tó jẹ́ akápò mọ̀sùlátù azeez bẹ́ẹ̀ la sì kí alūkkóró tiriola taiwo akọ̀wé owó àwọn náà ni ẹnjiníà gani owó labi tó jẹ́ láìwáyà òkè ògùn bàbá akinyin o gbogbo àwọn tó yẹ pé wọ́n wà ní di ètò pàápàá jùlọ àwọn tó ń bá ẹgbẹ́ náà bọ̀ tipẹ́tipẹ́ bàbá rẹfẹ́ǹtì mú adékọ̀jọ́ akinyin o aki rẹfẹ́ǹtì adéyẹmí náà bẹ́ẹ̀ la sì kí gbogbo àwọn ìgbìmọ̀ àgbà tó yẹ kí wọ́n jẹ́ àgbààgbà tí wọ́n wà ń kalẹ̀ tí wọ́n jẹ́ kí ètò ẹgbẹ́ òkè òkun bàjẹ́ bàbá wa ẹ̀sìn olúbí bàbá àdìgbò akinyin o bẹ́ẹ̀ la kí bàbá lè mọ́mọ́ ọpẹ́ ló yẹ oyè lòun bàbá òkè fò ti ń gbé chàchà aki bàbá salaudeen awi koko bàbá ọ̀kàkà ti ń gbé chàchà náà gbogbo iná ẹ̀ lákì o gbogbo ẹ̀yìn ọkùnrin ẹ̀yìn obìnrin ẹ̀yìn ọmọdé ẹ̀yìn àgbàtẹ́ wá pàdé gbogbo iná ẹ̀ la lọ́gùn ẹnu gbogbo iná pátá ẹ kú fọmọ ìyẹn ṣe atọ́délé ètò lálẹ́ ìnìní a sì máa tẹ̀síwájú aki gbogbo ẹni tó yẹ pé ń gbàdàn wa náà tẹ ìtọ́ ọmọ òkè ògùn ìlú kálukú wọn ò ní bàjẹ́ lágbára ọlọ́run ọba ìlú gbogbo wa yóò máa nílọsíwájú tán jí ọlálékan lẹ́kọ̀ọ́ mi abẹ́rẹ́ gbólóhùn tí gbìyànjú gbogbo ara agbára ọjọ́ tí bá ìjà tètè gbójú dè yẹn kọjá apá kẹ́kẹ́ má ti òrùlẹ̀ náà àfihàn tẹ́ni má tẹ́ni kẹjẹ́ àfihàn ìjàtìlẹ́yìn fún ìdí àwọn àgbàlagbà ọmọ fakoredé àyíǹde ni milagbo olólùkọ̀ tó ń gbòòrò lójú mẹ́sàn-án mọ́ kíkẹ́ ẹ̀ka alẹ́ olóòdẹ yìí o.
1: ẹ̀ka alẹ́ o ní gbogbo ibi kíbi tátẹ́gùn ètò yìí bá ń fẹ́ dé sí ẹ̀yìn ọmọ òkè òkun pátápátá ẹ̀ tọ́kú àsìkò yìí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé mi a máa pẹ́ ibi ara pápálà bẹ́tu ibi gìjà là á bẹ́kùn bẹ́ẹ̀ sì ni òjòjò kan ò ní jowó kówó má nẹ́jà ọmọ aráyé ò ní sọ wá lókun bí ọ̀bọ o ìgbà yìí ò sì ní gbáre owó wá sọnà láti ìdùmàrè èmi ebẹ́ẹ̀lọ̀jẹ́ tọ́dé ní kinyín pé

0: wájà ń tẹ̀síwájú bọ́ndẹ̀ fm náà lẹ́sìn gbaná rẹ́díò fẹsọ̀ wá pọ̀ lọ kárí ayé ṣé ẹ gbàgbé pé tẹ bá rí ọ̀dà kẹta ọkọ̀ precious pins lára ẹ ti mọ̀ pé ọ̀dà òkè ògùn ni bẹ́ẹ̀ délé ìtura kẹta rí ọkọ̀ park valley hotel sí lára ẹ ti mọ̀ pé ilé ìtura yìí tòkè ògùn ni bẹ́ẹ̀ bá délé ipò kẹta rí ọkọ̀ hansi petroleum sí lára ẹ ti mọ̀ pé ilé ìpè yìí ò tòkè ògùn ni pọ́ǹpù ẹ̀ sì ń kọ́ òun pẹ́pẹ́rẹ́ láti á ni wọ́n ti yín kọ́ lé epo ní padà àmọ́ ń gbà tí ẹ já rìsíìtì rẹ̀ nítorí inú ẹ̀ náà ni hansi petroleum ti mọ̀ pé ilé epo yìí ò tòkè ògùn ni bẹ́ẹ̀ bá ní ẹ̀wọ̀n ti ń lú òkè pàápàá jùlọ ẹni tí ẹ jẹ́ ti ìjọba ìbílẹ̀ wájọwà ní agbègbè òkè ògùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ní ẹ̀wọ̀n ti ẹ má mi kẹ̀ ilé ìtura ebenezer hotel wa ńlá yìí ilé tó jẹ́ pé ọgbà ẹgbẹ̀lẹ́mùkú èrò kò sí bẹ́ẹ̀ ti fẹ́ pọ̀ tó ti ilé ìtura ebenezer hotel ò ní gbà á bẹ́ẹ̀ sì ní tó bá dàbí ẹni pé bóyá ẹkàn fẹ́ dákẹ́ lọlé ní àwọn òpétò ibo gẹ́lẹ́ lè dúró sí lẹ́kàn máa yọjú sílé bóyá ilé tó kẹta ń ṣe ńlé bóyá ẹni àdọ́gbọ́n kẹta ẹ̀dọ́gbọ́n ṣe ńlé ṣùgbọ́n tẹ̀fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yẹn máa rí yín ẹ lè dúró sí ilé ìtura ebenezer hotel lẹ́kàn ibẹ̀ yẹn lẹ́ máa gbà lọ sí ibi tí ẹ ti ń ṣe àwọn tí àpẹjẹ tí ẹ ń ṣe ń bẹ̀ ìlú làjí ilé ibẹ̀ náà ni ebenezer hotel wà ìlàjì sí ní ọsánmọ ogun àwọn ọ̀lú lẹ́gbẹ̀ẹ́ ń bẹ ní ìjọba ìbílẹ̀ ìwájọwà ní òkè ògùn ìpínlẹ̀ ọ̀yọ́ adúpẹ́ ò lẹ́ẹ̀kẹ́sí lọ́wọ́ aláṣẹ àti olùdásílẹ̀ ilé iṣẹ́ wọ̀nyí èyí ni engineer prince adéyẹmí òkè ọmọ òkè wẹ́rẹ́ tí ọ̀pára ẹ̀ mọ́ ẹ̀chẹ̀hùn ẹ̀kú ànẹ́wọ́sí ẹ̀kú àdúró ti ẹ̀kú àtìlẹ́yìn ẹ̀kú ìgbà gbogbo ẹ̀kú ìfọ̀mọ̀ èyàn ṣe kò ní tẹ́ǹdì yín torí pé ìtọ̀ kì í tẹ́ǹdì àkèrè owó ní gbẹlọyin láṣẹ ìdùnnú adúpẹ́ gẹ̀ẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ gbogbo alátìlẹyìn wa pátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹjọ́ wọn òkè ogun ní ẹjọ́ wọn òkè gbogbo pátá náà alhaji ismail abiyakin iskin international baba agbagbe yin o lagbara ọlọrun ọba ẹtọ bọ pẹ fún wa ìbànú jẹ kò ní jẹ tí láṣẹ ìgbà rẹ akéọrẹ wa ní hasan adékunle ọmọ òkèbo tí ń jábọ bí nǹkan ti ń lọ ní fáfitì wa ti ń bẹ lókè òfin wa ń gbọ gbogbo lagbara ọlọrun ọgbọn ẹlẹmọ ọmọ ọchẹ alọlálẹ atọpalọ rẹ sínú láṣẹ ìgbà rẹ olóòtú wa aki o èyí ni ọlá yín ká níbòyà aki eri tó kẹ adẹnijì tó jọ ṣiṣẹ náà àti gbàgbé mutí láì òye èdòkun nrc chairman fúnra ẹ káfí ìpàdé sí ọ̀sẹ̀ níbọ̀ wọ́n ní pilot ń bẹ lẹ́nu iṣẹ́ lálẹ́ adolu okun adé akíwọ̀nẹ́ ọmọ iye wa ni tọ́jú ọlálékẹ́lẹ́ kọ mi 0098444-7110 ẹ̀tọ́ lè lo 0708-100-154 0708-100-154 títí ọ̀sẹ̀ níbọ̀ táwọn fi pàdé tọ́jú ọlálékan the charismatic radio presenter nídàgbé pé ìdùnnú látọ̀ fi pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ láti ṣe ìdùmàrè ire o.
1: bó sì jẹ́ mi náà lẹ fẹ́ pè fún polówó ọjà 081-00-73-3466 081-00-73-3466 abel ọ̀jẹ̀tọ́dé ní dágbére fi yín pé ó dìgbà kẹ́nẹ́.

títọ́ ẹni fàṣẹ ní ogun alias onísọlọ abọrẹ gbogbo ṣòdì ó fi ń pe gbogbo èèyàn síbi ọdún ìṣẹ̀ṣẹ̀ ọdún yìí èyí tí ó wáyé ní ọjọ́ Thursday 20th of August 2026 ní number 37 Agojaye Street orílẹ̀ Oshodi bákan náà ni wọ́n tún kí gbogbo ọmọ orílẹ̀ Oshodi nílé lóko kú ìpalẹ̀mọ́ ọdún ìṣẹ̀ṣẹ̀ ọdún yìí pé lásìkò ọdún ìṣẹ̀ṣẹ̀ yìí ara tu gbogbo wa o wọ́n ní tẹ́gun bá lòṣo aṣọ ẹ̀ máa ṣẹ́kù ni wọ́n ní àwọn nípa sówó àwọn nípa sí ọmọ àwọn nípa sí àìkú tí ṣe báàlẹ̀ ọrọ̀ ìṣẹ̀ṣẹ̀ àgbègbè gbogbo wa o olùkéde ìfàṣẹ́ ní ogun alias onísọlọ àbọ̀rẹ̀.

ní fún olúwa lókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ lórí sí ènìyàn gbogbo mo kí wa kú àṣálẹ́ ní orúkọ ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ mo kí wa ní orúkọ jésù kristi orúkọ mi lady prophet dr fúnmi àrújà olabi láti sí anes church mountain of goodness and mercy tó wà ní 11 múlẹ́rọ street múlẹ́rọ bus stop ní agége mo gbàdúrà fún wa wípé bí kristi bá fa bíbọ rẹ sẹ́yìn orí ọ̀fẹ́ tá fi rí irú ọjọ́ yìí láàyè àti láàyè rere orí ọ̀fẹ́ náà yóò túbọ̀ tó fún wa nínú àdúrà mi ní òwúrọ̀ yìí olúwa sọ fún mi wípé ká gbàdúrà lórí 11th hour miracle ìyanu tó máa ń dé ní wákàtí ìkẹyìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ẹlòmíràn máa ń rò wípé 11th hour miracle yìí ó di ìparí ọdún kéèyàn tó bèrè fún ṣùgbọ́n nǹkan tó wá sọ fún mi ní òwúrọ̀ yìí ni wípé òun fẹ́ ṣe ìyanu tí àwọn èèyàn ò retí ara nǹkan tá a tó lè pè ní 11th hour miracle yìí ni ìyanu òjijì ìrànlọ́wọ́ òjijì oore òjijì oore tó kàn máa ń ṣẹlẹ̀ sí ayé èèyàn ìyanu tó máa ń bá ayé èèyàn nígbà tí àkókò tíyàn rò pé àkókò ti lọ nígbà tí ìrètí bá ti pin àwọn nǹkan tíyàn lè pè ní 11th hour miracle nìyẹn oore tó máa ń bá ayé èèyàn nígbà tí agbára pin nígbà tí kò sí ìrànlọ́wọ́ mọ́ tíyàn tiẹ̀ ti wò pé wo jẹ́ kí n fílẹ̀ jàre kò sọ́nà àbáyọ mọ́ tọ́lọ́run á dẹ̀ gbé ìyanu dìde tá fi bó ṣe tó tá fi hàn tá fi agbára àti ogun rẹ̀ tí a fi hàn olúwa sọ fún mi wípé bí àwọn èèyàn bá ní oore ọ̀fẹ́ tí wọ́n bá lè gbàdúrà tí wọ́n dẹ̀ ní ìgbàgbọ́ kí oṣù yìí tó parí olúwa ní òun fẹ́ ṣe ìyanu òun fẹ́ ṣe oore òjijì ìyanu tó máa ń dé ní wákàtí ìkẹyìn olúwa lòun fẹ́ ṣe nínú ayé àwọn ènìyàn ó ti ṣe nínú ayé àwọn ọkàn rí o bíbélì dẹ̀ sọ ní ohun tí mo ti ṣe lẹ́ẹ̀kan rí ó lè mi yóò tún ṣe lẹ́ẹ̀kan sí i ó tiẹ̀ tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ ju tàkọ́kọ́ lọ so nítorí ìdí èyí níbikíbi tó ti ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí mo fẹ́ kí ìwọ náà bá ọlọ́run sọ̀rọ̀ wípé olúwa ìwọ ló máa ń dìde fún ìrànlọ́wọ́ bíbélì sọ wípé nígbà tí ìrànlọ́wọ́ ẹ̀dá bá pin tolúwa yóò dìde ìwọ tó máa ń dìde fún ìrànlọ́wọ́ ènìyàn nígbà tí kò sí olùrànlọ́wọ́ mọ́ nígbà tí ìrànlọ́wọ́ ẹ̀dá bá pin olúwa dìde fún ìrànlọ́wọ́ mi olúwa dìde fún àánú mi mo dẹ̀ dá mi lójú wípé bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà nítorí kó sọ nínú ọ̀rọ̀ pé kíkí wọn nínú ọ̀rọ̀ mi ó ní kì yóò lọ láì bá ṣe tí mo bá ràn mo mọ̀ wípé eléyìí tí olúwa sọ yìí mo mọ̀ wípé ìwọ tó ń gbọ́ mi yìí ìwọ ni olúwa rán mi sí mo dẹ̀ mọ̀ pé olúwa máa ṣe nínú ayé rẹ ìwé psalm 102 verse 13 ó ní ìwọ ò dìde ìwọ ò ṣàánú fún sioni nítorí ìgbà àti ṣe ojú rere sí i nítòótọ́ àkókò náà dé ìwọ ò dìde ìwọ ò ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí olúwa nítorí ìgbà àti ṣe ojú rere sí wa nítòótọ́ àkókò náà dé bí àkókò bá ti dé bí àkókò bá ti lù ọlọ́run máa ń gbé ìrànlọ́wọ́ dìde nígbà táwa gan ronú sí nígbà tá a fọkàn sí ọlọ́run máa ń jẹ ara rẹ̀ mo gbàdúrà fún ẹ ní àṣálẹ́ ìbò ṣe ń gbọ́ mi gbogbo ẹni tó fi ìgbàgbọ́ ṣàmí àti àwọn tó tún máa fi ìgbàgbọ́ tún àdúrà yìí gbà fún ara wọn wípé ìyanu tó máa ṣẹlẹ̀ sí ayé rẹ tó máa mú ẹ gbàgbé ọjọ́ ẹkún tó máa mú ẹ gbàgbé ọjọ́ òṣì rẹ kí oṣù yìí tó parí lórúkọ ti jésù ọlọ́run máa ṣe fún ẹ níbi tó ò tiẹ̀ ronú sí níbi tó ò rokàn sí pé àánú lè ti dìde níbi tó ò ronú sí tó ò rokàn sí pé ìrànlọ́wọ́ lè ti fọrùn lórúkọ ti jésù kí oṣù tá a wà nú ẹ̀yìn kó tó parí ohun tolúwa sọ fún mi nìyẹn wípé kí oṣù yìí tó parí olúwa lòun fẹ́ ṣàánú àwọn ènìyàn bí àwọn èèyàn bá lè gbàdúrà tí wọ́n bá lè ké pe òun mo dẹ̀ mọ̀ wípé ó máa gbàdúrà ó dẹ̀ máa ké pe olúwa pàápàá lẹ́yìn àdúrà yìí tá a tún gbà yìí bí olúwa ti ń bẹ tẹ̀mí ò yí padà àánú máa sọ̀rọ̀ fún ẹ o kí oṣù tá a wà nú ẹ̀yìn tó parí àánú máa sọ̀rọ̀ fún ẹ ìwé jóẹ́lì orí kejì ẹsẹ̀ 25 jóẹ́lì 2:25 ó ní èmi ò sì mú ọdún wọn nì padà fún yín wá èyí tí yéṣu ohun irú kòkòrò jewéjewé àti irú kòkòrò kejì àti irú kòkòrò jewéjewé mìíràn ti fi jẹ àwọn ogun ńlá mi tí mo ti rán sáàárín yín and I will restore you to the years that the locust has eaten the cankerworm and the caterpillar and the pampaworm my great army which I sent among you mo gbàdúrà fún yín gbogbo ohun tí o ti pàdánù kí oṣù yìí tó parí olúwa máa dá padà fún yín àti ayé tó pàdánù ní ti ara àti ètò ìpàdánù tí ní ti ẹ̀mí olúwa máa dá wọn padà fún ẹ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ibi tí agbára ò lè gbé ẹ dé ibi tí ìwé tó kà ò lè gbé ẹ dé nínú oṣù yìí.

0: ẹni ò dókó bá bẹ́ẹ̀ nìkan rí ni yóò pè ti bàbá òun ló tóbi jù. Kàlífà Herbal Therapy. Àgbálẹ̀ iṣẹ́ ìṣègùn ìpínlẹ̀ tó ń ṣèlúmọ̀ ká ògùn ìpínlẹ̀ ni. Marathon Extra Bitters. Lúpọ̀ lúwẹ̀
1: kọ́ ni gbogbo èèyàn gbó ṣùgbà.
0: Kàlífà Herbal Therapy káàbọ̀. Káfí wí àti gbò ṣètọ́jú onírúurú àìsàn. Àbí àrùn tó ń ba ní ìjà lágbo ara. Ọlọ́run ló ń fún wa ṣe. Kẹ́dà ó máa rọrùn sùn. Káyà ẹni ó máa já pìpìpì. Ká máa mí gúlegúle. Ẹgbẹ́ korí ti sán ni wà wà wà. Iṣu apá iṣu ẹsẹ̀ ti ń fa ní so. Kàlífà Herbal Therapy ti wà fún wa ní sẹpẹ́.
2: Ilé iṣẹ́ wa wà ní.
3: Nọmba 6A.
2: Babs láti Ipò Street.
3: Abúlé Ẹ̀gbá ní ìlú Èkó.
2: Ẹ sì lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
3: 08060909516.
2: Ẹ̀kan sí 08060909516.
0: Kàlífà Herbal Therapy. Gbogbo kùdìẹ̀ kùdìẹ̀ ara
4: tó. Ẹ fún dédé àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ wa láti iléeṣẹ́ Kàlífà Herbal Therapy. Tó jásí pé ìgbáyégbádùn tèmi ti yín òun ló jẹ wá ní ogun. Èyí láti sọ fún wa pé iléeṣẹ́ Kàlífà Herbal Therapy ti lalẹ̀ wò ní ìlú Èkó ní nọmba 6A.
5: Bath Ladipo Street.
4: Abúlé Ẹ̀gbá ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí. Nọmba 6A.
5: Bath Ladipo Street.
4: Abúlé Ẹ̀gbá ní ìlú Èkó. Ẹni tó bá ní ìbéèrè tàbí àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa iléeṣẹ́ wa àti ohun tí à ń mójútó ní iléeṣẹ́ wa, ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08060909516. Ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 08060909516. Àláfíà yín òun ló jẹ wá ní ogun. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló já sí wípé ìpèníjà kan tàbí méjì òun ló ń dà wọ́n láàmú nínú àgọ́ ara wọn. Ẹlòmíì ti náwó náwó àìsàn yẹn á lọ àtúnpadà wá. Ẹlòmíì ti lo oríṣiríṣi oògùn àìsàn yẹn á lọ àtúnpadà wá. Kódà orúkọ àìsàn tó ń ṣe ẹlòmíì ń jẹ́ kí àìsàn yẹn kọ́ máa lékún lójoojúmọ́ nínú àgọ́ ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní la jẹ lógún lọ́dọ̀ àwọn baba ńlá wa tí wọ́n bí wa láti lè máa gbégbèsè ayé ìrọ̀rùn àti láti lè máa ṣe ìtọ́jú ara wa pẹ̀lú egbògi ìbílẹ̀. Nínú ìwádìí àti iṣẹ́ ìjìnlẹ̀ tí iléeṣẹ́ Kàlífà Herbal Therapy ti ṣe, òun ló jẹ́ ká mọ̀ pé nínú àwọn ìpèníjà tí oògùn ìbílẹ̀ tí wọ́n ní, òun ni pé oògùn ìbílẹ̀ a máa rùn, a máa korò, kò kí ló ń dùn wọ́n. Mo fi sọ fún wa pé iléeṣẹ́ Kàlífà Herbal Therapy sì ṣe ìgbìyànjú àti sì rí àwọn ọ̀nà àbáyọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà wọ̀nyí láti lè jásí pé egbògi ìbílẹ̀ tí ń jásí iléeṣẹ́ Kàlífà Herbal Therapy gbogbo ẹ̀ ló ní ọ̀nà àmójútó. Rírùn ni, kíkorò ni, kò lóòdì wọn ni, gbogbo ẹ̀ ni a ti ṣiṣẹ́ lórí ẹ̀ tó fi jásí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn ìbílẹ̀ tó ń jáde iléeṣẹ́ wa oníhóró wà níbẹ̀ tá a lè lò níbikíbi, tá a lè lò ní àsìkò yòówù tí wọ́n bá sọ fún wa pé ká lò. Pàápàá jùlọ àwọn tó jẹ́ olómi kò kírùn, ó sì ti ní òdiwọ̀n tá a máa lò gẹ́gẹ́ bí àlàyé àti ìpèníjà tá a bá ní nínú àgọ́ ara wa. Wọ́n lè máa lérò pé àrùn tó ń ṣe é kò ní lọ tú dànù, gbà wí pé ọjọ́ kan ló débẹ̀, ọjọ́ kan náà ni ó sì kúrò nínú àgọ́ ara rẹ. Ìmọ̀ ìjìnlẹ̀ àti ìwádìí ló jẹ́ ká mọ̀ pé ó ṣe àǹfààní, ó sì ṣe kókó láti ṣe àyẹ̀wò fún wa ká lè bá a mọ pàápàá kùdẹ̀kudẹ èyí tí ń bẹ nínú àgọ́ ara wa. Ló fi jásí pé tá a bá déléṣẹ́ Kàlífà Herbal Therapy, a gba káàdì ìdánimọ̀ tá ń pè ní consultation card pẹ̀lú 2000 péré láti lè fi ṣe àyẹ̀wò fún wa pé kí ni nǹkan tó wà nínú àgọ́ ara wa, tá a fi lè mọ̀ wípé báyìí ló ń ṣe mí, báyìí ló ń ṣe ọ, báyìí ló ń ṣe ọ. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ló já sí pé ìbẹ̀rẹ̀ wọn tí olóyìnbó ń pè ní symptoms a máa jọra wọn, àmọ́ àyẹ̀wò ni ó ṣe àfihàn wípé eléyìí ló ń ṣe lágbájá, eléyìí ló ń ṣe làkásègbè. Tí a bá dé iléeṣẹ́ Kàlífà Herbal Therapy, onírìnrìn àwọn egbògi ìbílẹ̀ ló ti wà ní capsule tó sì wà ní olómi tó sì ṣe é fi ojú wò, tó ṣe é fojú rí, tó já sí pé bí a ṣe ń kó àwọn oògùn ìbílẹ̀ wọlé tàbí àwọn oògùn míì wọlé láti òkè òkun, ó wù wá náà láti lè máa kó oògùn tiwa náà jáde kó lè bá ṣe déédé pẹ̀lú kan tí World Health Organization tí wọ́n fẹ́ láti ọ̀dọ̀ wa. Gbogbo ọ̀ tó bá lérò pé ohun tó ń ṣe mí, ǹjẹ́ yóò lọ tù ú dànù pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo ẹ̀ ni yóò di ohun ìgbàgbé. Tẹ bá ní ìbéèrè kan tàbí méjì lórí àlàáfíà yín tàbí lórí nǹkan tí mo sọ yìí, ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08060909516. Gbọ́ lẹ́ẹ̀kan sí 08060909516. A wà ní
5: 6A Bath Ladipo Street.
4: Abúlé Ẹ̀gbá. Níbẹ̀ lẹ ti rí iléeṣẹ́ Kàlífà Herbal Therapy. Tásì ti dá yín lóhùn, tẹ́sì ti rí ọ̀nà àbáyọ sí kùdìẹ̀kudẹ èyí ti ń bẹ nínú àgọ́ ara yín. Àwọn àgbàlagbà wọn a máa pe àìsàn kan ní àìsàn òkú àrùn, òun láìsàn tá náwó náwó sí tó kọ̀ tí ò lọ, tá lògùn sí lògùn sí tó kọ̀ tí ò lọ. Kódà ó ti sọ ẹlòmíì di ẹdun arinlẹ̀ débi wípé owó tó yẹ kó fi jẹun, tó yẹ kó fi ṣeun mèremère nínú ayé ẹ̀ ni ó máa fi ra oògùn. Tẹ́ bá délé ẹlòmíì onírànran àwọn oògùn ìbílẹ̀ àti àwọn oògùn míì tí ò kì í ṣe tìbílẹ̀ òun lẹ́bàá ní inú ilé wọn. Ìwọ́n lè máa lérò pé dárúkọ àìsàn yòówù tó ń ṣe nínú àgọ́ ara tó dànù. eyi ti agbara Olorun oba ni kalodo wa a ngbadura ko ma gbe wa si odo wa gbogbo yo to ba ti fe wa si ile ise wa le se kalefa ba therapy e mu igbagbo yin dani ke mu owa yewo dani ke si tun mo wo te fira igbogi bile dani anfani to wa nbe le se kalefa ba therapy ni pe gbogbo awon igbogi bile wa lo ti ni iyi oko kan won de bi pe iye tagbara yin baka ohun le ra kuro ninu odo wa agbaladura pe to gbogun ninu aisan ati ti o gbogun ninu aisan ati mi ati yin te ngbo ko ni fi ara wa se ibugbe iwo le ma gbo mi fun gba koko to mo wa lero pe ah orisirisi awon eto lati ngbo orisirisi ilese lati lo orisirisi awon ogun lati ra abi eyan ba ra ro ko ni ra ododo mo si gbaladura pe gbogbo eni yo to ma lanfani lati dele se kalefa ba therapy gbogbo te ba gbe wa sodo wa gbogbo eni yo di ohun gbagbe e je ka doke lohun mo pada bo
6: kalefa ba therapy o ti tan kaleka ko olohun lo pe ti wa be tori le wa won ti n jawe ode won ti wa gbo lo ti je gbogbo gidi libi ti wa ba fowo ba
7: nindu nindu
6: o de Kalifa Aba Therapy. Ile ise segun bile. Olorun ba lowo si gbogbo itoju ti a fe wi ati gbo se fomo araye. Awon aisan lojo pipe o dere bi sasimo lagwara. Be ba joju si won. Idunu atayo lo de ba won ko ati awo bi o tin te logun bile wa. Ile ise Kalifa Aba Therapy. Apa ko se ko to kuta ita ba itu sile. Isu ara to da sele. To ma pa ko ade se ko se wojo lo dide pada. Kalifa Aba Therapy. Olorun ni fu wa se ki se yan.
8: E ma bo ni number 6A.
9: Slabi po 3.
8: Abuye dani Eko.
4: Ego le kosi 0806096515 lati le se ayewo fun yin awon elomi ma so pe ah aye lo nse mi igba lo nse mi o wa be lo to o amo opolopo esan be ko lo se ri ai wadi abi ai near anfani lati ba egbogi bile to se dede to se koko to si lo direct si aisan to nse yin lagwara lo je ka aisan to ye ko lo laarin ojo meta merin to ndi odun merin to ndi odun marun mo gba ladura pe gbogbe ti to ngbo mi eyi to ku die ninu agwara wa pelu ogun olohun yo kuro ninu agwara wa to ba ko lagwara yin ko ni pada si agwara ti wa na opolopo nkan ta nje o nse akoba fun wa opolopo nkan ta mu o nse akoba fun wa kodo opolopo nkan ta nfa sinu o nse akoba fun wa opolopo wahala ta nse life you simi si o nse akoba fun wa elomi te ba bi pe ki lo nse to po won le salaye ara de ni elomi ko le ran lati opo kan sopo keji elomi ko le dide to ba bere elomi te ba nwo lokere loni to ba dola te ba ri ama pe se wo ti mo ri lana na lori bayi elomi o ti e le salaye bo se nse wo wa lero pe n to nse yen mi o le nawo si mo jare ko le ko lagu ara mi so wi pe o ti lo yo si ko lagu ara re pelu ogun olohun ko si ni seri simo lebi re ko ni seri sawa na tori opolopo aisan to n ba elomi ija ai mo pato in to fa ohun lo fi ja si pe aisan mi o ko ko lo ninu agu ara ile se kalifa ba therapy orisirisi awon egbogi bile lati ni eje kin so fun wa a ni ogun fun aisan kan a ni ogun bi merin marun egbogi bile bi merin marun la ni fun aisan kan tori pe ba se toju okunrin be ko la n toju obirin o ba se toju omode be ko la toju agbalagba lo fi ja pe teyan ba dele ise wa ta ba se ayewo fun yin ohun lo je ka mo wi pe in bayi ohun lo ye ke lo sinu ago ara yin elomi o ma so pe ah mi le lomo jare orisirisi ogun ni mo ti lo be ni baye se ri niyan nje mo pe yoba na lo so pe a debi ta lo ko to di pe a debi ti an lo opolopo bi te ti lo ti o si oni abayo yen ko ki se wi pe ko so ni abayo oni abayo ti yin ohun ni ko si nibe opolopo bi te lo te so pe o so ni abayo yen le lomi na lo to ti ri wosan mo wa gba ladura mo de bi olorun oba ile ki ola pe gbogbo eni yohun ti o ri wosan ohun ni yo dele se kalifa aba therapy seri opolopo egbogi bile ni nbe ni gboro amo awon egbogi bile to jade nile ise kalifa aba therapy o dun ori o dun wo o si se dede pelu orisirisi awon aisan to nbe laye leni opolopo aisan opolopo arun opolopo awon amodi lo ja si pe a ma gbo oruko won leni a ma so pe ko si laye atijo be ni ko si in ta nje nko ba wa in ta mu nko ba wa irin ta rin nko ba wa ise ta nse nko ba wa opolopo awon baba wa laye atijo won ni duro kest o gbe won lule ko to pe won ma lo ogun sinu agu ara won awa wa wa leni to aisan ba gbe wa lule a ni wa oni abayo si ni mo fi so fun wa pe ile ise kalifa aba therapy in to je wa logun na ni pe bo la se fe gba yin gbadun irorun pelu egbogi ibile lona ti gbalode ti o si tun ni da wahala mi sile ninu agu ara wa mo gbogbo en to ba wa ni pe ni ja kan tabi meji awon oju olohun ni le jeun ni igba ya ma nta mi ni mo ma nto to atoju ori a ma fo mi aya mi a ma ja mi o le rin lopo kan si opo meji ti n le sun lale orisirisi ran ko le mi o mo to n se mo elomi ti attach ohun to se si nkan mi amo te ba dele ise kalefa ba therapy awa ko o Olorun ni gbogbo e patapata ohun ni yo di ohun igbagbe eni to ba ni bere tabi alaye tabi ekunrere lori gbogbo nta so ele pe wa sori ero bani 080 6090 9516 egbo le kan si 080 6090 9516 asiti kale si number 6A
5: Bath Ladipo Street
4: Abule Egba ileise Khalifa Bath Therapy ti gbe ose ilera kale fun opolopo awon eyan ti won ti lanfani lati ba awon egbogi bile wa pade nigba ta ti si ileise wa ose ilera yi edinwo ma ba awon ogun wa awon anfani to wa lati ri awon akose mose loju koroju lati le ba won soro koda elomi ko ni di ogun bi ase man so yo le gba imoran lati odo awon akose mose wa pelu ogolon gbogbo eni to ba fe wa si bi ose ilera yi nkan te kokon mu dani ohun ni egberun marun ninu egberun marun anfani orisi merin ohun lo wa ninu e fun akoko e ma gba kaadi danimo ninu egberun marun elekeji e ma gba marathon extra bitters ta salaye bo se nsise yen eleketa e ma lanfani lati gba marathon flosser capsule le yi to ja si pe o nfo idoti inu ara koda awon omo eyan ma pe ni marato tori pe idoti to wa ninu ago ara elomi ni o je ko ogun o sise ninu ago ara re elekerin ni pe alanfani lati le si ayewo pe kini ohun to nda mi laamu ninu ago ara lori 5000 naira pelu nkan merin ti akakale ti o ba si ose ilera egberun meji ohun ni card egberun marun ohun ni marathon extravitas egberun kan ohun ni marathon flosser capsule to ja si pe ta ba pa gbogbo epo yo fe to egberun mejo si egberun mewa amo lasiko ose ilera lati on the 17 osu kejo ninu odun ta wa yi titi di on the 29 osu kejo ninu odun ta wa yi ni ose ilera yen yo ti bere nile ise Khalifa Herbal Therapy to wa ni number 6A
5: Bath Ladipo Street
4: Abule Egba gbo le kan si o number 6A
5: Bath Ladipo Street
4: Abule Egba lati dede agogo mesan titi di agogo mefa irole egbo le kan si on the 17th of August titi di on the 29th of August ni ose ilera yi odidi ose meji ni ose ilera yi yo fi gbin eya kini arun to ndoju ko iwo ito atoju tabi airorun su dede tabi wo ti ele salaye bo se se wo ninu ago ara ara riro ara kikan gbeju lati yoju se wa ni bi ose ilera leyi ti o waye ni on the 17th of August ninu odun ta wa yi titi di on the 29th of August ninu odun ta wa yi egberun marun ni ohun ti akoko mu dani ninu egberun marun yi a se ayewo fun yin a gba consultation card e ma gba marathon flosser capsule ninu egberun marun yi e tun ma wa gba marathon extra bitters e diwo ti wa ba gbogbo awon ogun wa ni asiko ti ose ilera yi ti o ma gbineya ati wa ni number 6A
5: Bath Ladipo Street
4: fun ose ilera lati ojo ketadilogun on the 17 osu kejo August titi di ojo kokedilogbon on the 29 osu kejo mo gba ladura pe eyi to gbogun ninu aisan ati ti o gbogun ko ni fara temi ti koni se ibugbe e si le pe mi sori ero bani 080 9095 16 egbo le kan si 080 6090 9516 aisan to gbogun ati ti o gbogun koni fara temi ti koni fi se ibugbe o a ma re tin o
7: ẹni òdókó bá bẹ́ẹ̀ nìkan rí ni yóò pè ti bàbá òun ló tóbi jù Khalifa Herbal Therapy àgbálẹ̀ ìṣẹ̀ṣẹ̀gùn ìpínlẹ̀ tó ń ṣètúmọ̀kẹ́ ògùn ìpínlẹ̀ ni marathon extra bitters lóògùn ọdún
10: wẹ̀ kọ́ ni gbogbo èèyàn gbọ́ ṣùgbọ́n
7: Khalifa Herbal Therapy káàbọ̀ káfíwí àtẹ̀gùn ṣètọ́jú onírúurú àìsàn àbí àrùn tó ń bá ní ìjà lágbo ara ọlọ́run ló ń fún wa ṣe tẹ́jà ó má rọrùn sùn káyà ẹni ó máa já pìpìpì ká máa mí gúlegúle ẹgbẹ́ korí ti ń sán ni wàwàwà iṣu apá iṣu ẹsẹ̀ ti ń fa ní so Khalifa Herbal Therapy ti wà fún wa ní sẹ́yìn
11: ẹ máa bọ̀ ní number 6A
12: Bath Ladipo Street
11: Abule Egba ní ìlú Èkó
12: ẹ sì lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 080 6090 9516 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 080 6090 9516
7: Khalifa Herbal Therapy gbogbo kùdìẹ̀kudi ara dóhun àfìsẹ́yìn.
13: Happy on the 92.9
14: on FM
15: Mount FM 92.9.

onísàmù wípé èmi yóò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ti ń wá ìrànlọ́wọ́ mi ti ọwọ́ olúwa wá tí ó dá ọ̀run òun ayé ǹjẹ́ mo bẹ́ ẹni tó ń pa wá mọ́ kì í tòògbé bẹ́ẹ̀ ni kì í sùn ẹni tí ń pa ẹsẹ́lì mọ́ kì í tòògbé bẹ́ẹ̀ ni kì í sùn ọlọ́run ni olùpamọ́ ní àárọ̀ ní ọ̀sán ní àṣálẹ́ ní ọ̀gànjọ́ òru ọlọ́run ni olùpamọ́ ní ọwọ́ ọ̀tún àti ní ọwọ́ òsì wa níwájú wa àti ní ẹ̀yìn wa tí a bá gbé ojú wa sí orí òkè wọn ni ibo ni ìrànlọ́wọ́ ti ń wá kò síbi tó ti lè wájú ọwọ́ ọlọ́run lọ ẹlẹ́dàá wa olùrànlọ́wọ́ wa olùgbèjà wa àti alátìlẹyìn wa ẹni tí ó wò nínú àánú rẹ̀ láti dá wa ní àwòrán ara rẹ̀ àti ní ìrí rẹ̀ ẹni tí ó dá wa ní tẹ̀rùtẹ̀rù àti tìyanu tìyanu ó mọ ohun tí ayé wa ń fẹ́ ó mọ ibi tí a ti dé nínú ìrìn àjò ó sì mọ ibi tó ń mú wa lọ torí pé kò ṣaláì mọ ibi tí ó ti ń mú wa bọ̀ ẹ̀kalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ní àṣálẹ́ ọjọ́ òní lórí ètò yín ètò wa ètò gbogbo ènìyàn ètò ìjòkó akọni orí ìkànnì 92.9 fm bond fm 92.9 náà ni a tún balẹ̀ sí ní àṣálẹ́ ọjọ́ òní gẹ́gẹ́ bí a ti máa ń ṣe ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọ̀sọ̀ọ̀sẹ̀ láti aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ ní àṣálẹ́ 9 pm to 9:30 pm every Tuesday kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run tó ní gbogbo ipá àti agbára olùrànlọ́wọ́ ẹ̀dá alátìlẹyìn àti olùgbèjà wa àdúpẹ́ lọ́wọ́ yín fún ojúrere àti àánú tí à ń rí gbà nínú ìrìn àjò bí ẹ ti mú wa tẹ̀síwájú ní àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí à ń gbé a sì dúpẹ́ fún bí tẹ mú wa dé nínú ìrìn àjò ti ọdún yìí ayérayé gbà ọpọ ẹ wa ògo ni forúkọ rẹ o nípa pàjọ lórí ètò ìjòkó akọni àwa mọ wípé orí ọ̀fẹ́ rẹ là ń rí gbà a tún bèrè fún orí ọ̀fẹ́ tó tayọ ní àṣálẹ́ yìí fún àṣeyọrí ètò bá wa bẹ̀rẹ̀ kò sì bá wa parí a ó sì yin orúkọ rẹ ní orúkọ Jésù Kristì Olúwa wa Àmì David Ọládàpọ̀ Arólé Akọni ó náà ní orúkọ mi bí mo ti máa ń sọ wípé orí ọ̀fẹ́ ni mo rí gbà láti jẹ́ atọ́kùn ètò yìí mo sì dúpẹ́ fún orí ọ̀fẹ́ náà tí Ọlọ́run ṣe fún mi títí di àṣálẹ́ ọjọ́ òní 00331874 00331817 74 ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí ètò ìjòkó akọni bóyá ẹ fẹ́ mọ ohun nípa ètò yìí ẹ fẹ́ jẹ́ alábàápín lórí ètò yìí bí akọni ni tàbí ẹ fẹ́ fún wa ní àwọn ìkéde àti àwọn ìpolówó yín ẹ fẹ́ kí àwọn èèyàn kó mọ ètò tí ẹni síwájú àti àwọn ètò ìjọ yín ẹ sì ti pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kí a jọ sọ̀rọ̀ yóò sì dára fún yín bí ẹ bá sì wà níbikíbi ní àgbáyé tí ọwọ́ ìjà bond fm kò dé ní tààràtà ẹ lọ sí google play store yín kẹ download radio gardener ẹ wá search fún bond fm 92.9 lagos nigeria ẹ ó gbọ́ wa ní kẹ́tíkẹ́tí kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ kí àwọn olórin kan bá wa dá sí ètò

Kristi Oluwawa ami Olufisi mi lokan lati soro lori akori ti mo pe ni iranlowo ni igba iponju iranlowo ni igba iponju mo ka lati nu samu yes ti mo ba n ka lati nu samu tabi awon iwe to ni se pelu Dafidi o jo ma akoni ni toto lara awon akoni ti a o le pe ori won a lai fi da lale garaga ninu bibeli asaju ni Dafidi je ninu won awon ti imesi akoni bale lati kekere ti won si sa ere akoni ni asade ebute bi mo se wi mo tun wi lekan se pe ki agbara yen ko wonu aye mi ati elale yi o mo kanu we Dafidi ori 108 ese 12 akoni be pe fun wa ni iranlowo ni igba iponju nitori asan ni iranlowo eniyan fun wa ni iranlowo ni igba iponju nitori asan ni iranlowo eniyan asan ni iranlowo eniyan akoni to n gbo mi lale yi mo tun te mo leti pe asan ni iranlowo eniyan eniyan ki ran eniyan egbe lowo ni igba iponju eniyan ma mo eniyan nigba ti anfani ba le todo re wa to fi kan emi na o to fi kan iwo na o ohun to wu o ni pe tabi ki n so pe ohun to wu wa ni pe ka se po pelu en to le ran wa lowo ko ki fi gbogbo gbaro wa lorun lati se po pelu en ta fe ran lowo awon to ni ran lowo wa won ma n dabi isoro tabi ogun fun wa leyi ti ko ye ko ri be sugbon ohun ti mo ri ni pe en ta ba ran mi si ko ni se se fun mi lati ma ran lowo o boya mo fe tabi mo ko be ni en ta ran si o ko le se se fun lati ma ran o lowo tori pe ojise angele ni yo je enikan ni yo ma pase re iranlowo ni igba iponju eyin akoni to nilo re mo pase re saye yin lale oni loruko Jesu Kristi igba iponju ko le se ko ma wa igba iponju ni igba idanwo bi Jesu ba la igba iponju ti e koja sugbon to iranlowo gba ta ba wo irin ajo Jesu a ri awon ipele iponju to la koja bere leyin igba to n gbawe ati igba to pari awe ti Jesu danwo sugbon o ri anu gba nigba iponju re o ri iranlowo gba to fi de igba to n gbadua ni ogba Gethsemane to fi wa de igba to wa lori igi agbelebu to fi de awon ipele kan to ko la koja nigba ti akoko iku re o ti to sugbon ti awon eyan gbiyanju lati pa to fi bere lati igba ibi re nigba ti Herodu ran awon ologun lati lo pa ni kekere angeli saaju re lo o fun baba re Joseph ni itoni gbe omo yi ku oni Jerusalem de ku oni Jerusalem Matthew chapter 2 gbe lo si Egypt enikan fe pa iranlowo ni igba iponju enikan gbodo je angeli re ni igba iponju be ni enikan gbodo je angeli re o angeli kan gbodo soro lojo ibi ojo ibi o le made iranlowo akoko kan gbodo dide fun wa ni iranlowo ni igba iponju tori asan ni iranlowo eniyan oni Dafidi kan na Psalm 46 sọ pé Ọlọ́run ni abo wa àti agbára ẹsẹ̀ kìíní Psalm 46 verse 1 Ọlọ́run ni abo wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú ó ní nítorí náà àwa kì yóò bẹ̀rù nítorí náà àwa kì yóò bẹ̀rù bí àwa tilẹ̀ sí ayé nídìí tí a sì sí àwọn òkè ńlá nípò ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú mo pàṣẹ fún ẹnìkan akọ́nìkan tó ń gbọ́ mi ayé rẹ gba ìrànlọ́wọ́ ní àkókò ìpọ́njú lásàlẹ̀ yìí lórúkọ Jésù Kristì àmì kókó mẹ́ta ni wọ́n yẹ̀wò irúfẹ́ àwọn èèyàn mẹ́ta tàbí ìpele àwọn èèyàn mẹ́ta kan tí èmi mọ̀ ìwọ náà tún lè mọ àwọn míì ṣùgbọ́n tí èmi mọ̀ tàbí tí màá sọ nípa wọn tí wọ́n máa ń rí ìrànlọ́wọ́ ìgbà ìpọ́njú gbà torí pé ẹ gbọ́ mi dáadáa sà ìrànlọ́wọ́ ìgbà ìpọ́njú ó jẹ́ ìrànlọ́wọ́ tó ti wà ńlẹ̀ ṣáájú ọjọ́ ìpọ́njú ṣùgbọ́n tí a gbé jáde láti jẹ́ ọ̀nà àbáyọ lọ́jọ́ ìpọ́njú ìrànlọ́wọ́ ìgbà ìpọ́njú kì í ṣe ìrànlọ́wọ́ tí a ṣẹ̀ṣẹ̀ tàbí tá a ṣẹ̀ṣẹ̀ gbàdúrà fún ìrànlọ́wọ́ tá a ti so mọ́ ni tí nǹkan kan ti gbé wá ìsopọ̀ ti wà ọjọ́ yẹn ló ń dúró dè bẹ́ẹ̀ ni ọjọ́ yẹn ló ń dúró dè torí pé olúwa mọ ìgbà olúwa mọ àkókò olúwa mọ ohun tó wà níwájú wa bẹ́ẹ̀ ni orin ohun tó wà níwájú wa nígbà tí a ju Daniel sí òkè ni a kọ́ Daniel sọ́mọ̀ pé olúwa rán àwọn áńgẹ́lì rẹ̀ ṣáájú mi tó bá jẹ́ pé ìgbà tí kìnní ń gé apá Daniel kan ìrànlọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ dìde ni Daniel ò ní jáde léèyàn pípé ṣùgbọ́n ìsopọ̀ ìrànlọ́wọ́ yẹn ti wà a ti mọ̀ kí Daniel tó dé òkè ni áńgẹ́lì ti débẹ̀ ṣáájú ẹ̀ ohun tí wọ́n ń pè ní ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú ni ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú la rí nínú ayé àwọn ébèrù mẹ́ta kí wọ́n tó dénú iná kókó àkọ́kọ́ tí màá sọ àwọn tó máa ń ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú gbà àwọn ni àwọn tó bẹ̀rù olúwa ẹ wo àwọn yẹn tí mo dárúkọ yìí ẹ ó rí lára wọn pé wọ́n bẹ̀rù olúwa ìbẹ̀rù olúwa ó so wọ́n pọ̀ mọ́ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú àbájọ ti Psalm 25 verse 14 fi sọ
pe o ni asiri oluwa

0: pẹ̀lú àwọn tó ń bẹ̀rù rẹ̀. Psalm 25:14 àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó ń bẹ̀rù rẹ̀, yóò sì fi wọ́n mọ májẹ̀mú rẹ̀. Májẹ̀mú ni ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú. A ti máa ń parí iṣẹ́ yẹn nígbà tí Joseph wà lọ́dọ̀ Potiphar. Ó rí ìrànlọ́wọ́ nínú ìpọ́njú ẹ̀ nígbà tó wà nínú ọgbà ẹ̀wọ̀n. Ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú jáde sí nítorí ìbẹ̀rù Olúwa rẹ̀. Ìbẹ̀rù Olúwa tó jẹ́ ìpìlẹ̀sì ọgbọ́n, òun náà ni ìpìlẹ̀sì agbára. Òun ló máa ń so nípọ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú. Ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú. Ta ló ń fẹ́ njó bẹ̀rù Olúwa bí? Àwọn tó bá bẹ̀rù Olúwa, àwọn ní ìpele àkọ́kọ́ tó bẹ̀rù Olúwa tó sì ń rìn ní ọ̀nà rẹ̀. Àbájọ Psalm 127 sọ pé ìbùkún ni gbogbo ẹni tó bẹ̀rù Olúwa tó sì ń rìn ní ọ̀nà rẹ̀. Nítorí pé ìwọ ó jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀. Kí ni iṣẹ́ ọwọ́ rẹ̀ yẹn? Wàá jẹ èrè bẹ̀rù Olúwa ní ọjọ́ ìpọ́njú. Bẹ́ẹ̀ni ọjọ́ ìpọ́njú ni wàá mọ̀ pé nítòótọ́ Olúwa tóun sì dára. Bí ẹnìkan bá ń ṣe tóun báyìí, tí wọ́n ní kó ṣe léyìí tó ní bẹ́ẹ̀ kọ́, wọ́n ní kó ṣe tó ní ẹ̀kọ́, tí ìpọ́njú ẹ̀ bá dé, ó ṣeéṣe kó jẹ́ òun nìkan ni yóò dàyà kọ́. Bẹ́ẹ̀ni Jésù sọ pé èmi mọ àwọn àgùntàn mi, àwọn àgùntàn mi sì mọ̀ mí. John 10:27 ó ní wọ́n máa ń gbá omi. Ìsopọ̀ wà láàrin èmi àti àwọn. Ẹni tí ó ràn lọ́wọ́ nígbà ìpọ́njú, ìsopọ̀ ti gbọ́dọ̀ wà láàrin ẹ̀. Áńgẹ́lì tí a ràn wá, ó ti gbọ́dọ̀ wà láàrin ẹ̀. Ọlọ́run tí ó ràn áńgẹ́lì wá nígbà ìpọ́njú gan, ó ti gbọ́dọ̀ mọ̀ rí. Tó o bá mọ̀ rí lọ́jọ́ tí ò sí pọ́njú, tó bá dọjọ́ pọ́njú, ó ṣeéṣe mi ò sọ pé kò ní dáhùn o. Ṣùgbọ́n ó ṣeéṣe o, ó ṣeéṣe kó náà má mọ̀ rí. Torí nígbà ìdẹ̀ra rẹ̀ o mọ̀ o mọ̀ o ni tí Olúwa sọ pé rántí Olúwa ní ìgbà ìwé rẹ̀. Nígbà tí ọjọ́ ibi kò tíì dé, Olúwa mo gbàdúrà oore ọ̀fẹ́ láti bẹ̀rù rẹ̀ kí ayé wa kó lè gba ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú. Ẹ yọ̀ǹda fún wa. Gbogbo akọni tó ń gbóhùn mi lálẹ́ yìí lórúkọ Jésù, ayé rẹ̀ gba ìrànlọ́wọ́ nínú ìpọ́njú. Èyí tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ yìí, áńgẹ́lì ìrànlọ́wọ́ kó jáde sí ọ níkoríta tí ò yí ọ. Tó wà nínú ìgbèkùn tó wà yìí, áńgẹ́lì àánú kó jáde sí ayé rẹ̀. Ayé wa kó gba ìrànlọ́wọ́, káyé wa bọ́ nínú ogun, ká bọ́ nínú ìpọ́njú, ká wọnú májẹ̀mú rẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ Jésù Kristì Olúwa wa, àmì. Pastor Lanie Ogunrade, Christ Apostolic Church, Okemole District Headquarter, 33 Alabata Street, Ijegun, Lagos, 08062172355. God bless you in Jesus name. Amen.
1: Ẹ ṣe bàbá Ogunrade yóò dára fún yín. Ẹ jẹ́ kí àwọn akọni kí wọn kó tún dá sí ètò.

dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn akọni tí wọ́n ti bá dá sètò ní àṣálẹ́ yìí àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa nínú ilé ebi ni a máa fi àdàgbà ètò ti àṣálẹ́ yìí rọ̀ sí ṣùgbọ́n kì í ṣe pé kí n lọ láì dágbére lọ́wọ́ àwọn tó ti mú kí ètò yìí kí ó ṣe gbọ́ nínú ilé bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ amojú ẹ̀rọ mi mo dúpẹ́ yóò dára fún yín o olóòtú ètò yìí mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ aláṣẹ àti adarí iléeṣẹ́ Bond FM 92.9 tí wọ́n fún wa ní orí ọ̀fẹ́ yìí láti lo ìkànnì yìí láti máa gbóhùn sí afẹ́fẹ́ ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ ìjókòó akọni vangard mo mọ rírì yín bí ẹ ti ń fàdúrà ràn wá lọ́wọ́ tẹ́ ń fi ìmọ̀ rírì ràn wá lọ́wọ́ tí ẹ sì ń tì wá lẹ́yìn nípa ìrànlọ́wọ́ owó kí ètò ikú lè máa tẹ̀síwájú mo gbàdúrà lórúkọ jésù ìran ayé yóò ní di báibái ẹ ó máa tẹ̀síwájú sí ó kù nìbọn ń dùn mo béèrè fún àtìlẹyìn sí ẹ má jẹ́ kí agara ó dá iná eré ṣe bẹ́ẹ̀ ni mo sì ń béèrè fún àwọn tí wọ́n bá ṣe fẹ́ darapọ̀ mọ́ wa pàápà àwọn tí wọ́n ń fi owó ràn wá lọ́wọ́ lórí ètò yìí pé wọ́n sì lè ṣe ẹ kàn pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033 18 17 74 08033 18 17 74 a ó lè jọ sọ bí ẹ ṣe lè jẹ́ alábàápín lórí ètò yìí àti alátìlẹyìn fún ètò yìí yóò sì dára fún yín David Oladapo àrólẹ akọni náà sì ni orúkọ mi o èmi àti àwọn tí a jọ wà nílé agodo ní àṣálẹ yìí là ń dágbére pé bí jésù ò bá ti dé ọjọ mẹjọ ni ó dà lórí ètò yín ètò wa.

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pẹ́lẹ́pẹ́lẹ́ kó bá kúrò lọ́wọ́ kò ní kúbọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún èjìká, ìbàdí àti ẹ̀yìn, dídákù àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni pẹ̀lú ẹ̀mẹrun ẹ̀mẹfà kí lè tó mọ́ léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Bá ti rìn tàgétàgé bí ẹni fẹ́ ṣubú márin ká máa mí gúlegúle. Owó ń bẹ bí ìtàtijọ́ ìgbò náà ń dàbí ti gbà ni. Àbẹ̀ ewé gbè mí. 08062 72 95 75. Ìsàn ara ló ń gbé ẹ̀dá dúró. Òun náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè. Má sì jẹ́ kí apá tẹ ẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ o. Kòrò àrùn ni kì í jẹ́ kí ìsàn ó gbàgbé. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Àbẹ̀ ewé gbè mí sì mọ́ dájúdájú. 08062 72 95 75.
1: Iléeṣẹ́ bàbá ewé gbè mí wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu.
0: 08062 72 95 75. Lápẹ̀ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: Ẹ kú ilé ìlàkàrà lé o. Mo ní ẹ̀rì wà látẹ̀rù ọ̀nà kábíyèsí láti ọba Ládílàfin. Mo ní àlejò kan ní agbára kò dún ni wọ́n èèyàn ńlá ni wọ́n. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n ó tó di pé mo gbé ọ̀rọ̀ orí ètò. Orúkọ tèmi ni Olúmìde Ọlálérè. Ṣé pè mí ní Olúmáìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Bàbá ewé gbè mí. Bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa. Ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ara ilóore. Ó jẹ́ pé tí àwọn tó ní àìsàn kan sí mí tó bá fi lè pè wọ́n àbí wọ́n pọ̀ sí wọn nílé iṣẹ́ wọn kó ń tọ̀ wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ẹni oníkànnà ti ń gbọ́ pọ̀n wọ́n, ẹni ọlọ́fọ̀nà ti ń gbọ́ mọ̀tá. Bàbá ewé gbè mí. Bàbá mi gbà.
1: Ẹ gbà.
2: Ẹ kí ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà àlàáfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewé gbè mí tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
2: Ọdún kèlò rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo nǹkan ìṣègùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kún 25 years ní rè ọdún 25 nídìí iṣẹ́ ewé àti egbò.
2: Bàbá ewé gbè mí. Ẹ máa ń sọ fún mi pé àwọn èèyàn sì mọ̀ yín. Bóyá ẹ ti wá yí padà àbí ó sì wà bẹ́ẹ̀ náà. Nípa iṣan ara pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ẹ bá lé ẹ tún kọ ẹ tún lo òkè òkun ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ní sà.
1: Ẹ ṣe atọ́kùn mi ò tí ì yí padà mi ì sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbìnrin.
2: Nípa iṣan ara yìí sà kí ló ń fà á gan-an àkọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹ ṣe atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu bá díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ ni. Ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí. Ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Ẹ tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeéṣe kí wọ́n ní ìpèníjà nípa àìsàn ara.
2: Àwọn tó bá ní ikùn bóyá.
1: Bẹ́ẹ̀ ni bóyá wọ́n sanra.
2: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fún obìnrin náà.
1: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
2: Bàbá ewé gbè mí. Ẹ bá mi tu fẹ́lẹ́fẹ́lẹ́ kí à ń pè ní iṣan ara gan sà.
1: Ẹ ṣe atọ́kùn. Iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni. Tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
2: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé mo mà ti ń ní kùdìẹ̀kudiẹ lẹ́gbọ̀n ara.
1: Ẹ ṣe atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ni ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó o bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní rẹ. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
2: Ọwọ́ máa gbọ̀n báyìí.
1: Bẹ́ẹ̀ ni. Àbí ìwọ tó jẹ́ pé tó bá ti rin òpónà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gúlegúle. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan ńlẹ̀ odògùn fún ẹ. Ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú so ni. Ẹlòmíì á ní ìbàdí ń bù ń so. Ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń ro òun.
2: Bàbá ẹgbẹ́ mi, ẹ má tẹ̀lé sá. Ṣé àwọn tó bá ń rìn tó ń fọwọ́ mú bàbá àdí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó yẹ pé ó ń ta gèégèégèégè ṣé ká tún ní pé iṣan náà ló ń sún.
1: Ẹ ṣe àtọ́kùn ìsan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
2: Tó bá ti wá rí báyìí sá pé wọ́n ti ń kẹ́fì àwọn nǹkan báyìí ní àgọ́ ara kí ni kán ṣe.
1: Ìwọ tó bá ti ń ríru àwọn àpẹẹrẹ tí a dárí kọ yìí má fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá ewé gbè mí k ajo soro ti e ba ti koko de ile ise ti wa leyin ti e ba ti gba card 1000 a wa se ayewo fun yin lona ti gba lode ati ti ibile ta fi mo kini nse yin gan igbawo ni kini yi ti bere ibolode bu ka to mo ogun ta wa fi se wo san fun yin
2: ṣugbọn mo n gbọdọ na so fun mi pe ofe le nse ayewo
1: ben ofe layewo amọ te ba ti de e gba card 1000
2: ilo ti poju Bàbá ẹgbẹ́ mi kó tó di pé ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní àti ibi tí olùlé ṣe ní ọ̀sán. Àwọn kan máa ń sábà sọ wípé àwọn òórí orísun òórí máa lágo. Ẹlòmíràn máa ní ara máa ń ro ohun ohun ò lè sùn tí gbogbo eléyìí náà níṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni, ó níṣe pẹ̀lú iṣan ara. Ṣùgbọ́n ètò tó fara pẹ́ kinní kan wà tán bàbá máa ń pè ní ọ̀fà. Ṣèdí ọ̀fà kan wà tán pè ní ọ̀fà sàkàtú. Tí ọ̀fà yìí bá wọlé sí yàn lára, á bẹ̀rẹ̀ sí ní ba omi ara. Iṣan ara ẹ̀jẹ̀ ara egungun ara jẹ́ ni so tí ọfà yìí bá ti wá pẹ́ lára ó ṣeéṣe kí ara máa ta ni kí nǹkan máa sọ kúrúkúrú káàkiri ara ni àbí àwọn kan wà wọn láwọn ti lọ sígbá àwọn ti lọ sáwo àwọn ti lọ sí kòkòrò bàbá sásùn ó ṣeéṣe kó má jẹ san ara ni kó dé ọfà ara ọlọ́run ò ní fẹ́ àìsàn tí ò gbógun kò ní fi dè wá mọ́lẹ̀ kò sí ti ń ṣe ní atọ́kùn tí ò ní wòsàn orí ni kó gbé wa pàdé aláwo rẹ̀ àmọ́ téèyàn bá dé ọ̀dọ̀ bàbá ewé gbè mí pẹ̀lú ògbó ọlọ́run ọba tó dá ewé àti egbò yóò rí ìwòsàn àwa kì í ṣe ọlọ́run o ṣùgbọ́n àfitọ́ ọlọ́run síwájú ọlọ́run dẹ̀ ń fún wa sí.
0: ohun pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúfọ̀ ládìde. agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn dákú àbí ríro. gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lẹ́ ẹ̀mẹ̀rún ẹ̀mẹ́fà kílẹ̀ òun tó mọ́ léwu díẹ̀. a ò sì gbọ́dọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. bá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú máa rìn ká máa mí gúlegúle. owó ń bẹ bí ìtàtijọ́ ìgbò náà ń dàbí ti gbà ni. àbẹ ewé gbè mí. 0862 72 9575. ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró. òun náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. gba ìṣàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè. má sì jẹ́ kí apá tẹ ẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ o. òrò àrùn ni kì í jẹ́ kí ìṣàn ó gbádùn. ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. àbẹ ewé gbè mí sì mọ́ dájúdájú.
1: iléeṣẹ́ bàbá ewé gbè mí wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu.
0: 08062729575. lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: ìdàbọ̀sẹ̀ ní darapọ̀ mọ́ wa òun náà lè ń gbọ́ bàbá ewébè mí láti ìpínlẹ̀ ọ̀ṣun. àwọn ọmọ mọ̀ nípa ewu àti egbò dáadáa. bàbá ewébè mí ṣé ká ní pé iṣan ara yìí òun gọ́gọ́gọ́ ló gbìyànjú ni.
1: ẹ̀sìn iṣan ara gangan là ń pè ní ìdọ́mẹ́niyàn. òun ló gbé ara wa dúró tí iṣan yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró. ẹ rẹ lómi tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin adún ká. iṣan ara ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. tó bá ti di pé ẹ̀jẹ̀ oríbi lọ bó ṣe yẹ kó lọ omi oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan ẹnìyẹn ò ní pè mí dà. ìwọ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ iṣan ara rẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan iṣan ló gbé dúró. ṣé wàá rí atọ́kùn àwọn nǹkan kan míì wà tó lè ṣe àkóbá fún iṣan ara. ìwọ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ilé ìtàn bàbá wa ń pè ní òkú àtòsí ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà. tó bá ti pẹ́ lára yóò ti kóbá iṣan kò wá níjẹ́ kí iṣan yìí ní agbára àti gbé ntánpẹ́ ní nǹkan ọlọ́mọkùnrin dúró.
2: àwọn ọlọ́mọkùnrin tó yẹ pé nǹkan ọmọkùnrin wọn kéré ju ọjọ́ orí wọn lọ́kọ́.
1: iṣan kan wà níbi nǹkan ọlọ́mọkùnrin tó jẹ́ pé orí ẹ̀mí ẹ̀dẹ̀ ń gbà kọjá tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa sókè ni eléyìí náà bàbá wa ń pè ní àsókè.
2: àyẹ̀wò fínífíní ń bẹ̀tẹ̀ sí fún
1: un. bàbá àyẹ̀wò fínífíní wà á ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń lò láyé dán.
2: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ọba ẹ bá mi fara balẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní kí wàá pé ibi tí ilé iṣẹ́ yín wọ̀sán.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewé gbè mí rè 08062729575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575. iléeṣẹ́ bàbá ewé gbè mí wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu. iléeṣẹ́ bàbá ewé gbè mí wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ Nikitu. Ero ibani soro baba ewe gbe mire. Le kansi 080-6272-9575.
2: Baba wegbe mi asiba pelu won ni de agbara lori iso ara olomokunrin la si so tori pe opolopo awon olomoke to wa ntansi won fe omokunrin tori o le se dede lodo won mo so fun mi lekan mo ni awon to mo npa daada ti won fi se iran re won si wa lati ipinle osun yen ni osun state baba wegbe mi kini nkan mi ti o tun le se akoba fun le se dede omokunrin
1: ese atokun iwo to n gbo mi nile eleyi iko mo laarin an baba mi ti won gbo mi nile okunrin to ba ti ni ifo suga oni le se daada iwo okunrin to n gbo mi nile to n to bi emeta bi emerin ile to mo
2: sera
1: yo se akoba lati se oju se re pelu olulufe re ninu ile akoko niyan en ti ba tin to le meji le meta ki le to mo o tin to alaafia ara danu ba se n to yi ni san ara mama da se sile awon mi ti won ba ji laaro atokun ese won awu te ba fowo din bayi a din lonu aisa kan niye abi eyin ya mi te n gbo mi nile ati baba mi to je pe odo ori lo fa isan ara ti yin ati ni awon egbogi to da fun agbalagba
2: gbe
1: ni ba ti larugbo nle
2: odo ori na ni se pelu isan ara
1: be ni odo ori ni se pelu isan ara tori baba se n dagba si be na ni ara o se ma da se sile si sugbon ati ni awon egbogi to da fun ipenija bayi eyin te n gbo mi nile ma sopo ti lo gba o ti lo awo o ti lo koko baba sasun aisan nebo mi mara ki n pa loruko to nje to mi sita ki n fie sile gbogbo wa la mo bi lo seri atokun nile se baba ewegbe mi a fi ara niyan te ba ti koko dodo wa afa te koko je ni pe e koko je anfani
2: etunwo discount wa ti se ayewo fe fun mo
1: ni lana ti baba wa ati ti
2: oni baba egbe mi mo so lekan mo ni ah kin ira ti o lo mo nu won mo npa daada won o ti ngba tenu won o mo ra be asodun se ton ba ti dele ise yin e nso fun mi ba e nfo ogbon ape gbogbo nto se olagbara
1: atokun pelu ogbo olohun te ba ti dele ise wa e ni kaba ma pa ise wa ile ise baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge elese nibi ti won ti nwo moto alapere ni ketu ile ise baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge elese nibi ti won ti nwo moto alapere ni ketu
2: e ma nfura bale pe ero ibanisoro yin
1: ero ibanisoro baba ewegbe mi re o 080-6272-9575 e gbo le kan si 080-6272-9575 o di bakan na
2: to adupe lowo alejo wa baba ewegbe mi oruko temi o ti ipada le kan si olumide olalere ni oruko temi le pe mi lolu mighty omi eko eko ni e se
0: o pataki to ye fun omo ede ni yen ki alaafia re pepelepele ko ba kuro lowo koni ku fola dide agbara wa kale lowo isoro ese orukun ejika ibade ati eyin ti daku abiriro gbogbo on to ba le ma mu ni tole emerun emefa kile o to mo lewu die a o si gbono foju se wa lodo ololufe japara o ba ti rin tage tage bi eni fe subu ma rin ka ma mi gule gule be bi tatijo egbo na nda bi ti gba ni abe we gbe mi 080-6272-9575 isara lo ngbe eda duro o na si ni okunrin fin jokunrin o gba isan owo kiku ese kuku tai tai lai ma si je ki apa kese kan re di ota re o ro arun ni ki je ki isan o gbade wi ategbo si loko won se ewegbe mi si mo daju daju
1: ile se baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge elese nibi ti won tin wo moto alapere ni ketu
0: 0862729575 la pia re se pataki fun won ati gbogbo ebi re patapata

0: dákun ẹ máa ti sùn. Ṣé nílé yí ètò tí a fẹ́ lọ gbọ́ báyìí fún ọgbọ̀n ṣẹ́jú? Tí a bá máa fi padà dé, èmi àti ní ọ̀rọ̀ kan tá a jọ fẹ́ dá sí tá a fẹ́ sọ lé lórí lálẹ́ tòní. Ṣé rí ọ̀rọ̀ yẹn ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ mi? Kódà táwọn ọmọ yín obìnrin ò bá tí sùn, ó yẹ kí wọ́n wá kọ́gbọ́n nínú ẹ̀. Báwọn ọmọkùnrin náà tẹ́ bí ò tí sùn, ó dà kí wọ́n kọ́gbọ́n nínú ẹ̀. Dákun ẹ já pàdé títí aago mẹ́wàá àbọ̀ tàbí aago mọ́kànlá kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, ó yẹ kí n padà sórí afẹ́fẹ́. Ilé iṣẹ́ Bond 92.9 lọmọ yẹn Adé Olúwa Adéfọlárin Okun Adé Mr. Pilot ìjọba World Wide ti sọ pé Kalesa ẹ̀mọ̀ Kalema o. Ẹ kú ṣe òní, ẹ dákun ẹ má tí sùn, gẹ mọ ìsọ lẹ́ǹkan ṣe gbáradì láti pè mí wọlé sórí ètò láìpẹ́ láì jìnà. Ẹ ṣe o.
1: Animokaye Herbal Spiritual Therapy ti gbogbo aye mo si Baba Tapa Worldwide won kale si 61 Santo Avenue Abule Egba Bus Stop nipile Eko won ni ara rile logun oro eda to ba wa lalaafia ohun gbogbo loni agbo to ba si gba ni lowo abiku omi nu re ko gbodo gbe siwaju ohun gbogbo e koju opo isile yo se lanfani 0803 373 5570 0803 373 5570 tàbí 0708927444 0708927444. Ohun tí àgbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé báyìí ló wà adára máṣáìsẹ̀ kan kò sí bí ṣẹ̀rí àbá jẹ́ àjànàkú fẹ́ràn òun kan gbèdè ilé ayé ẹ̀dá tó porúkúrú muṣu bẹ́ẹ̀ ni ọlọ́run kò ṣe bí èèyàn ní ká bẹ́ẹ̀ ara ayé kò lè pa kádàrádà ní tòótọ́ ṣùgbọ́n wọ́n lè fọwọ́ aago sẹ́yìn ọlọ́run yóò pèsè ọmọ alárùbáríkà fún gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún àìrí bí ọmọ ṣọ́ṣọ́ṣọ́ báyìí nílé atare kún atare kẹ́kì di tiẹ̀ láàbọ̀ fún àṣírí gbígbàdúrà kálámù àdúrà Baba Tapa Worldwide ní kẹ̀kẹ́ sí wọ́n wà ní Santos Avenue Abúlé Ẹ̀gba Bus Stop Lẹ́kọ̀ọ́ iléeṣẹ́ Baba Tapa Worldwide ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àìsàn alálọ́bọ̀ tàbí àrùn ìdílé ló ń bá wọn fínra àwọn kòkòrò àìfojúrí májèlé oúnjẹ ìmọ́tótó ara ẹni náà máa ṣe pàtàkì gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ wà nípasẹ̀ oyún níní Baba Tapa Worldwide ṣàdúrà pé ẹ ò jáwé àbíwẹ́rẹ́ lágbára Ọlọ́run ọba ẹ̀yin àgàn ẹ ò tọwọ́ àlàbò sùn ẹ ò fi pamọ́ lára lórí èyíkéyìí àìsàn àrùn alálọ́bọ̀ àìróorun sùn àrùn pọ́júpọ́tọ̀ àrùn ọmọléegun tàbí fòníkúfọ̀ládìde kí gbèsè ayé ẹ̀dá kó wà pa kó rí ìkẹmú lórí ìpẹ́ ẹ pè sójú òpó Baba Tapa Worldwide 0803 373 5570 0803 373 5570 tàbí 0708927444 0708927444 wọ́n kalẹ̀ sí 61 Santo Avenue Abúlé Ẹ̀gba Bus Stop nípínlẹ̀ Èkó Animokaye Baba Tapa Worldwide wọ́n ní mo tètè dé mo ríre mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí Ọlọ́run kò ní fi iṣẹ́ ara wa gbé wa dé o Baba Tapa ló sọ bẹ́ẹ̀.

0: àṣírí ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa tó mú wọn gbégbé ayé ìrọ̀rùn tí wọ́n tó fi bọ́ lọ́wọ́ ilà ìlú ayé ewé àtẹ̀gbò ni olódùmarè wa fẹ́nìkan jẹ nǹkan lọ àgbà ìṣègùn tí wọ́n mọ̀ nílò ewé àtẹ̀gbò tí ọlọ́run fún ṣe ni bàbá tápà anímọ̀ káyé ọ̀kan pàtàkì ni wọ́n kí ni wọ́n là kọjá kí ló dojúkọ kí ló dojúkọ ọlọ́run fúnra rẹ̀ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìdojúkọ ayé ìwọ sátìkọ̀ sí bàbá tápà anímọ̀ káyé lónìí ní nọmba 61 santos avenue abúlé ẹgbà lẹ́gà tàbí kẹ́ ẹ máa pe 0803373 5570 lẹ́ẹ̀kan sí 0803373 5570 anímọ̀ káyé bàbá tápà òkú méjì
1: ni. Ṣé dáadáa ló dé?
2: Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobun.
3: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
2: Tí wọ́n wà ní títí Layo Egbe nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
4: Imam Sulaiman Musbaudeen Akànní lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
2: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámì àpàlùṣẹ́ ilé àtọ̀yíbà Ọlọ́run ọba ọba tó mọ̀ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà kankan lọ́wọ́ èmi àtẹ̀yìn àfi nǹkan tó mọ́. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sin lọ́hun a gbúdọ̀ wà ní ìmọ́tótó tá a bá tún sin lọ́hun tán a wà ní ìmọ́tótó ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobun.
3: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
2: Egbe nípínlẹ̀ Èkó.
5: Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbókè o. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbókè o lórí nǹkan ẹyọ kan. Òun náà ni iṣẹ́ ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojú sí rẹ̀ déédéé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí àkọ́kọ́ ń bẹ̀ ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́ a máa ṣàkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ tiẹ̀ má lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ jẹ́ sí pé ara àti ò tiẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa ti máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Mo ní kọ́ dìde lẹ̀ kọ́ mọ bọ̀ wá bàbá bókè o.
6: Ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbe Road níbẹ̀ ni bàbá bókè wà báyìí.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 0809447114 lẹ́ẹ̀kan sí 0809447114 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́n lò fún mi. Òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ bàbókè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sí ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá níwọ ọtí ju ọmọ 40 years ọtí ju ọmọ 50 years ọtí ju ọmọ 60 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ ó ti wálẹ̀.
6: A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbe Road níbẹ̀ ni bàbá òkè wà báyìí.
5: Tí nǹkan sára ètò bá wa lágbára a máa fà á kéèyàn mọ̀ lè dẹ́sẹ̀ gbé kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí fàtà fẹ́ bọyọ̀ lẹ́sẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn àbí kí ara bẹ̀rẹ̀ sí máa ta ni. Ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara. Mo ní tó bá ti mọ̀ pọ̀ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá máa fi àṣẹ àyẹ̀wò tí wọn ó sì máa fojú rí gbogbo n tí ń ṣe ọ nínú ara láti ní ajẹ́gùn àdáyébá èyí tá kọ́kọ́ fún àwọn èèyàn ná kó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn. A wà ní
6: shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbe Road níbẹ̀ ni bàbá òkè wà báyìí.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 0809447114
7: Bosun ọ̀rẹ́ mi, ó dẹ̀ kú palẹ̀ mọ́. Wo, à ń pamọ́ jàre. Kí ló dé tó tún wá fajú ro? Lóòótọ́ gbogbo ètò ti tó. Àmọ́ nǹkan tí àwọn èèyàn máa jẹ ló ṣe kókó jùlọ. Tá wá lo rò pa lè gbóúnjẹ yìí fún gan.
8: Kò yẹ kí yẹn tún jẹ́ wàhálà mọ́. Ṣé ò ti gbọ́ nípa ó já sọ́pẹ́ Food Palace níbi tọ́rọ̀ àwọn èèyàn ti ń já sọ́pẹ́?
9: Wo, ó já sọ́pẹ́ Food Palace ní ìdáhùn fún àwọn aláyẹyẹ nígbà tó bá ti débi oúnjẹ yìí tó ní mínì bí rice, fried rice. Jollof rice amala iyan eba be la saru elemi meje na ogbeyin bi won tin dana yi ti won ta be ni won dana fa won alayeye ti won na ba fe kan si o ja so pe Food Palace iwo na ma bo ni number 67 Ijegun Road Car Wash Bus Stop Ikotun nipinle Eko tabi ke pe ero bani soro won 0706364 5272-070-63-64-5272 tàbí 080-7976-0217 080-7976-0217 ó já sọ pé Food Palace níbẹ̀ ló ti ń já sọ pé.
10: Kéèrè o, ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ẹnjìnà Mukaila Odep, òyìnbó ní jẹnẹrétọ̀. Sọ́fíìsì wọn wà ní 178 Ìkọ̀tún Ìdímù Road, Council Bus Stop, Ìdímù Lagos State. Lójúlówó iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tuntun. 1KV jẹnẹrétọ̀ sí 500KV fún ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ kéréje-kéréje, ilé ìjọsìn, ilé ìtura, àbí ilé ìgbafẹ́, ẹ̀yìn onílé ìtajà, supermarket, ilé ìgbé, orú jẹnẹrétọ̀ ò lẹ́yìn fẹ́ rà. Ẹ darapọ̀ mọ́ wọn, owó rẹ̀ kò gara rárá. Ẹ pé Ẹnjìnà Bukola Odep, òyìnbó ní jẹnẹrétọ̀ sórí 0802-344-8276 0802-344-8276 tàbí 0806-783-2948 0806-783-2948.

aago mọ́kànlá ku ìṣẹ́jú mẹ́rin. Bẹ́ẹ̀ bá ti sùn ẹ̀ka lẹ́sà ọ́. Bẹ́ẹ̀ bá ti sùn bóyá ẹ̀kọ́ ń gbọ́ mi díẹ̀ díẹ̀ fín tínrín látojú oorun. Ẹ mọ́bìnrin pé mò ń dá yín láàmú pé mò ń dín lọ́wọ́ ẹ̀ka lẹ́mọ̀ ẹ̀ka lẹ́sà ọ́.

0: credit mo be bere lale o lagbara die o mo de be ki gbogbo akajo so si mo de be ke so bo ba se ri lara yin ooto bo ba se omo yin ababuro yin won bere ko lo to ni wa Mr. Pilot e gba mi ile awon ni leta ati bi ohun obore to wa nbe awon bi marun ni ori mejo ni baba ati mama awon bi baba awon o fe iyawo meji debi ti iya awon ma lo ile oko meri baba ati mama awon be lalaafia won be laye okore meta ni baba ati mama awon bi to je egbon ataburo tohun ebo ti so obere marun lo nbe nile awon o le je pe ninu awon obere me marun e ohun wa ni ipo keta third born egbe ohun akoko to lo ile oko oko re o fe yawo keji egbe ohun obere keji to tuju ohun lo oko re o fe yawo keji aburo o saju ohun lo ile oko oko re o fe yawo keji olohun de se ohun na tun fe oko gidi iyawo meji ta le pe ni poligami ka fe yawo le ni meji abi meta abi merin o wa ti fe di ewo ile awon o de wa lara nkan ti oko ohun fi se ileri fun pe laye labe bo ti le won ri ohun o ni gbiyanju an fe yawo le ohun pe ka won di meji o de be pe jo to ba ma fe mi to ba ni fe mi je ko ruka ruku ma lo toto emi mi o gbe o mi o le gba yawo meji o yawo keji o won ta pe ni ile ologun ke ise le wole awon ni o awon o ki n gbe ohun nu ede bi ta won o wo ni rara omokunrin de bura o se leri o fi gbogbo okan e gbogbo ara e atojo ale o fi bura olohun ni je ko ri ohun to ma mu ohun fe iyawo ile o mo de gba lati fe won be fe won bo won be fe won lo gege bi loko laya olohun se omo kini olohun se omo keji olohun se omo keta olohun se omo kerin kayifi bere o sadede ni awon molebi omokunrin de njo kan pe awon fe wari iyawo ti o saba wo po ki won ma be won o ba yen le nkan soso e ti mo ti mo so na awon agbagba molebi agbagba ni ebi lo ko sa dide ti won de won wa ba omobirin awon fe bere soro o dano fun won won je won mu won sharia nígbà tó yá wọn da wọn ní kó wá jókòó ṣe wọn wọn ṣàdúrà fún wọn kí lọ́tún kí ló sì
1: àmọ́ tó bá fẹ́ kàn tó bá tún sọ fọ́tìsì
0: wọn ní nǹkan táwọn fẹ́ bá sọ yìí kó dákun o àwọn ti ṣẹ́ kó dáríji àwọn o kó má fi ṣèbínú ọlọ́run ọba làwọn fi bẹ̀rù ọkọ̀ ẹ ti ṣe àṣemáṣe o o ti fóbìnrin lóyún o nílé àwọn ní mọ̀lẹ́bí àwọn ọmọ àwọn òkè ń sùn tá o ọkọ rẹ o ti fẹ́ ìyàwó lé o ọmọbìnrin ọ̀hún dẹ̀ ti wà nínú oyún ọmọbìnrin ìbarajẹ́ ìbarajẹ́ ìbarajẹ́ ó bú sẹ́kún kíkorò ojú wo ni wọ́n fi máa wo òun nínú ẹbí òun jẹ́wọ̀n ti ṣe tẹ́ báyìí jẹ́wọ̀n ti ṣèyàn báyìí jẹ́wọ̀n ti ṣiṣẹ́ báyìí ilé olórogún ìyá òun ò làákọjá rí ṣé tó làákọjá nínú àwọn mọ̀lẹ́bí òun rí òun bẹ̀rù ẹ ohun tó ń gbọ́n pa ilé olórogún ogun àjàjà tán ni Mr. Pilot kini ki n ṣe ṣé mi òun gbé báyìí àbí kò wọn kó kúrò nílé yẹn kò ń kúkú fún wọn àti ìyàwó yẹn sílẹ̀ ni wọn padà sílé bàbá òun tun ba ni ko n gba ka mu ohun le mi wa la ohun ni riri e ri won ko hun
1: sari don papa non so
0: e jo sa gbogbo eyin okunrin te n gbo mi to ba je pe aburo yin ni omo obirin yi omo iya omo baba yin ni kile ma ni ko se gbogbo eyin obirin te n gbo mi to ba je pe eyin lo omo obirin yi kile o se 81 50 92 0 opolo elumi elumi o fe ru ariwo be baba wa ti be sun to faja nbe duke kon yi lole.

0: ọkọ̀gbá ti fi Israel wá ti páyìntì.
1: Ọkọ̀ náà ń fa káàkiri, ṣùgbọ́n kò sí nǹkan tó lè ṣe. Sọ tí mo ṣe, bẹ́ẹ̀ Ọlọ́run ti kọ́ nǹkan tí mi kàn máa sọ ni pé tó bá bá rìn àjò yẹn lọ tó bá di pé mi ò gbé kó kúrò ńbẹ̀ o. Ọ̀rọ̀ ayé sọ̀sàn ju kọ̀nà tó bá wà níbi tó bá wà sí ìyá àwọn ọmọ
0: ẹ̀ o. Kọ̀rọ̀ ayé sọ̀dù kọ̀rọ̀ ọ̀run lọ.
1: Bẹ́ẹ̀ ni tó bá ti kú àwọn ọmọ yẹn máa ráre.
0: Mọ́mì lọ́rọ̀ kan kó sá àsálà fún ẹ̀mí ẹ̀.
1: Nǹkan tẹ̀mí máa sọ ni pé kó máa wò rìn àjò yẹn tó bá lu ojú ọdún kan tó bá rí pé ara àwọn ògbé kó kúrò ńbẹ̀ kó lọ gbalé. Ẹ pé kinní kan tó kì í sọ pé ọmọ yìí ṣe bẹ́ẹ̀ ni bàbá mi rán ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Orí ẹnìkan ló ti máa bẹ̀ bẹ́ẹ̀ ni àkọ́ ṣe sọ o. Téèyàn bá ti kú ọ̀tán nìyẹn o. Tó bá yẹ pé ọ̀tá mi ti kú mi nílé ìjèrè àwọn ọmọ tí mò ń jèrè ń sìn.
0: Ibi mo sọ, mo ti bá ti padà rí àwọn màmá wa bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ máa jáde kéèyàn pàdánù ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nítorí pé àwọn nífẹ̀ẹ́ ìyálé àbíyàwó wọn obìnrin kejì. Ṣé ìyálé àbíyàwó máa fẹ́ wọn fẹ́ràn ara wọn? Ẹ wo, àwọn ọkùnrin kan máa tanra wọn ní ìfẹ́ àárín ìyálé àti ìyàwó àwọn táwọn fẹ́ sílé gún. Àwọn tó àárín wọn dáadáa wọn á tún máa gbé wọn sórí social media rẹ lọ́nà náà. Kò sí ìyálé àti ìyàwó tó lè nífẹ̀ẹ́ ara wọn láyé táyé máa fi parí. Alàgbàgbé ń gbà o. Ṣó ṣe é ṣe kí ìyálé àti ìyàwó kọ́ nífẹ̀ẹ́ ara wọn?
2: Mr. Pilot, wàláì ó ṣe é ṣe o.
0: Kò ṣe é ṣe.
2: Ẹyin lẹ sọ bẹ́ẹ̀.
0: Bí kan bá nífẹ̀ẹ́ kan, ìkejì ò lè nífẹ̀ẹ́ yẹn kejì.
2: Ẹ̀sà
0: nke n taa sọ ni aso ọrọ fẹ lẹtanu ibi ati fẹ tẹtanu ẹsa ṣe gbọ mi.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìwọ̀n tó máa mú Cristiano Ronaldo àti Lionel Messi tí wọ́n jọ bọ wọ́n bẹ̀rẹ̀ fẹsọ̀rọ̀sẹ̀ tí wọ́n padà máa fúnra ọlẹ́pàá lórí fíìdì.
2: Lórí
0: fíìdì. Bẹ́ẹ̀ ni ṣe ní nìyẹn o.
2: Mr. Kano, bẹ́ẹ̀ni.
0: Ẹsa Anthony Joshua àti Alexander Usyk ọ̀rẹ́ ni wọ́n tó bá ti jà dé wọ́n á jọ bọ wọ́n á jọ sọmọ àwọn lórí kinní báyìí wọ́n á bẹ̀rẹ̀ sí jẹ̀jẹ̀ṣẹ́ wọ́n á dẹ̀ máa fúnra olójú bóyá ológun ṣe rí ni ológun lágbára wọ́n ò lè nífẹ̀ẹ́ ara wọn láyé torí pé eré èmi mo bẹ̀rẹ̀ gbádùn ọkọ̀ jù ẹ lọ èmi lọ́kọ́ gbọ́dọ̀ fẹ́ eré tí wọ́n kọ́ máa sáni yẹn tó bá sá yẹn tó tó rẹ̀wọ̀n wọ́n á bọ́ sórí ọmọ wọ́n máa wá wọ́n tó
2: mo ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ but woman tó ń pè tán nísìnyí ló mú mi pè. Akọ́kọ́ sọ wípé àkọsílẹ̀ ni pé ìgbà táwọn fẹ́ máa fọkọ wọ́n ní pé ọkọ àwọn pé àwọn ò bìlíìfù kó lè fẹ́ ìyàwó méjì but nígbà tó náà máa gbèsè ẹ̀dẹ́ ó fún àwọn méjì lóyún lẹ́ẹ̀kan náà láláìmọ̀ táwọn ò mọ̀ tẹ́ ẹ gbọ́ yẹn. So ibi tí wàá ń lọ ni pé sẹ́rí Mr. Pilot ọmọ ọmọ pinni kan kú máa ràn lọ́wọ́ fẹ́ẹ́ni àkọsílẹ̀ wọ́n sọ pé àkọsílẹ̀ ló jẹ́ kókó àwọn tó yàwó méjì ló jẹ́ kó fún ọyàn kan lẹ́yìn lóyún èèyàn méjì lóyún lẹ́ẹ̀kan o fẹ́ẹ́ni àkọsílẹ̀ wà fẹ́yàn fẹ́ẹ́ni níbi ayé sí tá à ń gbé Mr. Pilot tí obìnrin tí ò bá jẹ́ pé bóyá wọ́n jọ ń gbé pọ̀ tó jẹ́ pé ó jìnà síra wọn ọ̀dọ́ náà tẹ̀sùn bá máa ṣiṣẹ́ èṣù lè ṣe o.
0: Ẹ mọ̀
2: pé àkọsílẹ̀ wà Mr. Pilot. Bẹ́ẹ̀ gbọ́ mi bọ̀ nísìnyí ó tún wá dì bẹ́ẹ̀ lórí ọkùnrin.
0: Ẹ ló sà.
2: Bí ọ̀rọ̀ ti bá nígbì máa sọ náà ọ̀nà ilẹ̀ á fún ilẹ̀ á lọ.
0: Lọ́rọ̀ kan kí ni àwọn ọ̀rẹ́ fọmọbìnrin yẹn.
2: Àbọ̀rọ̀ mi náà ni pé kó ní sùúrù síbẹ̀ tọkọ.
0: Tọkọ
2: ẹ
0: ò
2: bá ti
0: gbéyàwó
2: wá sílé
0: fún kó
2: gba
0: lé
2: síbò
0: míì tó jẹ́ pé wọn àjọ gbé pọ̀. Ẹyin kọ́ lọkọ tọkọ bá gbéyàwó wá bá ń lé pé yíyára wọn ò ṣàpapọ̀.
2: Ìyẹn ò da ìyẹn ni ò da káwọn ìjọ gbóòrù oru ìlílé kan nínú ilé kan náà àwọn ìyá wa dán ni wọ́n lè ṣe wẹ̀ kó sí àwọn ọmọ sí ni sàpá ìyẹn ni ò da rárá.
0: Ṣùgbọ́n tọkọ bá gbé wálé kó fi lélẹ̀.
2: Tó bá gbé wálé wá bá ń lé kó sọ fọ́pọ̀ ẹ̀ pé kó fún olówó kó lọ balẹ̀ tí síbò míì.
0: Ọkọ̀ bá ọkọ̀ ti kọ́lé ó lè gbéyàwó kékeré wá ń tọ́pọ̀lọpọ̀ ọkùnrin máa fẹ́ ni pé owó làwọn tún máa máa lọ́wọ́ dalé kiri ṣé ẹ̀ tí ìdàmú lòun tó bá kú ọkọ̀ ẹ̀ takú pé wá ẹ̀mí ìjà ìjọba gbé abẹ́rù lẹ́kọ̀ọ́ náà ni kí n máa ti ìyálé bọ́ sí yàrá ìyàwó.

0: ẹ kalẹ sa o
1: ẹ kọ eto
0: orúkọ yín sa
1: orúkọ mi ni Oyebanji
0: o ya ẹ tu àlúrà fẹ́fẹ́ mr Oyebanji o
1: ẹ rí gbogbo ọ̀rọ̀ tó ń sọ gbogbo ẹ̀ ni mò ń gbọ́ arábìnrin ọmọ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ sùúrù nítorí pé ẹni tó bá ti ní ìgbàgbọ́ nínú ọlọ́run gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ kó gbà pé ọlọ́run ọba ni ẹnìkan ò gbọ́n láyé lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni o nítorí pé kò mọ́lá àwọn ọmọ ọlọ́run tó bá dú ló bẹ lọ́run bóyá àwọn ọmọ ẹ̀gbọ́n ló máa wá padà yàn tó máa yanjú àwọn àtẹ́mi ní
0: ọlọ́run àjẹ́ wa ṣerí nítorí ọmọ obìnrin yẹn sá fún gbọngbọn lẹ ni ó máa ṣe yìí àwọn ọmọ ẹ ló máa là àwọn ọmọ ẹ ni ò ní là ìdíje lọ láàrin ìyálé àti ìyàwó ìfigagbága láàrin àwọn ọmọ ohun tó ń sá fún gan lẹfẹ kó máa ṣe yìí.
1: Níbo ló ń lọ níbo ló ń lọ ẹ bá gbé ohun tó bá
0: ṣe. Ó lè padà sílé bàbá ẹ ọ lélè bàbá ẹ.
1: Ok ṣé ẹyin tí ò ṣẹlẹ̀ rí nílé bàbá wọn ṣé òun náà ni ó padà wá ṣẹlẹ̀ nílé.
0: Ṣé ó lè fẹ́gà kó wá dálé mosú kó wá dálé mosú kó wà lálàáfíà pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ṣé kò wá sùn bàbá ẹ̀gbọ́n àti ìyàwó ẹ̀ kan máa tẹ́wọ́ gbà ju kó máa lọ kó wà láàá orogún sáyà ẹ̀sà.
1: Ìdí ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀.
0: Ẹ̀sà ilé orogún ẹ̀yìn sí i tó ìgbà tọmọ ẹ bá bẹ̀rẹ̀ sí ní kú ni.
1: Ọmọ ò lè kú kò sẹ́nìkan tó ń pẹ nìkan ká dára ọlọ́run ọba ni.
0: Ṣé kó kó dúró kó forí rọ.
1: Kó forí rọ.
0: Kò sí ohun tó máa ṣe kó
1: forí rọ.
0: Kò sí ohun tó
1: máa ṣe kó forí
0: ẹsùn òkun ẹsì ó dùn sọ fún àwọn ọkùnrin láti sọ pé kọ́ ọmọbìnrin yẹn dúró àmọ́ àwọn obìnrin ò ní gbàṣẹ́ ẹ ló. Orúkọ yín sà. Ẹ sà rédíò yín mò ń gbọ́ ju ohun yín gan lọ ẹ sọ̀rọ̀ sókè rédíò yín dẹ̀ tún pariwo. Ẹ gbóhùn sókè.
1: Mo ṣe ń gbọ́ mi báyìí.
0: A ṣe ń gbẹ́yìn dáadáa ní sà.
1: Ẹ ká lẹ ẹkú ètò.
0: Yẹ sà.
1: Nǹkan tí mo ní ń parọ́ arábìnrin yẹn. Ẹ gbọ́ mi sà. Ẹ ló sà.
0: À ń gbọ́ yín sà.
1: Nǹkan tí mo ní ń parọ́ tí ẹ dá sílẹ̀ lára ẹni wíwé. Bí ìkan bá ṣe ní ìgbà ṣe. Ó bá lóun fi ilẹ̀ sí torí pé ó ti fẹ́yàwó lẹ. Ó tún lọ síbòmíràn. Ó mọ nǹkan tó tún máa bá níbẹ̀ ni. Ẹnu sà.
0: Yẹ sà.
1: Ṣé o mọ nǹkan tó tún máa bá níbi tó ń lọ yẹn? Lẹ́tà ó dúró pé àti ìlú ẹ̀ níyàwó gbogbo àwọn ẹ̀gbọ́n mi tẹ́tí lọ sílé ọkọ wọn àfẹ́ orogún lé wa. Wọ́n lọ ṣe kádàrà àti tiẹ̀ nìyẹn.
0: Kádàrà táyé yàtọ̀ sí ti kẹ́hìndé.
1: Ṣé kẹ́hìndé ti kẹ́hìndé mr pilot kẹ́hìndé gbogbo ò sí kankan. Níbi tí káyé ti yẹrí kọ́ ni káyédé ti yẹrí. Wọ́n àbá fẹ́yàwó láwọn ẹgbẹ́ ẹ̀yà tẹ̀wọ̀n ò fẹ́yàwó tí ẹ ti yàtọ̀ pọ́lọ́mbà ti ṣe bẹ̀yẹn níbi ìjókòó.
0: Ẹ sà tí o gbé àwọn ẹ̀yà kan wà lórílẹ̀‐èdè yìí wọ́n ẹ̀ fẹ́yàwó méjì.
1: Bẹ́ẹ̀ni wọ́n ti kọ́ ṣe Yorùbá kò ṣe ìyá Yorùbá.
0: Ẹ gbọ́ mi sà. Ẹ gbàrọ́ irú àwọn ẹ̀yà kọ́ ẹ
1: ṣé ibi tí wàá ti fẹ́ràn méjì.
0: Àwọn àgbà lú wọn gan ló máa ń mú kó lọ́dọ̀ yìí.
1: Ọmọ ẹni tá a sọ̀rọ̀ ṣé ibi tí wàá ti fẹ́ràn méjì ni ó ti wá
0: ní. Rárá o àmọ́ nílé wọn náà wọ́n fẹ́ràn méjì wọ́n kojú ogun olóró bí.
1: Báyìí náà ṣe lè wa
0: ìwọ bùnmí mi. Bàbá ẹni sùúrù lọ́rọ̀ kan ń tẹ̀sán nígbà kó farada.
1: Kó farada olóòdò mẹ́sì tó ti mo fara gà síbẹ̀ kó dúró síbẹ̀ ẹ̀ka tí mò ń sọ nìyẹn.
0: Ẹ ṣe sà ẹ ṣe sà ẹ ṣe o.
2: Òṣùpá ọ̀pẹ mi pọ̀ ọ̀pẹ mi pọ̀.
0: Bàbá ní kò fara dà. Pẹ̀lú.
1: Ìsọ̀pá náà ti kalẹ̀.
0: Yé sà.
1: Èyí mo pè ṣàá wà látọjọ́ tàbí pé ìwọ̀nba.
0: Ti wà pa.
1: Ọ̀tà nígbà mò ń gbọ́ gbogbo gbọ́dọ̀mù yẹn bàbá. Ẹ ní ibi tó kọ síṣẹ́ nìkan ẹ̀yìn ló kọ sí gbòmí bàbá ṣe gbọ́ mi. Ní ọ̀dọ̀ títí wa àwọn èèyàn tó jẹ́ ìjálé àṣìyàwó ọjọ́ ń ṣe ni. Ẹ tó gbé mi lọ ibiṣẹ́ tó mi fi lọ kọ́ṣẹ́ ẹ̀gbọ́n tèmi ọmọ bàbá mi jẹni kò ṣọwọ́ ìyá mi. So gbogbo ẹ ṣe lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní bó ṣe rí ń bì kọ́
0: se bi o duro so eni to mu won lo sibi ti won ti koche ti won fi jeyan loni omo baba won ni ki so mo ya won mo orogun ni lo mu won lo sibi ti won ti jeyan loni e ma gbagbe o aye igba yen ti fe ya to saye odi oni o
2: papa mi po si tori bi ta dori ko ta lo pono ti fe di mo ibi ta dori ko ta lo pono ti fe di mo kola o loke to la kan de bi ta ba de o ju pa pa mi po opo mi po opo mi po si a de bi ta dori ko ta lo pono ti fe di mo ibi ta dori
0: hello
1: hello sir
0: oruko yi sir
1: engineer Benko lati mushin
0: engineer Benko lati mushin an gbo yi sir
1: e je ko mo bi ni e e so fun pe ki oko e fun ni ara ni e ku le ki ya le na wa gbe ni wa le ni e ni wa gbo
0: ta fun gba die ni e awon ya ya won ya o keji ma ma nburu gan to ba se be to gba ya ara le ku le gbogbo e fosu ose meji e fun ose mefa osu mefa pere ni leyin osu mefa sodun kan a change e foko ni iwo ni si o ni o mo ti bi mo fun e o da lo fun mi se kule se mo je ru ni abun mo do modo to mi bi escorta inu le ara wa gbe a ko ti e kere wa si ara oko ni mo ni fe pe ma face ya lisita ni e inu ya ara oko lu wa to ko ajo ma ma lu ah obirin le mi se
1: ah
0: gbo obirin lo jo wo ah eza lọrọ kan n tẹ ife ni pe ki o do agberun le kan na inu agba kan na amọ kan ma jọ gbe aberun le kan na kọ fun yawo iyale iyawo kekere si first quarter hello
1: emi wa du
0: o da
1: o se ku ri mi ni
0: e se sir e se e se e se yes sir e se engineer e se ni ai benku e gbo eyin obirin to ba pe irinse e ma gba kan fun si first quarter se yin wa je alejo abejo ejo mo odo

0: É Calês Auro com isso, tá?
1: É
0: Calês.
1: É questo. É Calês Auro com isso, tá?
0: A mim não.
1: Alô, com meu marido.
0: Pera, mano.
1: Alá, Jola, com meu sonho, lá, se mochou.
0: É Calês,
1: mano. E essa aí, puxa essa.
0: Alá, já. Sọ yẹn túmọ̀ sí pé kó lọ dá gbalé tàbí kó kàrà sọ́dọ̀ àwọn òbí ẹ̀ kó bá gbà láyè.
1: Tó bá má gbà láyè, ó lè wà ń bẹ̀. Tí àwọn bá dẹ̀ gbà láyè, tọ́lọ̀ ń bá pèsè fún kó wà kó gbalé kó kà ọmọ.
0: Alájà ẹ jẹ́ kúkú jẹ́ kó sá fún wàhálà yẹn láti ilẹ̀ kó kú lọ dá gbalé jẹ́jẹ́ báyìí tó wá jẹ́ ń tó máa fara gbẹ̀yìn ọ̀rọ̀ ẹni ẹ tó yẹ náà mọ̀ pé ilé ẹrọ ogun ilé ewu ni.
1: Àmọ́ kọ̀ǹdítọ̀ tó wà. Àmọ́ kọ̀ǹdíṣàn owó ń kọ́ owó ilé ti pọ̀ jù sí ni. Ẹ̀yin náà lọkọ mi, ọmọ jọ̀gá lọkọ mi.
0: Bẹ́ẹ̀ni, mọ́mì, ẹmọ tó ń bà mí lẹ́rù, ọmọbìnrin yìí ní ń tọ́ tiẹ̀ máa ń sọ tó máa ń bà ọ́ lẹ́wọ́n ní ilé olórogún ọgbà wèrè ni. Kí ni wọ́n ń bẹ̀rù lọ́gbà wèrè?
1: Oríṣiríṣi ìyẹn ni àádọ́gbà. Ẹ̀yin bínú ti yín ṣe rí ọ̀tọ̀ bínú ti mí ṣe rí ọ̀tọ̀. Ẹ
0: Ẹjọ mi ò sì sọ bẹ́ẹ̀.
1: Máa tó láti ní kórí fún ọmọ ọlé ọmọ ní kórí fún ọmọ tèmi náà.
0: Mọ́mì.
1: Bẹ́ẹ̀ ọkọ máa ń lo sọ ọ̀rọ̀ kan tí ò dà máa ní ajá bí o kí n bá ṣàbúrú sọmọ ọlọ́mọ rí. Wà láìta láìsúnmọ́
0: bèrè láìsúnmọ́. Ó lójú obìnrin tó lè sọ tẹ́sọ yẹn. Ajá bí o, mọ́mì. Ajá bí o, bẹ́ẹ̀ni adé olú òkú adé bá ṣe nǹkan tí ò dá sọmọ ọlọ́mọ rí. Mélòó wa ló lè sọrú ẹ̀?
1: Ẹ tá ṣìírí mi ò kẹ́ bá tá ṣìírí mi ìpè ni màá ṣe fún
0: un. Kẹ́rì ọkàn máa jẹ́ gbogbo wa lọ.
1: Bẹ́ẹ̀ni, Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀, Ọlọ́run ní da gbogbo ẹ
0: láàmú. Ẹ bá mi
1: kíyàwó mi tẹ́rì, mẹ́rì, àyà tó gùn.
0: Ẹ ṣe mọ̀, ẹ ṣe mọ̀.
1: Ẹ
0: dàrọ̀,
1: ẹ
0: dàrọ̀.
1: Ó dà.
0: Ilé olórogún ọgbà wèrè kí wọ́n rò débẹ̀ nù. Ẹ lo.
2: Alẹ́ Kalẹ́ sá.
0: Ẹ ra sá orúkọ yín sá o.
2: Ọlá ló sọ̀rọ̀ àtẹgbẹ́dá.
0: Ó ya àmọ̀ràn yín fọmọbìnrin yẹn.
2: Kalẹ́ ìlú Sápàlọ̀.
0: Sá.
2: Àwọn alùpùpù ti rọ̀ ọ́ ti sọ̀rọ̀. Àmọ̀ràn tèmi ni wípé ó ti sọ fún ọkọ̀ ti sọ fún táìtọ̀ lẹ́nu pé òun ò lè fẹ́ yàwó ni.
0: Bẹ́ẹ̀
2: ó ti sú ọkọ lọ́jọ́ fẹ́yàwó mi.
0: Ẹ̀yin lè sọ bẹ́ẹ̀ o.
2: Ó fún kúrò ní fún. Nítorí pé tí ó bá kúrò, wọ́n lẹ̀ ní pé wọ́n ní mo ń bá wa lọ́hùn ìjálógún ọdún. Tó bá dúró tọ́lọ́hún. Tó bá rú dúró ayétọ́jọ́ ọmọ ẹni. Tó ń bá dúró tọmọ.
0: Lọ́wọ́kọ̀ Mr. Issa, lọ́wọ́kọ̀ kí lẹ́ẹ̀ gbìyànjú àdìsọ.
2: Nǹkan tí mo gbọ́ ra sọ ni pé kó kú sàsọ́rọ̀ fún mi ara ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ ó ti sú ọkọ ọkọ ìfẹ́fẹ́ lómi ni. Àmọ̀ràn tèmi ni ẹ̀.
0: Tó túmọ̀ sí pé bàbá fẹ́ ni níbìkan ibìkan là ń kọrí sí. Kìí tí alàgbà Issa tún sọ ètú ní agbára. Kí n tó fi lè mú kọ́kọ́ ẹ̀ kó lọ fún obìnrin mi lóyún láìro ti ọmọbìnrin yìí láìro àdéhùn láìro májẹ̀mú ìfàyà lu àyà láìro ti ìlérí. Ọjọ́ ọ̀rìn tó ní tó bọ́ bàtà tó búra tó ní ilẹ̀ tóun máa rọ̀ sùn
3: rèé.
0: Ó túmọ̀ sí pé ọmọbìnrin yẹn ti sú nìyẹn ó ti sú fẹ́ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kó kú ṣe kínni kó pọ̀ síwájú lajà kó sá àsálà fẹ́mi ẹ̀ ni o. Hello.
4: Ẹ kalẹ́ o.
0: Ẹ kalẹ́ sá o.
4: Ẹ pé ètò.
0: Yes sir.
4: Ọkọ̀ tẹ̀lé Bọ́lájí láti pápá ìjàmbá.
0: Ẹ ra sá o.
4: Aláàrọ̀ olúkálukú yàtọ̀ síra wọn o. Èmi jẹ́ mi gba ìsọ̀rọ̀ yìí. Àwọn méjì mo ní. Nǹkan sì jẹ́ níyàwó kejì ó ní ìtì. Ìyàwó àkọ́kọ́ alọ́dún méje tá àrọ́ máa bì. Mo yẹ pé mo ní ó fẹ́ ìyàwó kejì ó ní ìtì mo fẹ́ mọ́. Mo ní mo
0: Ese sao.